0: Ìjà.
1: Ọlọ́run wa ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àti èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdò, ó lé àìsàn ẹ̀sà ní ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyinka tó ti dé aláwo ìjánu.
0: Mo gbà fọwọ́ mi agbárẹ́, àṣẹ ń ti ṣá.
1: Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà, Ọlọ́run wa gba àdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà, torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ń ṣe sọ́dọ̀ tí wọ́n làwa náà ń ṣe é sí bò mí. Ọlọ́run ń sàn ni o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà, là ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín, kó bù fún yín bí òkun, kí ẹ lè máa bù fáwà náà bí ọ̀sà, tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra wa náà, àwa náà yé pàkà mọ́. Bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni sá ti ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run ni táfi ń fún wa lówó. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn, àárọ̀ gbá
0: ni.
2: Orí kan tó sun wọn tó rán gbá.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
2: Ìkàlẹ̀ bí agbada.
1: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Londo State, Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúlò kátọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Ìṣàkà Abiodun, Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá, Unity Forum, bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà, ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti.
2: Kúlò fẹ́.
1: Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Ekiri Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlá pé ìtàn kò ní rí alá.
1: Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ.

lókè lókè lẹ́mọ̀ wa ó sóríkò ìlókè náà lọ́wọ́ àfúnigbé òkè téńté lẹ́mọ̀ wa ẹ̀mí jábọ́ láíláí ẹ̀mí jáwálẹ̀ ẹ̀mí rúgbọ́n àtìmọ́ ọ̀ràn ọlọ́run ò ní jẹ́ ti yín. Adéyinka Ọlásùnkàn mi ló kọ́ mi pàpín bàálẹ̀ ẹ̀kẹ́ ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa ní màá ń ta dátà. Ọlánìkẹ́ graphic designer ó ti ìmẹ̀jì Abdulrahman Abdulbasir ti gbọ́.

0: àti ṣebí ọyọ láàrí ọyọ ní ṣebí bàbá ẹnì kọọkan.
1: Sọ bó ti jẹ́ mí àti ṣebí ọyọ online radio àti tìgì ara.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ten gbọ bo se nja lalalala e ma yin kuro nibe ni kan ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbọ ikanni wa o ajisebi oyo laari oyo ni sebi baba ni.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari oyo ni sebi baba ni kokan.
2: Agbami ọgbọ́n náà ni ètò ẹgbọ́n tán mo sì lérò wípé gbogbo wa náà láti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ ní orí ètò ìbínú lọ́rẹ́ mi sọ̀rọ̀ dé lórí nírọ̀lẹ́ yìí gbogbo wa náà la dẹ̀ mọ̀ pé ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ à ń bàbá wa mọnimọni láyé ìjọ òun. Àwọn bàbá wa mọ̀ yàn mọ̀ yàn. Àwọn ni wọ́n máa tún ń sọ̀rọ̀ tí wọ́n máa ń pòwe. Wà á ní bínú bá ń bí ọ yín ẹ sọ́dọ̀la. Bínú bá ń bí ọ sọ́dọ̀la. Àní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Tí ẹ sì mọ̀ pé àgbà tó bá ní sùúrù ohun gbogbo
3: lónìí.
2: Sùúrù bàbá ìwà. Sùúrù lábí lòlẹ́ ayé. Àní bínú bá ń bí yín kẹ́ sọ́dọ̀la. Ó ní ìtàn ráńpẹ́ kan tó rọ̀ mọ́ gbólóhùn yẹn.
3: Ó ní bá jẹ̀dá ẹ̀kún iṣẹ́ o. Ẹ má ṣe.
2: Ní ayé ìwáṣẹ̀ ní ayé láíláí.
3: A ṣe ń bà wá jẹ́ oore láwa.
2: Ẹ jẹ́ kí n tètè sáré sọ̀tàn náà fún yín kí fóònù ló tó.
4: Ìṣèjú Ọ̀yọ́
3: la ó fi dé bó ọlá ta.
2: 9% ló wà lórí fóònù. Ní ayé ìwáṣẹ̀ ní ọjọ́ ní ayé láíláí kò gbá.

0: gbàgbé àkórí ọ̀rọ̀ mi tí ló bá ń bí ẹ sọ́dọ̀ láwo. Bẹ́ẹ̀ sì mọ̀ pé ọ̀rẹ́ mi náà ló ti ṣètò tó sọ̀rọ̀ nípa bínú. A ní ìbínú ọmọ polówó wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀. Àti Saki Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá lòún ti wá sọ̀n láì lẹ́ẹ̀kan.
1: Ọ̀tá mi wá ń bínú wọn jẹ́ ń pè pé yìí.
0: Òjò Adégbèǹga Adéjàre ọmọ Òjò.
1: Ajẹ́mìká.
0: Láti Saki Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Àjòjé bá wọn rà sábàrí tẹrú tọmọ ní bá wọn rìbó ológun.
1: Ẹ fi ń gbé bájẹ́mìká. Ìgbé àìsẹ̀ máa ni ó pa á láàrú.
0: Ní bàbá tá à ń wí yìí lọ́ba Tòpó Ẹrúdé lẹ́yìn ogójì ọdún.
1: Àbá máa ló ń bẹ̀yìn ọ̀.
0: Nígbà tó wọlé tó dé tó wọnú ìlú, kàyéfì ló jẹ́ fún gbogbo ìlú.
1: Ó burú jẹjọ ọ̀ká.
0: Inú wọn dùn, wọn gbàlù, wọn gbajó. Inú wọn dùn, wọn forin ti lò fàdé rẹ̀.
1: Gbàbòbò kọ̀ máa ń dà kí.
0: Ó tọ̀dọ̀ Badé, ó sì wọnú ilé rẹ̀ lọ.

0: ẹyin tèmi ṣe nǹkan kan bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé ó fomi lára. Ọ̀sànra ó wù ẹ̀. Ìyàwó rẹ̀ kan bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé ó fomi lára. Ọ̀sànra ó wù ẹ̀. Ìyàwó rẹ̀ ó pa búrúbúrú súnmọ́ ó gbóúnjẹ fún un pé bàbá ẹ jẹun. Ẹ jẹun. Ẹ jẹun. Kẹ́ ẹ wá fẹ̀yìn nílẹ̀ kẹ́ ẹ sùn díẹ̀. Ẹ mọ́ gbàgbé pé mo ti ní ó lé ní ogójì ọdún tí àbá yìí lò ló pẹ rú.
1: Kò fọ́ ọjọ́ orí pin, kò fọ́ ọjọ́ orí pin, mo bí yín ṣe yẹ ló bá ta.
0: www.ajisebioyoradio.com ẹlẹgbẹ́wà gàràgà lórí wẹ́bsáìtì wa. A wà lórí gbogbo àwọn popular radio directory bíi Radio Garden, Live Online Radio, Zino Radio. A tún wà lórí Android application on Nigeria Radio tó jẹ́ ti Lumatec. Kẹ́yìn bá ti lọ sí Google Play Store tẹ bá ti search fún Lumatec. LMERTCH Lumatec. Gàràgà lẹ́gbọ́ Ajisebioyo Radio lórí gbogbo àwọn 100 application Lumatec. Àti tẹ́ ẹ bá lọ sórí wẹ́bsáìtì.

0: ọ̀rọ̀ ń gbèmí náà nínú ẹjẹ́ kí n sọ díẹ̀ kí n dákẹ́. Ní bàbá dáwọn èèyàn bá wù ẹ̀tán ló fomi lẹ́ra lọ jẹun ló sùn.
1: Bámi ló ní ìyọnu.
0: Nígbà tí bàbá ó jì í.
1: Tu síta.
0: Látojú oorun.
1: Bẹ́ẹ̀ nínú àfojúfẹ́ni tí.
0: Lọ́ba rí géńdé ọ̀dọ́mọkùnrin.
1: Inú.
0: Lọ jáde láti inú ìyẹ̀wù nínú yàrá wọn tóun àti ìyàwó rẹ̀ jọ ń gbé.
1: Sọ̀rọ̀ orí ya lásán kọ́mándà tí yóò gbénu.
0: Ní bàbá bá fàdá yọ. Gẹ́gẹ́ bí ó ṣe gbóná lára gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ̀ ń gbọ́ mi. Lára gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń gbọ́ mi. Tẹ̀ ti lọ láti bí ogójì ọdún tẹ̀ wá dé tẹ̀ wá rí sọ́dọ̀ ọkùnrin tó san agun. Tọ́ wọnú ìyẹ̀wù ti ìyàwó yín.
1: Wọ́n fún mi lẹ́.
0: Bó ni ò sì kọ́kọ́ rí lára yín.
1: Ti wá fẹ́.
0: Ni mo ṣe ní Tínúbà ń bí yín ẹ sọ́dọ̀lá o.
1: Ó gba mọ́ta.
0: Tínúbà ń bí yín ẹ sọ́dọ̀lá. Ìbínú ọ̀mọ̀ àpólówó òun ò lọ́sẹ̀ ńlẹ̀. Àgbà tó bá sì ní sùúrù òun gbogbo ló ní.
1: Kásímà mo fọ̀ fún mi.
0: Ní bàbá bá fọ àdá ajá yíyọ àti ìbọn pẹ̀lọ́fọ̀ ogun.

láwọn èèyàn bá ti wọlé náà dé náà di bàbá mú ó lọ́wọ́ pa ni ó ń bẹ lórí nisẹ́ àní ń bẹ lórí nisẹ́ ìníjọ́ lọ o ẹ bá ń gbé bọ̀n mi ẹ bá ń gbé àpò mi ẹ bá ń gbé ọfà mi ẹ bá ń gbé ìbọn mi àní ń pa ọmọkùnrin yìí nisẹ́ ìwọ wọlé tọ̀yàwó mi ìwọ ò ní lọlé yẹn ọ̀jọ́ lọ.

0: àsẹ̀yìn wá àsẹ̀yìnbọ̀ gbogbo ìlú pé bí ìbà wọ́n pélé bàbá yìí lórí.
1: Ìyẹn fún mi bí ìyẹ̀jú.
0: Ní bá ń mú pé má mọ̀ yín, má mọ̀ ṣe bó ṣe tó, má mọ̀ ṣe báyìí. Ó ní sẹ́yìn náà rí ni ìyàwó mi ni ọkùnrin yìí wọlé tí ẹ̀rí tó sàn. Ẹ̀rí bó ṣe dé ni ọkùnrin rọ̀gbọ̀dọ̀ rọ́gbọ́dọ́.
1: Ohun
0: tí òye bàbá ni wípé.
1: Ẹbínú ṣe báyẹ̀ ló kẹsìn lóró lóró.
0: Ó ran ọjọ́ kìíní àná tóun àti ìyàwó rẹ̀ sùn.
1: Má ṣe dá.
0: Kán tó lọ sí ojú ogun kán tó lo pọ̀ ẹrú. Ni ló ti di ọmọ tó ti di ọkùnrin rọ̀gbọ̀dọ̀ rọ̀gbọ́dọ́.
2: Ìbàjẹ́ ni.
0: Tóun wá rí nínú ilé tóun rò bí ará àtàkàn ni kọ́mọ pọ́mọ òun náà ni ọmọ bíbí inú òun ni. Láwọn àgbà ló ṣe bọ̀ wọ́n ní Tinúbá ń bí yín ẹ̀sọ́dọ̀lá o. Bínú bá ń bí yín ẹ̀sọ́dọ̀lá tẹ́ ẹ bá pàbínú náà mọ́ra. Tẹ́ ẹ pa kí tí mọ́ra. Ó ṣeé ṣe kọ́rọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ṣe rò
1: wọ́n.
0: Ṣùgbọ́n nígbà tá ẹ bá ti fi ìbínú fa ohun tó dùn jẹ́ tẹ́ ẹ ti fi bàjẹ́.
1: Àbí wọ́n pe kọ́ máa ń dàgé wa.
0: Nǹkan tí ìbínú ọjọ́ kan bàjẹ́ wà láì sùúrù ogún ọdún.
1: Ẹ̀bẹ̀ mi sọ bá ọlọ́run.
0: O lè mọ̀ lè tún ṣe.
1: Bàlá rẹ̀.
0: Tá a bá wá ní sùúrù ìṣẹ́jú kan péré, nǹkan tí ó bàjẹ́ fún ọgbọ̀n ọdún fún ayérayé wà láàyè.
1: Ìtọ́rọ̀ mi.
0: Sùúrù ìṣẹ́jú márùn-ún péré, o lè tún ṣe.
1: Ní tó bá ṣe ló ṣe.
0: Ẹyin ẹ máa ṣàkíyèsí ọ̀rọ̀.
1: Kì í ṣe.
0: Tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó gbé yín nínú, tó gbé yín nínú, tó gbé yín nínú.
1: Kì í ṣe.
0: Nígbà tẹ́ ẹ wá pamọ́ ra tẹ́ ẹ gbé mi.
1: Aláwù ta ló fẹ́.
0: Létà ẹ lè máa padà.
1: Kò má ṣe kan.
0: Dìtẹ́ẹ̀tì wípé.
1: Wẹ̀mí kò bá.
0: Nǹkan tẹ́ ẹ̀yìn ń rò pé bẹ́ẹ̀ kọ́ lórí.
1: Má ṣe kan.
0: Àṣé ọmọ bàbá náà ni bàbá fẹ́ pa.
1: Bàbá mi bá bà mí.
0: Ọlọ́run ló ní káwọn èèyàn ó tètè dìímú. Kò bá ti yìnbọn lù. Kò bá ti bẹ́ lórí, kò bá ti sá ládàá.
1: Ọlọ́run máa tún mi.
0: Ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ àgbà tó ní sùúrù òun gbogbo lóní. Ẹ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa látẹ̀yìnlọ. Mo kí ọ̀rẹ́ mi. Pàtàkì pàtàkì òjò ọmọ Adégbè Adégbèǹga Adéjàre ọmọ òjò láti ṣàkí ògùn ọ̀rọ̀ kí n tó bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí.
1: Ẹ̀yin fáǹsì mi.
0: Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ ọ. Pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí baálẹ̀ fìlà. Èmi náà ní Lásà Arokò tí so lórí ọbẹ̀ nínú àwòtángà.
1: Ogun ọ̀nà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pé èmi náà sí lẹ́yìn ètò náà ní 07068874274. 07068874274. Bínú bá ń bí ẹ sọ́dọ̀lá o. Àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. Ìbínú kan mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀.
1: Ṣíṣe torí ìgbésẹ̀ ló bù sẹ́. Èrò ọ̀tá ò dá, wọn ò fẹ́ ká jèrè iṣẹ́. Kẹ́sẹ̀ tọ̀tà mi.
0: Ẹ lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá mi chat lórí WhatsApp 07068874274 tàbí 08118775793 08118775793 yẹn ni ìkìlò.
1: Ìrìdù sálíbà náà.
0: MT N ni tàlápọ̀pọ̀. Ìkìlò lẹ́lẹ́ke. Ní ìgbà bí kankan báyìí serious.
1: Dámú. Wọ́n dámú dámú. Àlọ́.
0: Wọ́n ń pa àwọn ọmọdé ń wò mí ń ta lẹ́rìn. www.agisebiayorede.com. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbà Unity Forum. Ẹ̀yin mọ̀jẹ̀ ó bàjẹ́ ìlú. Ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùn lúlù kò ní bàjẹ́ o. Bọ́yọ̀ bá ti ń dùn tó ń dán wọn ní fi àwa náà ṣe àwa tì ń bẹ̀. Igba ilé gbogbo wa yóò máa lékún ni àwo ilé wa yóò máa lékún. A ní pẹ̀dínlágbára Ọlọ́run, a ní rógun àkáwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀. Ó kí gbogbo àwọn sọ̀pọ́tà ṣe wa, gbogbo àwọn tí wọ́n máa ń bùn wá ní nǹkan, gbogbo àwọn tí wọ́n máa ń náwọ́ ṣe wa. Brọ́dá Olúsọ Awósọlá Angelo láti ìlú Àbújá, tí wọ́n náwọ́ ṣe wa níjò ní Akin kò ní tán bẹ̀. Ó tún fi àsìkò yìí kí Brọ́dá Délé Kọ́lájọ láti ìlú Port Harcourt. Àwọn ní àgọ́ ààrẹ ní ìlú àwọn, ṣùgbọ́n Port Harcourt ni wọ́n fi ṣe ibùgbé. Mo ń fi àsìkò yìí kí bàbá wa Fàtá Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ Aláàfin ìlú Òǹdó, ọ̀wọ̀ làwọn ń gbé ní Òǹdó State. Bàbá wa Fàtá Ìlàmídì láti ọ̀wọ̀ ìyẹn ní Òǹdó State. Àwọn náà máa ń nawọ́ sí wa, gbogbo ìgbà ni wọ́n máa ń bùn wọn ní nǹkan. A kìí sì sú wọn, kìí rẹ̀ wọ́n. Mo tún kí Madam Fúnmi Kẹ́mi tí wọ́n ní www.funmikemi.com. Mo tún fi àsìkò yìí kí Ọ̀yọ́ Supply Interior and Exterior Decoration láti Òṣogbo Òròkí Àsálà. Ọmọ Ọ̀yọ́ ni òun náà, ṣùgbọ́n Òṣogbo ló fi ṣe ibùgbé. Ibẹ̀ náà ni iléeṣẹ́ rẹ̀ wà, ẹ̀ ti máa gbọ́ fọ́nrán tiẹ̀. Mo tún fi àsìkò yìí kí bọ̀dá mi, bàbá mi, Àáfáà Gúlò tí wọ́n ní A3 Multipurpose Center yẹn nílùú Pàpó. Ìpàkó ni wọ́n fi ṣe léwo, ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ Aláàfin làwọn náà. Àwùjọ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àtìbà.
1: Bọ́ máa ń wí náà ayẹ́.
0: won fi asiko yi ki omo oba mu idin oladigbo lu pelu gbogbo awon baba baba mama mama eyin agbalagba ta jo n se ika akoso oyo ati ba unity forum alhaji abdurrahman green pastor baba osa efunlade lati ile ife Madam Kemi Adekanbi Madam Kemi Adekanbi ta jo wa nilu Oyo so pe ayinde
1: o ya keep on singing you all
2: know me
0: baba wa waabu gbolagade dauda waabu gbolagade ola mo je nzi ti gbe o ko won si awon
1: la o me ilale ula you don't know me ama boss ni lojo
0: idunu gbogbo wa yo ma po si ni lojojumo
1: o ma po ni
0: sekere ba won rode ibanuje ibanuje o kere o tobi ko ni file emi ate yin se bugbe o o seto kan ni joni ti mo pe ni enu ara ni la fi so ma je o na la to fi ko meje an ka ma so daada si ara wa ka ma so daada ka ma ro daada si ara wa lati tin lo adeyin ka olasukan mi le mi nje papin ti gbogbo yin te ti mo si ba le bi se mi na ni la sa aroko ti so lori obe ninu awotan ti didi gba mi tin to ma pade tori nfe ko gun phone mi gan ti tun ti fe ku ki n to ma fi asiko yi so fun yin a nilo opolopo orin se o ori phone lati n se leyi abe ni studio tawon eyan ti ma wa tori opolo nbe nilu oyo o aimoye awon eyan ti won ni talent ati opolo lati ma gbe ohun safefe awo o se awari won jade sugbon eyin ke bi ti yin ke fi gbe wa laruge kawa na ka fi mo tun gbe tawon elomiin na laruge a nilo opolopo irinse fun studio a nilo computer a nilo mixer a nilo studio monitor a nilo microphone a nilo aga koda tun nilo boya shop kan ta mo lo eyi teyin ba le gbe nbe e dapo eran a lowo olorun ba ko ni deyin na da bukata yin e mo da oda kini yi o bi ogo wa ta tin sapa kilu oyo da yo da ju be lo yo dun yo ma dan asiko to ba n dan si to dun si toro oyo tin dun yin ba yin gba bayi won ni fi mi ati eyin si awati adeyin ka olasukan mi le ni je papin ti gbogbo yin te ti mo si ba le fi la imi na ni lasa ro ko ti so lori obe ninu awotan gan ran to a mo be tori obe ni be so atelese a si be na we ni ba ni amobo nikan la ni de ba nle to ba ku dedede kojo kan ri orun aro wo ade fun baba jero mojele eje kin laye igbin se ero wo laye igbin se ile oluweri igbona inu ile yin ode yin ona yin ibi se yin ile aye yin oni gbona o tori pe tutu tutu bayi laaro de tutu tutu na laaro baba o fa yin ile olorun ba lowo o fi olorun ba so yin ki abo re ko ma daju lori gbogbo wa ti didi gba mi lati ma pade ibade wa

gbogbo ẹni tí ó ràn èmi àtẹ̀yìn lọ́wọ́ elédùà yóò bá ràn wọ́n lọ́wọ́ o adéyìn ká pẹ́ ń bọ bí awo ni. Ìdọ́jẹ́ ń lórin èyí tí mo tún fi wá làárọ̀ yìí náà ni wípé àwọn àgbà lágbàá máa ń kọrin kan àbí kí n sọ pé orin kan ni wọ́n fi kọ.

èyàn bá ṣe orí kínkínní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó à ń pe àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọ̀dún àwẹ̀ a kú ti oṣù ramadan àti àbọ̀ sí yìí ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan náà láyé. Ṣé ẹ ti dìde ṣé ẹ ti lọ yanná fìlà? Gbogbo àwọn oore tí a máa ń ṣe nínú oṣù yìí, adìpele adìpele ẹ̀sán náà ni ọlọ́mọ àfi ń dá padà fún wa.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ́ ń gbọ́ káàkiri àgbáńlá ayé mo ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ́ kan dùn wá ń bẹ̀. Inna la gaburu rahim lolo.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ ra sẹ̀sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kí ó gbàdúrà wa kó wọ láàánú oṣù yìí kó wọ láwọn ẹni rere níwájú ọlọ́run kó wá gbàdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa tẹ́tẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah ọlá àwọn òbí wa tààtàrà àwọn jáde ọlá mẹ́ka ọlá mẹ́dínà ọlá sàfà àti mọ́rùwà kó wọlá àlọ́ ọ̀yọ́ kó wọlá àgbò lẹ́nìkọ̀ọ̀kan wa náà.

0: ẹ jẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ òre nínú oṣù tá a wà yìí lórí àdìpẹ̀lẹ́ẹ̀sán náà ni ọlọ́mọ ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwà.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkòyí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Unity World Run rán mi sí wọ́n ní máa lọ́gun ẹ̀fún yìí pé àìláṣọ Ọlọ́run pa àkótó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ̀kí Bàlẹ́ kan ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn adé fún ìwòrí onìkan níjọ́ títí ń dárin onìkan ṣoṣo gíogíò ìwòrí onìkan adé dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabilẹ̀ yìí ń po ọwọ́ ago ìlú Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wòrin ìjò ní ṣekú pa wọ́n. OAUF Oyo àti Bayern Munich ni mọ̀ wípé yín pé àyíkó yìí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọkọ nìkan ni ọ̀mọ̀ràn tí Balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ẹ̀ máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè ba òkú sùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ yọ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárín wàá lò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: Ajíṣe bí Ọ̀yọ́ láàárín, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

ẹ̀kọ́ oríṣiríṣi. Bákan máa ń dùn mí ni wípé bí oṣù yìí bá lọ tán, púpọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń gba àgbẹ̀ ẹ̀kọ́ tí Ramadan tó

0: lẹ́nu àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ bá pátì lẹ́yìn àwẹ̀. Nínú àsìkò àwẹ̀ yìí ẹ rí pé ilé ọtí ìmọ̀ ń dá ni wọn yóò dá ni páró. Kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé.
1: Ẹni tó ń gbà mí jẹ́ òrá ti àjà bí.
0: Sátòsù yìí bá ti tún wa lọ tán, àwọn èèyàn tó náwọ́ mọ́ ọ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lórí kọ́. Gbogbo sì iná tí wọ́n ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wá
1: yìí.
0: Wọ́n máa rántí ọjọ́ sábàtì, wọ́n máa ń yà á sí mímọ́, wọ́n máa rántí ramadanu náà, wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadanu lọ, àwọn yóò tún máa náwọ́. Ajá wọn tún máa padà síbi èébì wọn.

gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń fún àwọn ọmọlàkejì yín tí wọ́n rí jẹun tí wọ́n rọ́wọ́ họ rí lóúnjẹ lówó lẹ́bùn lóríṣiríṣi gbogbo àwọn wàyí ń bolẹ̀ kódà sínú asúsù ramadan ni.

0: ọ̀tà kọ́ni ní oṣù yìí tá a bá kọ́ni ní oṣù yìí káwọn replicate yẹn nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o. Abébí ṣe wà nígboro tó jẹ́ pé àwọn ẹlòmíì báwa ṣe jẹun dáa yóò bá mú bámú yìí. Àwọn mi ò tí ì mọ tí wọ́n fi gbà wẹ̀ omi lásán làwọn mi ò fi gbà wẹ̀ nínú ilé wọn lẹ́ni.
1: Padà wá máa nira kí máa ṣẹ̀rù bẹ́gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kò tó wẹ̀ ta o, ẹ mọ̀ bínú o pé ọ̀rọ̀ àwẹ̀ ni mò ń sọ. Mo tún mú odò fa wá. Àwọn ògbè wẹnu kò tó wẹ̀ ta. Kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa, wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀, máa fún àwọn èèyàn lẹ́bùn, ráúnjẹ fáwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fúnmílì ìkè wọn nínú ilé ni wọn gbádùn wọn. Ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé, àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé. Ó gbé ìwẹ́ ẹnu kó tó wẹ̀ta. Ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fúnmílì ìkè yín ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò. Àtẹ̀gbọ́n àti àbúrò tí wọ́n rọ́wọ́ họrí hun ẹnáwọ́ sí wọn. Ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gba àwọ̀. Ẹ torí ajúra wa lọ wà láì kí sí ọ̀rọ̀ ìjàkadì. Ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn, ó tún bẹ bẹ́ẹ̀ níṣẹ́ yìí. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin ọlọ́sùnkàn mi. Kí ó tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo. Ayé àìnípẹ̀kun àmì o. Kódà bá a ṣàmì ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu. A mọ̀ jura wa lọ́nu.
1: Ẹ bó lọ́kàn jọ̀ka, ó ti wá fẹ́ẹ́ sọnu. Sóhun nìkan ni ó gba àmàgbà àwọn tó nà ní.
0: Nínú fómìlì ìkì rẹ̀ ohun, gbogbo àwọn tí wọ́n rọ́wọ́ họrí, kọ́kọ́ sàánú wọn náà, kò tó máa ṣe síta, kọ́kọ́ ṣe sínú ilé náà. Inú wọn ní ògbè wẹ́nu kò tó wẹ̀ ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà, ilé kan bí ìbò.
1: Àgbáyé fún ni ọ̀tá wá ṣe ẹ̀ta nù. Ṣàlékún oore rẹ láyé mi kọ̀tà máa lékún ní ọ̀nà.
0: Ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi, èmi ò ní fi ìtọ́rọ́ díkọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí ni ṣe sọ, torí pé sàn án láàrin. À ń bá bá wa mọ́nímọ́ní, wọ́n ní àjẹnimọ́ni

0: ti mọ pe emi mo wa fun check and balance ni mo wa fun check and balance emi o kin fi sibi kan so to so si mo ba bi kan je adeyinka alawe janu aja lo oyo ti e gbo lasan nitori bi mi o ba ran ko mo ra ba mi eyan ni Ọlọ́run kò wọ̀ láàánú oṣù yìí gbogbo àwọn tí wọn ọ̀rọ̀wọ́ họrí nínú fómìlìkì wa nínú ìjọ wa nínú mọ́ṣáláàsì wa káàkiri àgbà ńlá ayé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pẹ̀lú àgbàlagbà ní mùsùlùmí àti kìrìsìtẹ́nì pẹ̀lú àwọn ẹlẹ́sìn kan àbáláyé Ọlọ́run kò wọ̀ láàánú oṣù yìí kó wá sí ẹ̀dẹ̀ fún kálukú wa. Ká máa rí ọwọ́ kìbàfò mú jáde. Fisore mu lo senu
1: ke ma dari ko se
0: ri pa awon agbalagba po won ni baby ba ti ku oni nu ise ise buse
1: to ba se lo se se ko si te da le se to baba mi se ala
0: eyin ma da bi awon kan to ki ohun alakata ki ti esin awon ti mo n gbe olorun oba nija se ro po olorun oba o to ijara re dagbe awon ro po olorun oba o to jara re dagbe Ọlọ́run ọba tó jẹ́ pé tó bá fẹ́ ṣe wá gbogbo wa ní elédè kan tó jẹ́ pé dé ẹyọ kan èdè Yorùbá láàmọ́ sọ nílé lóko pẹ̀lẹ́ ẹ̀yìn òdì káàkiri àgbà ńlá ayé wàláì ó rọrùn púpọ̀ nínú tọ́lọ́run lè ṣe. Tó bá jẹ́ pé mùsùlùmí ló fẹ́ dá gbogbo wa ó rọrùn púpọ̀ fún Ọlọ́run láti dá gbogbo wa ní mùsùlùmí. Tó bá ṣe pé kìrìsìtẹ́nì nìkan náà ló fẹ́ dá gbogbo wa ó rọ ọlọ́run lọ́rùn ọlọ́run ọba ń gbọ́ fún fáyà fún yọkànní ọyá ẹ máa jẹ́ mùsùlùmí o gbogbo yín o kún fáyà gun ó sì wọ́ ọyá ẹ máa jẹ́ kìrìsìtẹ́nì gbogbo yín kún fáyà gun ọlọ́run ó sì wọ́ ńlá náà ẹ máa jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé kún fáyà gun ọlọ́run ọba yóò sì wórí ẹ̀ yóò kàn wí bẹ́ẹ̀ lásán ni. Afaiwi afaiso bẹẹ ni o ni mọ jẹbẹ torí pé wíbẹ jẹbẹ tọlọ ọba ni.
1: Èrò ọ̀tá ò da wọn ò fẹ́ ká jèrè.
0: Ọlọ́run mọ ní ti ń ṣe o ọmọ ní ti ń ṣe o tó dá gbogbo wa tédè ìwọ ọ̀jọ́ra wa ó dá wa àwọ̀ wa ọ̀jọ́ra wa ó dá wa èdè ìwọ ọ̀jọ́ra wa ẹ̀sìn ìwọ ọ̀jọ́ra wa àwọ̀ wa náà ọ̀jọ́ra wọn. Ọlọ́run bá mọ ní ti ń ṣe o. Àwọn ẹlòmíì self-righteous ni wọ́n àwọn ni wọ́n dáa jù lójú ara wọn àwọn nìkan ni wọ́n mọ ọlọ́run sìn náà mọ ọlọ́run yìn lójú ara wọn. Òfútù bẹ́ẹ̀ tẹ̀ ó fú ọjọ́ kejì ọjà sí ní gbogbo ìjọsìn wọn nítorí pé inú wọn ò da inú wọn ò da. Ẹ tẹ́ ẹ bá sí inú wọn ò báyìí bí kẹ́ ẹ máa bá ọ ká ṣègbé paramọ́lẹ̀ pẹ̀lú òjòlá nínú.

Ọlọ́run bá ń gbọ́. Àwọn tí wọ́n dà mọ̀, tán dédè mọ̀, tán dọ̀rọ̀ mọ̀, Ọlọ́run tọ́lọ́run fún wọn ní làákà ẹ̀fọ́. Àwọn ni a máa ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Ó tún ń poró nílùú tèmi nìyí, wàá lu àlùdànù.

ki olorun oba ki o wola nu osu ta wa yi ah gbogbo awon ololufe wa nile loko peleyin odi gbogbo awon laanu wa ta ma nsa anu ta ma nsupport wa yanyan olorun oba yo wola oru yi yo wola alubarika osu ta wa yi koni je ki ki ena ja wara wara laye mbi o yo je ki o ye yin laye di ale lata aro dale olorun oba yo je ko ye yin o ọrun náà ó sì yẹ yín ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn ẹ ní báwọn náà jà warawara lọ́la mọ́ṣáláà làkúwátá ìlàbìlà àlẹ́ yọ̀lá zim.

pọ́yálẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bíi mi náà la wà yìí o april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bíi mi kẹ lọmọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ kẹ lọmọ bí ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́. Ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bíi mi Adeyinka.

gba gbogbo awon akore oro wa ta tin ba bo se mo ki mo se npo ko lori kan ni mo npo lori omi me gbogbo awon eko no su ramadana ka ma gbagbe won gbogbo se olore ise lada ta nse lasiko awe ka ma gbagbe won leyin awe mo tun so fun wa pe ogbe wenu ko to weta han ti mo bi n toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nú tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan bí ìbò káwọn ara ilẹ̀ wà kán mọ àsìkò ramadan yìí ti dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ara ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wà dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwọ́ sí ọ ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mùmú ká má gbìyànjú bí ìkápá wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mọ̀ èèyàn gba àdìpèlé orí àdìpèlé ẹ̀sán náà ni ká máa rà wọlé kí ká máa fún àwọn èèyàn ní ìfitáàrù jẹ ká máa fún ọ ní sàárì náà jẹ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi èlé yìí ká tó wá aṣọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé ẹwà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí láàdá àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí o ẹ̀dákun ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọ̀

àwọn èèyàn mọ̀ kọ̀ mí ti many atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ bó ṣe ọ̀nà wọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God all this is possible. Kọ́lọ̀ ń sàánú wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

0: kọlọ mọ da wa laamu kawa na ka ma dara wa laamu ka ma ma toju bole ka kiri nbi da lo mi ba ti toju bole ni won ti gbe jebetele jagun lo papa julo awon obirin awon mama wa ka ma ma toju bole o
1: ma so ko se ilaye oju ma toru ko re
0: tori mo ti kiri kaye oju mi ri to olorun ba ngbo
1: mo so po ga bu re wa mo se lo wala ilogun aso mo to ga lo lo
0: ye n pada seyin ninu osu lamula na ta wa yi ka je kise olore wa ko po dada tori olorun ti sa deun o kesi sa deun ko mo muse o ni adipele esan to ma nse adapada re fun gbogbo eni to ba se dada to se dada ninu osu yi ke to se osu yi nikan ade on re na ni pe gbogbo eni to ba se dada si awon mo la keji re bi ese bibeli kan ti mo mo nfi saba se wa si ni ayin ti awon disciples ti awon mo odo jesu awon mo eyin jesu tan lo ba jesu kristi oluwa wa tan bi le re oro lojo ni jo kini ana wi pe o wa nje oye won wi pe o ni awon kan won da bi agusan nigba o ba di ojo kan yi won ma ni ki won ma lo sinu paradise ni owo otun baba mi tin be lorun irun alao eledua aseda adeda aseda pe kan ma lo si ako otun awon yun won da bi agutan o ni sugbon awon kan awon mi won to da bi ewure won to won ni ka won na kan to sapa alafia ako si ni kan won to si awon bi pe bawo leleyi se ri be o wa ni ẹyin tẹ jẹ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ máa lọ ní apọ ọtúnkẹ máa gbàbẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹmí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹmí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin ìgbà tí ń níṣẹ lọwọ ẹyin náà lẹ wáṣẹ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹwọn ẹyin lẹ bẹ mí wò ẹyin lẹ ṣàbẹwò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹyin náà lẹkọ yù mí o ẹyin lẹ tún bẹ mí wò nílé ìwòsàn àwọn tẹni làákà ẹ nínú wọn wọn ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo tá wá rí onírú àwọn ipò tó kà á lẹ yìí tá a wá bẹ ọ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ ọ wò lọgbà ẹwọn tá a tún yẹ ọ wò lọgbà àwòsàn tá a tọjú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ ọ tá a rí ọ nínú òtútù tá a pè ọ wọnú ilé wa ọwọ ń jẹ oyè wọn wípé nígbà tí ẹyin tẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ ẹ fún lówó tó fi jẹun tẹ ẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ ẹ fún lómi mu ẹni tó gba àwẹ tó di àsìkò sínú tẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfin gba àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́.

ẹyin tẹ fi ọrọ ẹnu yin tẹ fi pẹtù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹyin bá ń ṣe àwọn nǹkan wọnyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yẹ yín ọ̀rọ̀ nù bíbélì ni ò ọ̀rọ̀ olúwa ẹ ọ̀rọ̀ olúwa nínú bíbélì. Tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọdún ọlọ́run lódìmọ̀ọ́yẹ̀ náà lásì sí o. Ọlọ́run ọba yìí sì jẹ́ sí ọba tí mò ń jẹ èèyàn gbé. Ó tún wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ́nù náà ìléru. Ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ. Ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn ní lójú ni. Wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀ sì fún mi lómi mú. Ẹ fi yàn mí lójú ni. Mo ń ṣàìsàn ẹ sì bẹ̀rẹ̀ níwò kódà ẹ tọ́jú mi. Bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín. Ẹyin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí ariwo wọn lò mí bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tọ́mọ ni cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ ilẹ̀ òkèèrè. Àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n. Ó jẹ́ pé ẹlòmíì gan ẹnìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovasi láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí. Gbé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n máa owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kìí ṣe iṣẹ́ ẹyin kan lẹ́sẹ̀ tó dowó yìí o. Alubáríkà ni o ọlọ́run bá ló fún yín o. Ọlọ́run kò sí sèé tá a mú wọn kò sí ìta mú lọ́nbẹ̀. Ó ní ìgbà tẹ́ rí àwọn èèyàn wọ̀nyí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ̀ fún wọn ní owó láti fi ṣètọ́jú wọn tẹ́ ẹ̀ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ̀ tọ́jú wọn o. Ẹ mọ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ ní wò èmi gan náà ń gbé prison yard lọ wo àwọn wọ́n yẹn ń gbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n. Pàṣẹ ń tọ́tọ̀ àwọn aláìní láàmọ́ lọ sí ọgbà ẹ̀wọ̀n táwọn lọ fún ọ lásán. Lálọ́ máa fún ọ lọ́sẹ̀ fún ọ lóúnjẹ. Tí mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀rẹ̀ bí wò ó tútù mú mi. Mo wà níta mo jẹ́ aláìnílé lórí ẹ̀yin ò sì gbà mí sínú ilé yín. Láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tenant mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ o. Ṣé gbọ́ ẹni yọ sàká àárí ẹ̀sán gbà ó dájú sáká ṣé gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún rárá mi náà mo fi rárá mi joyè. Èmi ni chief aṣíwájú àgbà jákà gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ ẹ máa yọ jákà yín sọdọ mi.

0: ó ti ń jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ ya alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o káwa ká má lọ́mọ gbé ọlọ́run ọba níjà orí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kọjá ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: dúkìá ọ̀rẹ́ nínú ohun ẹ̀ àkànmú olóye ṣòyà.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wá o kò sí ìta dì lọ níjọ́ tá a bá tọ́ bá dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú kankan wá kò sí ìta mú lọ o. lẹ́yìn náà tẹ́ ẹ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ́ bá fẹ́ sponsor àwọn programs sí wa nínú àwọ̀ ẹ̀ báyìí. Kẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká máa play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 0706887-4274 0706887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká máa play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe Kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká. Ṣùgbọ́n tẹ̀yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún. Ó sì jẹ́ pé àfa Abdulrahman yìí náà ni Adéyinka àfa Adéyinka Ọlásùnkàn mi TV mọ́ mu Ajíṣebí Ọ̀yọ́ online television and radio yányán. Báyìí pé èmi náà lẹ́fẹ́ kí n máa wá ṣe wáàsí ìwáàsí ìwáàsí inú ààwẹ̀ kò yé yín. Ẹkún ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ̀ pẹ́jọ́rọ̀ ńlọ́run. Aróyé ni sẹ̀ bákà igbé kíkẹ́ ni sẹ̀ yẹ lóko.

0: àwọn tí wọn fà dúrà ràn wá lọwọ àwọn tí wọn fún wa lówó lóríṣiríṣi adúpẹ ọ adúpẹ ẹpẹ òkun alájà adé àríwọlá àtà amẹríkà.
1: Oníṣòwò kò ní sámọ̀ ilé tàdà fọ́ láyé òní símọ̀.
0: Tẹ́ ẹ gbọ́ wà sí nínú orin níjọ kan ẹ̀ yá mọ̀lìkì yá mọ̀.
1: Ta lè ṣàṣe yege má jẹ́ pé ṣùgbọ́n tako ní Ọlọ́run takun jẹ́ ńlá.
0: Lámọ̀lì pàláwá ládà tí ò ní sówó.
1: Dáwà
0: Faládúkà gbogbo dúkìá tá a kójọ ní àárín nǹkan oníṣìkọ kan nígbà náà mọ́ níjọ gbẹ̀ndẹ̀ lókè àwọn dáadáa tá a bá ṣe lèmi fi ń jẹ́ kásàmọ́ ṣe dáadáa àwọn nìkan náà ni ó kú.

abstain. Ní gbogbo àwọn nǹkan tí mà ń ba àwẹ̀ jẹ́, ká kúrò ńbẹ̀, ká sákun gbogbo àwọn nǹkan tí mà ń ba àwẹ̀ jẹ́. Ìsọkúsọ, ìsẹkúse, ìjẹkújẹ, ìmúkúmu, ká mọ̀ mu omi, ká mọ̀ jẹun, gbogbo àwọn nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ rè. Ṣùgbọ́n ìsọkúsọ, ìwòkuwò, ìgbọ́kúgbọ́, àwọn nǹkan tó ṣe pàtàkì nù, ká sá fún wọn. Ká sì sá fún ìpè ṣiṣẹ́ nínú àwẹ̀. Ìyá mi fún ara rẹ̀ náà ni ọmọ ru ìpè lé orí àwọn ọmọ rẹ̀. Tọ́wọ́ wá dọjọ́ iwájú tọmọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú, yóò mọ̀ wá ságàkiri, yóò wá ti pé ara ilé kan ní sòun, ìyàwó kan ní sòun, ìyá ilé kan ní sòun. Ẹlòmíì ò ṣera rẹ̀ tán, yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu pẹ́nìkan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì. Ẹni tí ò bá lè ka Kùránì kọ́ máa fa tẹ̀sùgbà bó ṣe láìláì láìláò lásán ni wàhálà ẹ̀ ọlọ́run gbà lọ́wọ́ rẹ o. Bó ṣe hashtag fúrò láì lásán ni ọlọ́run ti mọ̀ ọ́, ó ti mọ èrò ọkàn rẹ̀. Ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ òun, ó tọ́ ká tó máa sìn, ó sì ní ká wá òun ká mọ òun ká tó máa sìn òun. Ó mọ̀ wá dáadáa, ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa. Ó ṣe láìláì lọ́la lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ òun ká Kùránì náà ni. Bó ṣe hashtag fúrò láì lásán ni òun ká Kùránì náà nu. Ẹ wá o. Àwọn míì, ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́ ó lè ṣe o. Tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ nínú oṣù yìí, tó jẹ́ pé iṣẹ́ ládà iṣẹ́ olóore nìkan ní òfin gbogbo oṣù yìí ṣe. Tó ti lówó lọ́ tó tán tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì kò àfẹ́ẹ̀tì gbèsè ayé rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó nígá tó nígo, má lọ ya ọ̀lẹ́ o. Ebi ń bẹ́ ń gbòòrò èèyàn ń bẹ́ o. Kó o lọ ṣiṣẹ́, o lè máa fọkàn fáyà lá o bẹ́. Bí ààyè rẹ̀ ò bá sì yọ, Ọlọ́run ọ̀hún understand. Kọ́ concentrate o, torí ẹlòmíì bíi ìdí machine lọ́wà. Machine tó lè géèyàn lọ́wọ́, tó lè gbẹ̀mí èèyàn lẹ́yìn ibẹ̀ láwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́. Ìjọba àti ọgbọ́n òun fọkàn ka láìláì láńlá ni ọba wà kárí ìdèwé, ìjọba kọ́ ọbọ̀ machine lẹ́nu. Ọlọ́run o. Ọlọ́run kò ní ká hanra wa lè mọ̀ lórí pé abẹ́ ṣèjọsìn fún un.

0: Ọlọ́run pa ẹ̀rọ ọ̀run fún wa. Ní ò ṣe fi gbogbo nǹkan ni wa lára.
1: Àjẹyọ̀ kókó mi o.
0: Káwa gangan ká máa ní ara wa lára lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo, ó ti ṣe gbogbo nǹkan ní ìrọ̀rùn fún wa. Káwa náà ká máa wá ìnira fúnra wa.

0: wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyè. Ṣé ẹ ti pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n ń gbọ́ mi láti Austria. Ọlọ́run bá ń gbọ́ mi láti China, Libya. Wọ́n ti gbọ́ mi láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel no visa, without no visa. Kí n kára mi ọkàn di gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán òkú báhùn. Kára mi náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀. Mo ti ọkọ̀ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù lọ.

0: orí àjẹ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kí kú máa fà mọ́ jìnnà.
0: Ọyẹ̀ ẹja lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ nífà ìfàsẹ́yìn kan.
0: Ẹyin tí time zone wa tó bá rí bákan náà ẹja lọ mọ́ṣáláṣí.

0: nípa ẹyin olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹyin ojú ọlọ́ọba yóò máa wà pẹ̀lú wa o yóò máa wà pẹ̀lú wa yóò gba àdúrà wa ṣe àti gbọ́ wà sí tòórọ̀ yìí ẹ tó pàdé wa ní àsìkò kan náà ní ọ̀la ọ̀la.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Oyo se biba ben kokan.
2: Wọ́n ní kí n sọ̀rọ̀ lórí pé.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo laari Oyo ò ní ṣe biba ben kokan.
4: Iwaju la o ma lo irawo ijojo le ko sun na o o fere gege iwaju la o ma

0: nítorí multi-purpose pensions onílù compound owóde road ìpàpò kò sẹ́yẹ bí ọ̀kínní gbó mọ́ igi pọ̀ nínú gbó ká tó figi ọmọ gbẹ́gbẹ̀dù iṣẹ́ wọn fi ni lọ́kàn balẹ̀ torí pé wọ́n forúkọ sílẹ̀ lọ́dọ̀ ìjọba abájọ tí gbogbo ènìyàn fi yẹ̀ wọ́n láàyò wọ́n ṣe agency banking aṣojú first bank kóló mọ́nì kábọ̀nà pay later opay àti mtn momo wọ́n bá ní ṣẹ́ǹsì wọn nílé ìfowópamọ́ opening of bank account bíbánisanwó sórí cable tv bíi dstv startime àti go tv sísanwó náà mẹ̀nẹ̀mẹ́nẹ́ utility payment computer services àga àti tẹ́ǹtì oríṣiríṣi tẹ́ ẹ bá nílò lóde àríyá ló wà nílé iṣẹ́ wọn rental services kò tán síbẹ̀ A3 multi-purpose pensions tún ṣe ìdásílẹ̀ Adblock making depot tí wọ́n ti fi ẹ̀rọ ìgbàlódé somi di yìnyín Adblock wọ́n lè kókó omi bọ́ọ̀ tó mọ́ tó nínú wọn fi gbèsè rẹ̀ kò síná kò sí nǹkan tútù tí dohun gbàgbé A3 multi-purpose pensions wà ní onílù compound owóde road ìpàpò telephone 003-573-7486 tàbí 008-275-3011 àti 005-406-4761 A3 multi-purpose pensions ọ̀gá ni wọ́n nílé iṣẹ́ wọn.
1: Dawa bihem yuzaku wa la la ilaha illa la hu rabbuna
2: o fin le pelu wa si ina fin le pelu wa si ina ojo ku anabi amiru jasi na se wa si na aya
3: rabbuna
2: eyin soke lati le agbara
3: la ilaha illa allah asibuna.

0: Ọ̀rọ̀ méjì mọ́lá ní ẹ pé sọ àmẹ́jọkọ́ ìsọ ọdẹyọ kan. Torí pé bàbá wa ṣe oṣù Aliu, wọ́n ti ń tẹ́ mi lọ́rùn pọ̀ ti pẹ́, ìmílẹ̀ ńlá ní ẹ pé tẹ̀yìn lọ́rùn lónìí. Àmọ́ bí ojú ọjọ́ yìí ti rí ọ̀fẹ́ fún mi láyè, àmọ́láyè ní bá àsìkò náà jẹ́ mọ́.
1: Sallallahu alayhi wa sallam.
0: Mọ́lúdí ànábì là ń ṣe yìí.
1: Sallallahu alayhi wa sallam.
0: Ẹ̀dàkùn ta ní jẹ́ ànábì gan.
1: Allahu akbar.
0: Irú èèyàn wo ni? Báwo ló ti lo ayé? Kí lọ́lọ́run wọn ara wa ṣe? Abá Mahmudu, sára rẹ ti balẹ̀. Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà. Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà.
2: Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà. Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínà alá. Sẹ́yìndì lèmú sínínà.
0: Ànábì wa Muhammad.
1: Sallallahu alayhi wa sallam.
0: Nígbà tó tó àsìkò tá níbi ọfà yín lẹ̀. Ọwọ́ ààrẹ Ànábì Muhammad.
1: Sallam.
0: Ààrẹ náà pọ̀ 16 days ìlà níbi òfin gbanú ìjọ mẹ́rìndínlógún. Èyí tó jẹ ń fẹ́ sọ yìí ti ń sọ yìí kẹ́ ẹ lè mọ̀. Ike mọ̀lúdí ànábì tá à ń ṣe yìí bá a bá ṣe láṣetúnṣe nínú tọ́lọ̀ ń yọnu sí ni. Ànábì Muhammad, Abá Mahmudu máa bọ̀, ọjọ́ ti lọ.
2: Fàmàkídá Rasúlù lẹ́yìn, àléyìn sọlátù wa sálámù fi àárín ìṣàrí ìṣọ̀fà.
0: Nígbà tó di pé ànábì ti ń bá ṣe ọlọ́run bọ̀. Nígbà tó dọmọ 63 years, ọdí ìgbẹ̀yìn oṣù Safar, ààrẹ bá kí Ànábì Muhammad.
2: Wọ́n ká náà mọ̀ rí ìlú àṣà mẹ́rin ọ̀tá àṣàyà ọmọ.
0: Ààrẹ náà ṣe ó sì wá fi lo ọjọ́ mẹ́rìndínlógún lérí ààrẹ tí ò lè dìde.
2: Yehudu náà sùn ilé yìí.
0: Nígbà tá a sẹ́rí ààrẹ náà sí.
2: Yehudu onnasu ilehi.
0: Ààrẹ náà ń bẹ pẹ̀lú ànábì débi pé ànábì ò lè jáde sáwọn èèyàn. Àfàdáhùn ọjọ́ ti lọ.
2: Wàkánà ibùtí dáhùn máa dí lẹ́sí máa tàbí Sudan.
0: Ààrẹ tó pa ànábì ńgbà tí ó bẹ̀rẹ̀ erí ní kọ́kọ́ fún ànábì. Ike ààrẹ sànábì ààrẹ tó pa gan-an ẹ̀fọ́rí lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀. Mabọ̀.
2: Wàbọ̀ Isa àléyìn sọlátù wa sálámù yámù ìsìnlẹ́ẹ̀lì.
0: Ààrẹ náà bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday. Gẹ́gẹ́ bí wípé ìgbésẹ̀ ayé ànábì Monday la bí. Nígbà tá a fẹ́ gbé dìde gbé ọmọ ẹjú sí ọlọ́run. Òjọ́ Monday iná làwọn ọlọ́run fún níwe pé ìjẹ́ ànábì dé.
2: Wà máa ta fi yìí.
0: Ànábì sì tún kú lọ́jọ́ Monday.
2: Fọlá máa kálẹ̀ ọmọ ìsìnlẹ́ẹ̀lì sàkúlà máa ń dùn. Nígbà
0: tó di láàárọ̀ lọ́jọ́ Monday tá a ní káàárẹ̀ náà bẹ̀rẹ̀ ààrẹ náà lé.
2: Fọ́sínà ìbílẹ̀ lu àṣàlà sọ̀bá.
0: Nígbà tó a di láṣùbà. Bìláwà lọ sẹ́nu ànábì láti lọ gbàṣẹ pé mo fẹ́ lọ pèrun gẹ́gẹ́ bí ti ṣe tẹ́lẹ̀ nígbà tó dẹnu ọ̀nà ànábì.
2: Wọ́n kọ́ mọ̀ bí bá bí oṣù lílẹ̀ yìí.
0: Ó dúró lẹ́nu ọ̀nà ànábì ń sálámà.
2: Fọ̀kọ́lá.
0: Bìláwà pé.
2: Àṣàlámù àlèkàyà wọ́n sùn làlàyé.
0: Ìjọ́ ọlọ́run kọ́ máa bá ìwé ojúṣe ọlọ́run.
2: Fọ̀kọ́lá. kọlọti Fatima tu.
0: Fatima ni dìde sí Bìlá, ànábì ò lè dìde.
2: Fakọlọti Fatima tu.
0: Fatima bá sọ fún Bìlá.
2: Iná wosú lẹ́lẹ̀ àìmásíkú lọ bìnà fún sí i.
0: Ọlọ́rẹ̀ ànábì, ànábì ò lè dìde látàná. Ọrẹ̀ ànábì, ń sọ bẹ́ẹ̀ fún Bìlá. Má bọ̀.
2: Fada ala Bilalu limasjida.
0: Bilal le lo masalasi o duwo lenu ona igba tolore anabi ko ti egbon ti wi dada lo ba pe
2: fada ala Bilalu limasjida wala mu yafu amu kalama.
0: Bilal gbon ti Fatima wi o salama sa anabi ko gboje anabi o lo masalasi o tun pada wa
2: fala ma asfa subah.
0: Igba to a di pe asuba agumerin ti koja marun koja agumefa lo lu to ye ti mele
2: ja bilalu salia
0: laba tu wale le keji pe ile mo anabi oni jade ni
2: wa ko ma bil babi
0: o duro lenu ona anabi
2: fa ko la kasa wa kasa
0: oba tu salama salo ona anabi pe ka anabi o dide asuko asuba fa koja.
2: Fasemi awon sulula isa utawu.
0: Oh, anabi wa gbo un Bila tin salama si un. Mabo.
2: Fakola.
0: Eh.
2: Idkhulu ya Bila.
0: Ah, oni wa Bila wole.
2: Inni masigulu Bila busi.
0: Are mi gbadu latana.
2: Wa sakula ala ya maridi.
0: Are na le de bi gba ti didi bi o dinira.
2: Ya Bila ilu.
0: Wo Bila.
2: Mo wa baba ki ayu soli ya binasi.
0: Lo so fa Abubakiri ni masalasi ni mo ni kokirun fa won jeme.
2: Fa araja Bilalu baki abuka sedida.
0: Nigba ti Bilari la ilaha illallah aso pe sallallahu alaihi wasallam. Nigba ti Bilari bi inira ti ba nabi to. Nigba ti o jade Bilabadamu mabo.
2: Fa araja Bilalu
0: oya yi nigba ti Bilal jade.
2: Baki abuka sedida.
0: Lọ ba bẹrẹ si ni sunkun ekun na po.
2: Wa do aye jeda o ala razi.
0: En fi o ara re gba re leri.
2: Wa la yunadi.
0: Eh, iwon pariwo pe.
2: Wa musito.
0: Eh, o si agbako. Wa la so be, o lo si agbako.
2: Wa kito roja.
0: Eh, agbo kan le mi lo fe jayi.
2: Wa kisa sauna.
0: Egun eyin mi ni o kan yi.
2: Ya la itali.
0: Ama se won.
2: La mu tele didi ummi.
0: Ese ti ya o mu sinu aye ya la itali.
2: Ya la itali.
0: O sufo loni.
2: Ya la itali.
0: Ase aye to n gbe yi, aso won pada ri joba unu je nbe.
2: Ya la itali.
0: Iru aye o lo wa yi.
2: La mu tele didi ummi.
0: Ese ti ya o mu sinu aye yi, o n foju ri tanabi ri nira. Mabo.
2: Fada ala al masjida.
0: Igba to di pe Bilal wonu masalasi.
2: Fakola.
0: Oba pe
2: ya baba kiri
0: wo abu bakiri wo baba omege
2: inna rasulallah
0: oju si olohun ni so fun o
2: ya muka tu soli abin nasi
0: onni kin so fun o pe ko kirun fun jeme
2: wa masigu la bilabusi
0: ore anabi anabi nbe leri are anabi o le dide eni agbojule o le dide ore afa wa ko lalafia. Bi Abubakiri ti gbọ oro yi ti Bila jise fun.
2: Falamma ra Abubakiri mihraba rasulillahi khaliyan wam.
0: Nigba ti Abubakiri ti de nibi ti Bila ti jise fun pe ore anabi ke abi sawada ni nigba to wo mi rabi anabi ebi ta anabi joko si ko baba anabi be.
2: Lakina
0: damu baba Abubakiri na tamal lak nafsaw emi re daru mabo
2: fa sara saham
0: baba kari o ke oniye
2: wa kara magish ya alei
0: baba wolu le lo ba daku gba ti ora nabi Abubakiri ba daku pe kori nabi ri ati to ta ti se islamu oni kirun fun wa li ki lo fe sele
2: fa do jal muslimu na ma wa
0: gbogbo àwọn mùsùlùmí tẹ́ ń bẹ́ẹ̀ nu mọ́sálásí ìdààmú bá wọn kálukú bá ń dárò pé yé àwọn máa sòfò àwọn máa pàdánù àwọn máa ṣe rí ibú má bọ̀.
2: Fásẹ̀mí ànàbíyù àtẹ̀mí ànàbíyù àyè ìsọlá tó wà sálà mọ̀dọ̀ jíjà.
0: sunkún nínú ilé ohun kálukú lọ bá nẹbi níbi tó sùn sí.
2: Fakọ́lá ya fa.
0: Lẹ́ẹ̀kan náà, Anabi bá yíra padà, ó ní wọ Fátímà ọmọ mi.
2: Máa aṣa sí àhù.
0: Ése táwọn yẹn sunkún tí wọ́n ń gbára dálẹ̀, ń gbọ́ ohun àrò, kí lọ ṣẹlẹ̀?
2: Fakọ́lá ti.
0: Fátímà ni bàbá mi.
2: Dọ́jà lè fakidíkà mi ní òyà Rọ̀súlà láyé.
0: Wọ́n ń dárò pé wà Anabi fẹ́ kú ni, ọ̀fẹ́ kú láàrin àwọn. Wọ́n ń dára ipá àwọn ò ní rí wà Anabi mọ́ ni. Wọ́n sunkún pé ìwà Anabi ọ̀fà àwọn ilẹ̀ náà ni.
2: Fada Rọ̀súlàláyé Aliyá.
0: Bá Anabi ti gbọ́ pé àwọn Mùsùlùmí ti ń banú jẹ́ lọ́bàdìde, ó ní ẹ bá ń pè Sẹ́dínà Ali wá.
2: Wàlí Fadílù Bùnú Àbáàsì.
0: Ẹ bá ń pè Fadílù ọmọ Àbáàsì wá.
2: Wọ́n tàkà àlẹ́hìnmá.
0: Anabi bá dìde lọ́bà fọwọ́ kọ́ àwọn méjèèjì lẹ́gbẹ̀ẹ́, ó ti rí Anabi débi pé kò lè dìde. Anabi ò lè jẹun. Anabi ò rọrùn sùn mọ́. Anabi wa dìde, ó ní ẹ pe Ali wá fún mi. Ẹ sì pe Fadílù ọmọ Àbáàsì wá fún mi. Anabi wa fọwọ́ kọ́ àwọn méjèèjì, ó fi ọwọ́ kọ́ wọn lọ́rùn báyìí. Mọ̀bọ̀.
2: Fakaraja ilá ìmàsíjídì.
0: Anabi bá wọ ọwá jáde láti inú ilé rẹ̀. Ọwá ni ẹ gbé mi lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kí n lọ yọjú sáwọn sábẹ́ ẹkún tí wọ́n ń sùn yìí ni mí là.
2: Wà sọ ńlá ní ẹ̀rà ká tẹ̀lé fajiri mi ìyá omi ní ìsílẹ̀ èlì.
0: Anabi wa dìde ọwọ́ arọ́jú ọwọ́ ayẹnẹ fìlà méjì fáwọn sábẹ́ ó kírun àṣùbà àjọ náà pẹ̀lú nira la Anabi fi kí ọ fẹ́ nu àwọn sábẹ́ nú ọwọ́ akírun náà. Pẹ̀lú bára rí o ti yá, ó sì kírun náà fún wa.
2: Súnmọ̀ wà láàbíwájú ìlànà sí.
0: Nígbà tá Anabi wá kírun ni, wọ́n wá fẹ́ yan Anabi tì lára mọ́sálásí, wọ́n wá kọjú sáwọn ìjẹ̀mọ́, lọ́wọ́ pé.
2: Kọ́lá.
0: Wọ́n wá kọjú sí wọn ní.
2: Yá máa sára lè mùsùlùmí náà.
0: Gbogbo ẹ̀yin mùsùlùmí, mo rí i pé inú yóò dùn láàárọ̀ yìí.
2: Yá máa sára lè mùsùlùmí náà.
0: Gbogbo ẹ̀yin mùmí ní tẹ kójọ sínú mọ́sálásí.
2: Yá máa sára mùsùlùmí náà.
0: Ó ní mo pe gbogbo ọjọ́ àwa mùsùlùmí pátá.
2: Àtúnfí wìdá ilá ìtàlá.
0: N dágbére fún yín, ń lọ ọ̀dọ̀ ọba tó ní mọ jíṣẹ́, iṣẹ́ tó ní mọ jẹ́ pin lónìí, èmi Anabi ọ̀fà yé lẹ̀.
2: Wà lé ikú bí tẹ́kí wà láàyè wà tọ́ àti ìyẹ́.
0: Wà lé ikú bí tẹ́kí wà láàyè ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ ọwọ́ yín bìbá sí láyé mọ́ wà tá àti yìí ẹ sì máa tẹ̀lé tọ́lọ́run náà.
2: Fà iné mú fárí ikú dunya.
0: Èmi Anabi fẹ́ fàyé lẹ́ni, fà iné mú fárí ikú dunya. Mo fẹ́ fi ayé lẹ́ni. Mọ̀bọ̀.
2: Wà á sá àwálù yá omi mi náà lè áhùn.
0: Òní náà ní àkọ́kọ́ ọjọ́ mi òun náà sì lò pin ayé mi.
2: Wà á kiri ya omi ẹ̀mí náà dùn yé.
0: Òní ni mo ráyè mọ́ lẹ́ẹ̀bá ti ń sọ̀rọ̀ yìí èmi Anabi tó fojú kàn yín mọ́.
2: Fàkọ́ ọmọ wa sábà ilẹ̀ àbẹ́jì.
0: Ẹ rí àwọn sábẹ́ láàyè ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Ẹni sallallahu alayhi wa sallam. Anabi ni o, òun ni ń kú lọ nítorí tiwa yìí. Mọ̀ bọ̀.
2: Fakọ́mà.
0: Wọ́n
2: sábà ilé abẹ́ ìtì iye.
0: Anabi bá dìde, ẹ máa ń lọlé, nígbà tó bá àwọn Mùsùlùmí sọ̀rọ̀ tán.
2: Fọ́ Aláwù tààlà ìlàmà ẹ̀kùn ìmọ̀ ọtí.
0: Ọlọ́run bá ara màláìka tí pààyàn ìpíkọ́lọ̀ ọba Anabi.
2: A ní àhàbítọ̀ ilá àbíbí.
0: Lọ́ọ́ bá ń gbẹ̀mí ọ̀rẹ́ mi wá, mo rán ọ sí lọ́ọ́ gbẹ̀mí ẹ̀.
2: Bí Ásá ní ìṣúra tí.
0: Bàbá lọ́bẹ̀ má gbé àwọ̀ màláìka wọ̀ múra dáadáa gbé àwọ̀ ọ̀rìn wọ̀ débi pé bá Anabi bá rí ọ àtàrà ilé rẹ̀ kò ní kódà mú bá Anabi.
2: Fàyínì àsínàlá ka àǹtà dìkúlà ọ̀fà dìkúl.
0: Bàbá dánú ọ̀nà Anabi tí ọba fún ọ láyé bí ọ wọlé ọ gbọdọ̀ wọlé lágídí.
2: Fàyín lámúyà àsínlá ká àfàlà tẹ̀dìkúl.
0: Bàbá ní ọmọ wọlé ọ gbọdọ̀ wọlé.
2: Fàbítọ̀ ọmọ alákùnrin máa ti àlàásù àti àròbí.
0: Gbẹ̀dì mẹ́lẹ́ka kú ọ̀sọ̀kalẹ̀ láwọ̀ ọ̀lárúbáwá. Ó balẹ̀ sẹ́nu ọ̀nà Anabi. Láyìlá àìlọ́lá. Nǹkan mà ṣe ń jọ náà. Mọ̀ bọ̀.
2: Fakọ́lá.
0: Lọ bá pé.
2: Àsálàmù alẹ́kùn yá lábẹ́ ti nàbùwá.
0: Màláìka ti pààyàn ló ti dúró lẹ́nu ọ̀nà Anabi. Ó sálámà sílẹ̀ Anabi. Ó ní sálámù àlẹ́kà.
2: Yá lábẹ́ ti nàbùwá.
0: Ẹ yára Anabi. Sálámà sí ni kí ọlọ́run kọ́ máa bá yín.
2: Àdúgbò.
0: Ǹjẹ́ mo lè wọlé?
2: Fajabati Fatima tu.
0: Fatima ni da lohun, n da malaika ku lohun
2: pe. Baba lati.
0: O so fun pe.
2: Ya Abidallah.
0: Wo ko to mo dada yi. Ya Abidallah.
2: Ya Abidallah.
0: Wo fa to to to du yi.
2: Ya Abidallah.
0: Baba.
2: Inna Rasulallah.
0: Eh, anabi te wa wa te tori e salama.
2: Masiku la binafusi.
0: Anabi o raye lasiko yi ko le da yin lohun. If it had never won this, could I read alone? Baba.
2: Fakala salamu alaiku ya Rasulallah.
0: Malaika kutu salamu lele keji. Iku ki alone. Kama mbawa na Muhammad.
2: Wa ya ala bayti nubuwa.
0: Eh, ali an nabi. Iki alone kama bayi.
2: Adikul.
0: Iki amule wali.
2: Fasemiya Rasulullah isa utahu.
0: Amakbawa nabi. Nikina gina.
2: Fasemiya Rasulullah isa utahu.
0: Abuwa gbohun malaika ku tin salama lekini in salama lekeji in salama leketa
2: faqala ya fatima
0: fatima wa da nabi lohun pe
2: faqala ya fatima
0: eh fatima pe
2: mali faqala rasulullah ya fatima
0: fatima anabi so fun fatima pe tanu
2: mali ala libabi
0: tani bere nu ona
2: faqala ti
0: awa so fun anabi
2: rajulo arabi o
0: alokunrin larubawa kan ni omo pe kuti opa baba oni bere nu ona oni rajulo
2: rajulo arabi o
0: alokunrin larubawa kan ni
2: nada
0: okunrin na ni salama
2: fakulitu
0: ah anabi ba so fun fatima pe
2: fakulitu inna rasulullah
0: oh oni fatima ni mo ti so fun
2: inna rasulallah masiku la bilafusihi
0: mo so fun pe wa nabi oraye o le jade si yan lasiku
2: suma na da saliza
0: oba tun pepe e tun salama be na
2: fakulitu misila o
0: mo ko kunbe un da kojo ti lo
2: fa na sa ilayya na sawatan
0: ngba to wa di wi pe Fatima wa ni kun o jade kun o lo yoju si pe mo ti so fun yin leye Fatima ni gba to okunrin na woju
2: fakin sa jilidi
0: oju o pelu re se merin ohun gbo ohun re tele ni ohun ori ara ohun ba change le kan na nigba to foju kan
2: wa khafa qalbi
0: emi o fere si ni magba idamu ba igbesi aye ohun
2: wa ta gaya ola oni
0: awo yi pada koja awo to n lo mo ohun ri pa awo ohun ti change
2: fa qala nabi wa alayhi salatu wa salam o
0: pada wonu le o sala iba nabi pe to n kele mo la okunrin ti wa yin ni
2: ola
0: eh la nabi ba pe
2: atedi
0: njo mani ti wa mi ni atadirina
2: atadirina mali wa
0: njo mani to foju kan ni
2: atadirina mali wa
0: njo mani ti salama lenu ona
2: atadirina mali wa qalati la
0: Fatima ni ma imoluwe mori ke salama ni musiri pe yi lo wa wa imoru eni ti se
2: qala alayhi salatu wa salamu
0: anabi ba so fun Fatima pe
2: adimu
0: lasata eni ti fole adun lori ni adimu lasata mo bo
2: adimu lasati
0: eni ti pele ayo je lori ni
2: wa ko ti ushawati
0: eni ti ba gugu adun to da ti ba jele kan na wa lori ni
2: wa mufariqul jamaati
0: eni ti fa ayo ku laarin jamaa pe to se to wa lori ni
2: wa muhammadul qubur
0: eni ti mu yan lo sa la gidi o lori ni
2: fa baqati fatima tu di allah wa ali abuka sadida
0: anabi tun fo ara re fo mo re fatima ba sunkun fatima sunkun fa anabi wa re fatima ki omo sunkun ma ba ti le uka pe laye to afira nile ijo kan anabi re omo re mo bo
2: fa ko lati ya fatima
0: lo ba ni wo omo mi
2: ko lati ko lati ya wailata
0: ah ni ya wailatau
2: qala ti fatima ya wailatau limauti li khatimi li anbiya
0: fatima lo mo sofo pelu pe iku eni to gbeyan awon nabi olohun soju hun oju hun la nabi fe fi ku wala dibau
2: wa muzitau limama ta khayul atkiyai
0: eh eni to daju
3: to si lo laju ninu awon ti beru Olorun ohun lo fe ku olaye ni
2: wa si ata likito ile wa yu mina samai
3: ba ti gbo ola to do ohun ti malaika jibril wa soro fun wa eni ti gbo fun wa lo fe ku yi
2: ko di uri matili ama min kalamika
3: la ilaha illa oni ti ba wa nabi soro yi uri mati o ti de won fun mi
2: min kalamika
3: ile ri o ba soro mo wo baba mi ko soro si so mo laarin awa re nanu owo nlo nanu ni
2: wala asima ubadali yawmi salamaka
3: ko salama to salama si mi to ma sadua fun mi adua to se fun mi o ja lo ninu
2: la nabi sallallahu alaihi wasallam la tabuki ya fatima
3: nabi wa fo gba omo bayi owo wa omo ya oni wa omo mi ma sukuma
2: la tabuki ya fatima
3: Anabi fi aso nu Fatima loju pe masukuma
2: la tabuki ya Fatima
3: obo
2: fa innaki
3: wa ma mi
2: awal ali
3: wala koko aso ara mi gbogbo ti mo bi lomo oju emi mi na won ti ku Fatima yi nikan loku awalu min ali
2: awalu
3: i wona la koko ti won ba n pe ta la koko ninu ile mi ti o se ku bi ba silaima wo Fatima yi na ni Bobo
2: bayi mo ma kola nabiyu alayhi salatu wa salam
3: eh anabi ba so Fatima pe
2: kola nabiyu alayhi salatu wa salam dukhul ya malakul maut
3: Fatima sara re giri so fun malaika ti o pa mi pe ko wole ko gba emi mi
2: fada
3: do na ba wole lo ba wole ti anabi
2: fa kola
3: baba pe
2: salamu alayka ya rasul allah
3: ki olohun ko ma ba iwo ji si olohun
2: فقال عليه الصلاه
3: انا بنا السلام
2: يا ملك الموت
3: وملائكه تغبمي امي نا كي ابو تي كي امي نا
2: اجيتا سايا امي كو بيدو
3: سو وا كي مي ني ابو وا غبمي مي
2: بالا
3: انا بني بي تي وو اي اوجو يو سي وو اجيتا
2: سايا امي كو بيدو
3: سو وا كي مي ني ابو وا با ايلي مي نو جي بابا
2: بالا
3: malaiku ba soro pe
2: kitu saira wa qabida in ansantali
3: mo wa ki oni mo si wa gbe mi re ni ama baba fun mi lase pe ki ngba na ni olodun to ni ngba
2: wa ila farije
3: baba wa fun mi lase farijini ni ma lo
2: faqala ya balakul mauti
3: malaika ti pa yan ba so fa nabi pe
2: faqala nabiyu
3: ya nabi
2: ya malakul mauti
3: oni wa malaika ku
2: aina taqita jibrila
3: oni jibrilu ore mi ibo lo fi si ejo wa ni anabi bere jibrilu nigba to doju ku oni aina jibrilu
2: aina taqita jibrila
3: ibo lo fi jibrilu si
2: faqala
3: malaika ku ba so fa nabi pe
2: taqitu samai dud
3: mo fi si sama aye ni nibe ni jibrilu wa ajo nbo tele ni amọ gba to de sama aye ni o duo ko le tele mi de yi
2: wali malaika ya su
3: malaika lo wo po bi ba ni sama wo duo ti malaika jibrilu ni be
2: para mi el be sa ta ta bi to jibrilu alayhi salatu wa salam
3: be ti so jibrilu lo ni jibrilu ba de lo na ba wole anabi ni oro re na la so lo olohun ti mo be Oh, anabi wa so fun jibrilu pe ko joko ni gberi un
2: wa jalasa inda si
3: joko ni gberi mi ni mo loro ti mo fe ba o so
2: faqala nabiyyu alayhi salatu wa salam alam ta alamu anna liyama qad qaruba
3: anabi ba pi jibrilu pe o mo pasiko mi ti toni alam ya alam
2: alam ta alam alam ta alam
3: eh omo ni
2: anna la mi wa ko di ko ruba
3: bi o ba tin pa se mi o tin o wa gbe mi mi wo jibrilu omo ni
2: papa la bala
3: omo olorun ti so fun mi mo mo lo je mi na tele malaika ku wa mo mo kun ni wa nabi o fa ye le afa ti sun
2: faqala nabiyyu alayhi salatu wa salam basil imali illa allah min al-qawamati
3: aba so fun jibrilu oni basiri

0: ilé hù yí ká.
1: Wọ́n ti palẹ̀ mọ́ ẹgbẹ́ mi wà níbi ọkọjá lónìí, onílọ fàyé lẹ̀.
0: Wà bí wà bùlí jìnnà ní kọdífù ti àti.
1: A ti ṣe gbogbo olùkọ́ ẹjẹ́ nà kalẹ̀, igbó wà níbi lọ kọ́kọ́ wọ̀.
0: Wálé o ìkú lẹ̀ akọ di ìtàsá ìyá lẹ́ ti.
1: A ti ṣe gbogbo yàrá kọ̀ọ̀kan lọ́sọ̀ pẹ̀lú àwọn obì tó dáa. Àwọn obì ẹjẹ́ náà, ibẹ̀ ni wà níbi òde sí.
0: Yẹ tẹ̀sí wú nà lé o yí ká.
1: Wọ́n retí pé mi wà níbi ogun kè lónìí.
0: Fakọ́lá nàbí o alẹ̀ fọlá tó wá sálámọ̀ alẹ́ amúdùlí ńlá ìwọ̀n bẹ́ẹ̀lá mi.
1: Anábì bá ní mo dúpẹ́ ṣé ń tọ́lọ̀ ń fẹ́ ṣe fún mi nu. Ìtọ́lọ̀ ń tọ́jú kalẹ̀ fún mi nu. Ìwọ Jibril mo dúpẹ́. Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínáàlá. Sáyidi lè mú sí ní iná.
0: Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínáàlá. Sáyidi lè mú sí ní iná.
1: Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínáàlá. Sáyidi lè mú sí ní iná.
0: Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínáàlá. Sáyidi lè mú sí ní iná.
1: Láyé bá tún bí Jibrilu pé wọ Jibrilu.
0: Bọ́ọ̀lá. Bàṣírí Jibrilu kẹ́fà dákúnù mẹ́tí ọmọ ìkíyàmẹ́.
1: Wà níbí wọ Jibrilu ṣàlàyé fún mi. Kí ló ń ṣe? Kí ló gbà léṣe kalẹ̀? Kí ló tọ́jú kalẹ̀ fáwọn ìjọ mi?
0: Bọ́ọ̀lá.
1: Jibrilu bá pé.
0: Kò bá sí ìwúkà yàrá ṣúlẹ̀ láì.
1: Kí n ṣàlàyé tí ọlọ́run ní kí wọ́n ṣe lẹ́tọ̀ kalẹ̀ fún ọ.
0: Iná ńlá tààlà.
1: Ọba tó ní gbogbo ayé.
0: Bọ́ọ̀lá. Ìní orí mútúrí jiná ni ara mútúrí jiná ni aláṣá irí ni à ń bí ayé.
1: Ọba ti ṣe lé wọn fún gbogbo.
0: O
1: ti ṣe lé wọn fún gbogbo òjò tí ń bẹ láyé, gbogbo ọ̀ràn tí ń bẹ láyé, gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé, wọn ò ní wọ àjẹ́nà ṣáájú àwọn àjọ àná Màhámà.
0: Fakọ́lá nàbí ìwà lé àlẹ́ àná tọ́ọ̀bà kọ́líbí.
1: Wọ́n ní àlẹ́ àná tọ́ọ̀bà kọ́líbí, ẹ̀mí mi ń balẹ̀ bọ̀ wá. Ipe palẹ̀mọ́ tọ́lọ̀ ń palẹ̀mọ́ fún mi yìí náà. Lédè àwọn jẹ̀mọ́ mi, ó tó.
0: Wàsálẹ̀ wàsálẹ̀ àga mi.
1: Ìbànújẹ́ pé ìlera àwọn ìjọ mi mọ́. Ń dínkù lẹ́mìí mi pẹ̀lú tí mo gbọ́ yìí.
0: Súnmọ́ kọ́lá nàbí yòwọ́.
1: Anábì bá pé.
0: Yá màláku ni máa ti.
1: Wọ́n màláìka kú.
0: Kú dúró mi ní.
1: Súnmọ́ mi ní.
0: Fọ́dà náà yóò àlejò kọ́bídà rú àwù.
1: Má bọ̀ wá gba ìmí tọ́lọ̀ ràn wá gbà lọ.
0: Fọ́dà bá bàlágà rú. Nígbà
1: tó di pé màláìka kú tó kí ànábì mọ́lẹ̀. Tọ́ bẹ̀rẹ̀ sí ní gbẹ̀mí lọ́rùn ànábì.
0: Bàlágà rú. Nígbà
1: tó wá di pé ẹ̀mí ànábì wá débi eré ìdodo.
0: Fọ́lá nàbí ìyá Jibrilu.
1: Ànábì bá ké olúwa Jibrilu.
0: Máa ṣàdùn màrá àti ìmọ̀ òtí.
1: Alánimi. Yá Jibrilu.
0: Yá Jibrilu.
1: Wọ́n ṣe mi.
0: Yá Jibrilu.
1: Wọ́n ní ọlọ́run wọ́n rán sí mi tẹ́mi mi fi balẹ̀.
0: Yá Jibrilu. Máa ṣàdùn màrá àti ìmọ̀ òtí.
1: Ìní alánimi. Ẹ̀mí lọ fẹ́ bọ́ lọ́rùn mi yìí. Wọ́n yọ wọ́n yọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Jibrilu bá gbé.
0: Bàbá wa lé Jibrilu wá jẹ́ àkùrẹ́yìn.
1: Bí Jibrilu ti wojú ànábì, ó ní kójú yóò ṣe wò. Jibrilu náà bá gbójú sẹ́gbẹ́ kan, inú rẹ̀ bàjẹ́. Mọ bọ̀.
0: Fakọ́lá nàbí.
1: Ànábì bá sọ fún Jibrilu.
0: Akara ta ànáṣọ ìlàwájí.
1: Ẹsẹ̀ tó kájú òsì wò mí mọ́.
0: Kọ́lá.
1: Jibrilu bá gbé.
0: Ibàláì.
1: Wọ́n rí Ọlọ́run.
0: Mani.
1: Yá Abibalayi.
0: Yá Abibalayi.
1: Wà ní àtòrí ẹ̀dá yé.
0: Yá Abibalayi.
1: Wà ní àfisẹ́ ẹ̀rẹ́rán.
0: Yá Abibalayi.
1: Wọ́n tọ́lọ̀ ń fẹ́ràn ìgbẹ́dá ẹnikẹ́ni lọ.
0: Yá Abibalayi. Mani.
1: Tani.
0: Mani.
1: Talolúwẹ̀.
0: Mani.
1: Nínú ẹ̀dá Ọlọ́run.
0: Mani.
1: Mabọ̀.
0: Yàtí ikú. Mani yóò ti kó kọ́líbà ó ayé ẹ̀sùn ayílà àwàjì yìí ká.
1: Ta ló lè wo ojú rẹ pẹ̀lú bó ti rí? Talolúwẹ̀ tó tó bẹ́ẹ̀ tí ó wọ̀ wá nẹ́bí pé ojú rẹ̀ yóò ṣe wò. Wà á máa wọ̀ ọ́.
0: Wà á tàbí ìsàkàrà ti ni mọ́ ti.
1: Lásìkò tó ń kọ́ kakú lọ́wọ́ tí màláìka yọ ẹ̀mí lára rẹ̀. Talolúwẹ̀ bẹ́ẹ̀ tí ó wọ ojú rẹ̀. Wà ní Màhámà. Mọ bọ̀.
0: Fàlì yìí gan sí àlẹ́ àlìyù.
1: Gbọ́ tó wá di pé wọ́n gba ẹ̀mí ànẹ́bí. Ẹ̀mí ni ń bọ̀. Ànẹ́bí wa ní sọ tán náà ni. Àmọ́ o, àsọ́lẹ̀ ti sọ lẹ̀.
0: Fàlìyù kì í sí ilà ní àlìyù.
1: Bí màláìka bá ti gbẹ̀mí lọ́rùn mi tán, ẹni ká lè ọ́ wọ̀ mí.
0: Wálé ẹ̀sùn bùnú máa àlùfọ́dí lòbùnú àbá.

0: tum.
1: Baba wui, awuti kumbala abina visimi kosenkaka.
0: Faiza gazali tumuni.
1: Baba wui amika, ama wule waso kaki amitim belor mina.
0: Taune ala sagiri bi beti asa.
1: Baba wui amita, tamiseri bedi mi. Efimila ni bitimo kusi ina.
0: Suma.
1: Na itabase
0: bebe. Ogi jo ani esata.
1: Etele minule afumi ni bizanyu die. Efimini kala pelu ala udie. Efimila nule.
0: Fa walu mani yusoli alaya. Allahu asa wajalla.
1: Akoto ni choko kwa kiru simila. Beba uwe mita. Ona lolo nkota bukwaye. Allahu
0: Allahu
1: oba to dami
0: asa wajalla
1: josure to ran mi nise ati gbe mi lorun mi ati ko ti reke
0: Allahu
1: Allahu ni
0: asa wajalla
1: to ko ko kiru se mi anabi la
0: Allahu
1: Allahu ke fure
0: asa wajalla
1: ke mi lo si wu lo ni ma bo la
0: so ma ji
1: o ni kiru si mi la
0: so ma ji birilu
1: ai ba on ba pari ti jibrilu akiti
0: so ma mi kailu
1: baba ya mi kailu o akiru
0: so ma ise wa filu
1: baba ya ise wa filu o kiru
0: so ma malaku imauti majununi
1: gbogbo malaika olohun pata won gbogbo debi oku emi anabi ko akiru simila won to be won fi afi olohun le won akiru simi anabi la ma bo
0: summa idu yu la ya fawja fawja min al muslimina
1: eh be ba se le itan idi wulu alayya ewa
0: wole ko al muslimina
1: ati gbogbo awon muslimin
0: wa sallu alayya
1: ewa akiru simila babo
0: falamma sami'u fi waqan nabi alayhi salatu wassalam
1: igba ta won yen gbo pe anabi ndagbere in so fa won yen pe ohun tin lo
0: baku abuka sadida
1: gbogbo awon muslimin masalasi anabi madina okun ofe ya
0: baba ka obuka sadida
1: oba sunku pe eh anabi fe fa wonle
0: balu
1: oba pe
0: ya rasulallahi
1: wo jise olohun
0: anta rasuluna
1: eh wona la siwaju wa wo lo jise wa mabo
0: wa samulu jamana
1: ba ti ko yi wona lo ko ajo ta la ma tele bayi
0: wa sulitanu amurina
1: wo la kori oro wa ba wo lo ja sise ba wi la tele ta la tele
0: faisa sahabuta anna faila nariju
1: ibe ba lo njo lede en dagbere ni faisa sahabuta anna ba ku lodo wa
0: faila nariju
1: ijo lede adu le pada babo
0: faqala nabiyyu
1: anabi ba pe
0: taqitu fi qala al muhajja
1: in lo ameli lo tin lo yin fi le lasan ko fi to dale fun yin
0: wa tariqati li bayda
1: mo si ti toju mi mo ti to yin soju ona to to ta ma rin ka fi pade anu olohun
0: wa taraqitu lakum wa izaini
1: mo si ti fi wa si meji le fun yin to pe wa si mejeji na o to te yen fi le fun yen
0: anatiku
1: o kan soro ninu wa si ti mo fi le
0: wa so mi tu
1: a ko le soro ohun dake
0: fanatiku
1: ere ti soro
0: wa le ku wa
1: Ana le Qur'an Olorun ti anabi fa Qur'an ile fun wa Anabi fa Qur'an ile mabo
0: wa sami tu
1: ore ti to dake
0: e ali mat
1: ona ni ku temi anabi ku lo yi
0: fa isa asikala ale ku amiran
1: e ta bari ko ro ife daru ninu eyin jo mi
0: fariji wa ila al Qur'an wa sun na te wa asu ali
1: e lo gbe al Qur'an abi ke lo bi sunan mi anabi e man to kan te se ara ko pe sallallahu alaihi wasallam anabi ni ekuta wa sahabe sunjo na gugu wa na la tun sun yi ibanu te ejo na bo ti to lemi awon sahabe o tun ko sa wa na lemi loni ara wa wala ni muhammad gugu wa ta pe si loni ali seribu yo wala ba nabi ti to ore wa oni gbedanu yo wala pe mo lu di anabi eni to to je iya to bayi omo kan lo fi saye mo omo meje ta nabi bi gugu wa lo pe si loju emi re eyo kan una to fi saye obi ni anabi ba de bi kan fun fatima pe mo sunku mo ba ba pe ogojo ojo tin ba ku ini ko wa ba mi Àwọn tó fi lẹ́nu ẹni. Máa sá takuluna.
0: Ìsìnkọ́ lẹ́nu ẹbí ìlẹ̀kọ́. Máa sá fàálì tó m. Wàá tó m. A kì í wuli wùmẹ́mí. Máa sá fàálì tó wàá tó. A kì í wuli wùmẹ́mí.
1: Máa sá takuluna. Yọ̀dá bá pàdé ànábì kílẹ̀ mi pẹ̀lú rí òwì.
0: Máa sá takuluna.
1: Wọ́n tó ń pààyàn. Bọ́ bá pàdé ànábì kílẹ̀ òwì.
0: Máa sá takuluna.
1: Wọ́n tó ń pa tèyẹ́ jẹ́. Bọ́ bá pàdé ànábì kílẹ̀ òwì.
0: Máa sá takuluna.
1: Àti bíbí ọmọ ìgbádùn láyé, ọ palẹ̀ mi rí re fún ọlọ́dún ọlọ́run. Ọ wá ire ríre náà ṣe dáadáa. Kílẹ̀ òwì.
0: Máa sá takuluna.
1: Wọ́n lọ́wọ́ tó ń fowó pààyàn lẹ́kún kílẹ̀ òwì.
0: Máa sá takuluna.
1: Wọ́n lọ sí tó ń bínú kólówó náà dùn lọ sí. Kílẹ̀ òwì.
0: Máa sá takuluna.
1: Káwọn yẹn ń bẹ̀rù agbára mọ́ la.
0: Máa sá takuluna.
1: Ẹ fagbára yẹn fi bá yẹn jẹ.
0: Máa sá takuluna.
1: Ẹ fowó yẹn fi bá yẹn jẹ.
0: Máa sá takuluna.
1: Ẹ fàṣẹ yẹn fi bá yẹn jẹ.
0: Máa sá takuluna.
1: Ẹ fikún yẹn fi bá yẹn jẹ.
0: Máa sá takuluna.
1: Ẹ fàṣẹ yẹn fi bá yẹn jẹ.
0: Máa sá takuluna.
1: Ẹ fi ìmọ̀tẹ́ ni ẹ fi bá yẹn jẹ.
0: Máa sá takuluna.
1: Bọ́lá pàdé ànábì kílẹ̀ òwì.
0: Ìsìnkú lẹ́nẹ̀bí ìlẹ̀kọ́.
1: Mi ni ìwọ ni, èmi náà ni mo kú nítorí kẹ́yìn ọmọ bàbá.
0: Máa sá fàálì tó wà tó. Àwọn ìwọlé ọmọ mi.
1: Bẹ́ẹ̀ bá ní bó lẹ ti ṣèjọ wọn ànábì sí. Ẹ̀yà va, máa sá takulu nẹ̀. Kí lẹ fẹ́ sọ? Bó lẹ pẹ́ ṣe yàn ní Màhámà. Mọ̀lúdì là ń ṣe yìí. Irú tọ́ yẹ ká máa gbọ́n bẹ̀ là gbọ́ yìí. Adáwọ̀ dáyé, àwọn èèyàn ń pè mí mòlúdì èmi ẹ lọ, nítorí pé bàbá lọbẹ̀, àbànújẹ́ kún bẹ̀ ni. Ìsátà nẹ́bí sí ó ṣe yọ, àwọn sàábé ṣe fìtínẹ́. Ìjẹ́ kọ́ tá ń kọ́ tọ́yẹ ká máa kọ́ mi mòlúdì là ń kọ́. Bàbá lọ mòlúdì mi, ìbànújẹ́ náà fi kúrò láṣùbà. Àbára ṣe ń sọ ọ́lì wèé tẹ́sẹ̀ yóò ní jáṣe mọ́. Yóò wọ láàyè èèyàn tó sàǹfààní láàárọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí. Àbá wa sọ lù aránú ọlọ́run oníjẹ ṣubú.
0: Amen.
1: Alápẹ̀ṣẹ̀ ámì.
0: Amen.
1: Gbogbo àwọn ta dúró tí wọn ta ní òní bàjẹ́. Ọlọ́run oníjẹ tí wọn náà bàjẹ́.
0: Amen.
1: Gbogbo ìjẹ́ adùn ọlọ́run oníjẹ ó tú.
0: Amen.
1: Inú dáadáa ní ọlọ́run oníjẹ ó tú.
0: Amen.
1: Gbogbo ayẹyẹ ọlọ́run ní faburú ṣe wá.
0: Amen.
1: Ọlọ́lá ilá ayélọ́lá.
0: Amen.
1: Ẹ ní kò sí tó kù mọ́ adúrà náà ni. Ọ̀rọ̀ Ọlọ́run láti gbọ́ yìí. Gbogbo ayẹyẹ ta gbé sòro débi Afáwa Mahamudu. Yà sọ ìbàlẹ̀ àmì. Gbogbo ìbànújẹ́ rẹ bó tilẹ̀ wo tó. Ọlọ́run kú dànù lálẹ́ yìí.
0: Yà sọ ìbàlẹ̀ àmì.
1: Lọ́wọ́lá bíbí àti kúkú àná Màhámà. Ọlọ́run ti ìbànújẹ́ rẹ yóò ti wọlé lónìí.
0: Yà sọ ìbàlẹ̀ àmì.
1: Wọ́n tó rí dùnú lérí ọmọ rẹ. Lónìí Ọlọ́run yí padà.
0: Ìnálẹ́ àmàmú fàgìjọ.
1: Ẹni tó kú ẹ̀wù lé ìbànújẹ́ mẹ́lẹ̀. Ọlọ́run dùn ọnú lónìí.
0: Àbùsí ìbíra èrì ìfà ìnàlì fàgìjà ńlá o.
1: Adáwọ̀ táwọn èèyàn lò ní kún bẹ́ẹ̀ ni. Lónìí ti ń bọ́ sọ̀rọ̀ yọ Ọlọ́run yọ kún bẹ́ẹ̀.
0: Yà sá kí a di kí.
1: Ẹ wọ́n tó ń pariwo ní ra. Tó lè wí fún yàn.
0: Lọ́wọ́ tẹ̀sí kú bí máa kú ti bá ti. Fàyọ̀dí tàbí di kí. Àsìbùkọ́ lọ yá fàtí àlọ́kọ́ èrì. Oṣù Nàbí Màkísọ́dìrá. Fàyínà Màkísọ́ dáná o. Fìlẹ̀ owó bèlè láàyè. Fàyínà Màkísọ́ dáná. Fìlẹ̀ owó bèlè
1: láàyè. Máa wí bá fáà mi tí máa wí bàbá àgbẹ̀dùn mọ̀. Yóò ní yá fàtí àlọ́kọ́ èrì.
0: Yá fàtí àlọ́kọ́ èrì.
1: Gbogbo ẹyin tẹ́ ń fẹ́ kórè ọmọ tẹ̀lé yín. Yọ tẹ̀lé yín.
0: Yá fàtí àlọ́kọ́ èrì.
1: Ẹni wá sí kìtì.
0: Yá fàtí àlọ́kọ́ èrì.
1: Ara ò ní ní.
0: Yá fàtí àlọ́kọ́ èrì.
1: Ẹni fìbànújẹ́ lọ
0: ayé. Yá fàtí àlọ́kọ́ èrì.
1: Ayé yóò ní dàrú.
0: Yá fàtí àlọ́kọ́ èrì.
1: Ẹni sẹ́wọ̀n.
0: Yá fàtí àlọ́kọ́ èrì.
1: Ẹni kú sọ̀rọ̀
0: tán. Yá fàtí àlọ́kọ́ èrì. Bimakisọ dina o.
1: Bẹ́ẹ̀ ti fẹ́ tọ́yọ̀ yóò rí lálẹ́ yìí kọ́ máa rí bẹ́ẹ̀.
0: Fàyínà Màkísọ̀. Oṣùrìnà.
1: Iwájú bẹ́ẹ̀ tó ń wọ ọlọ́wọ́ ra fún ọ.
0: Oṣùrìnà.
1: Wọ́n tó ń fẹ́ kọ́ ní ọlọ́wọ́ kọ́
0: fún ọ. Oṣùrìnà.
1: Wọ́n tó ń fẹ́ káwọn máa rí ọyàn wọ́n yàn.
0: Oṣùrìnà.
1: Wọ́n bá gbé ìbànújẹ́ rẹ̀ òun náà lọ́jà rẹ̀ yóò máa dà.
0: Oṣùrìnà. Bimakisọ̀dìnà.
1: Ẹni fi ara sínú kú.
0: Oṣùrìnà Bimakisọ̀dìnà.
1: Gbogbo ń tẹ́ fún ní parẹ́mọ́
0: yìí. Oṣùrìnà Bimakisọ̀dìnà.
1: Àdéhùn tí ó lè kú láyé lójijì kò ní báyé.
0: Oṣùrìnà Bimakisọ̀dìnà.
1: Ẹyinà Màkísọ̀dà o.
0: Fìlíhù bí wọ́n láàyè o. Fàyínà Màkísọ̀dà náà.

0: gbaye se laye abi ko lo wo gbogbo video ti won ti se ko lo gbo cassette eyi ti ma jo ninu oro re bo ba mu eyo kan ninu awon oro won fi se dede igbesi aye re o ri pe le kan na oro si ma to
1: wa te si adu ari ju ro bi ma ta lo ya gbebo
0: aliyam
1: aliyam
0: eh ojo ni jo na
1: na ti wa afuwa iyam
0: njo ti atekun gba de atakun ti gbe ni lo ti gba gbe ni pada wa mo o gbe oniwa ise agbaye lo
1: wa tu ka aliyamu
0: ojo ta wi
1: aliyamu
0: ojo na
1: aliyamu
0: o buru fupo fun gbogbo lorin
1: aliyamu
0: o buru fupo fun gbogbo nigeria
1: aliyamu
0: o lagba fun gbogbo agbaye
1: aliyamu
0: ojo banuje ni e
1: o ti mo la afu wa ye
0: ojo ti won ti enu oniwa ise agbaye pa pe ito so to
1: wa tu ka lati mo la afu wa ye
0: won reti mi leko in lo soro olorun ni mo da
1: láti mọ́ra fún wa yẹ.
0: Èrè ló wọ́n rántí mi ní Kánú, ń lọ ṣe wá sí, ọ̀rọ̀ ni mo dá ọ lákẹ́.
1: Láti mọ́ra fún wa yẹ.
0: Wọ́n rántí mi ní Kaduna, ọ̀rọ̀ ni mo dá ọ lákẹ́.
1: Láti mọ́ra fún wa yẹ. Wà á tún kẹ́ límù náà.
0: Àìdí yẹ. Mọ̀bọ̀.
1: Wà á tẹ̀ sí ọdún àríjù lọ bí mọ́. Kàánú ẹ̀fẹ́ léwo.
0: Ọ̀dà mo wá bì wọ́n náà. Wọ́n tún wò ní ibi oníwà sí àgbáyé. Ọmọ̀rọ̀ sọ bí oníwà sí àgbáyé. Ó tiẹ̀ nílà ká ibi oníwà sí àgbáyé. Èjì tẹ́ ni mú.
1: Èjì tẹ́ ni mú.
0: Ẹ́
1: tẹ́ ni mú ọ̀kàrà lẹ́yà àti.
0: Kí ló ṣe ọ́?

0: tẹ́ ń gbọ́rọ̀ tẹ́ ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa láwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lẹ́yìn òdìdá ti ń gbohùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà la wà yìí láti àfẹ̀júmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀rẹ̀.

0: Ọyìn, ṣé ìgbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀? Ká tó fi wàásù Amẹ́rùjà sìyẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yìí, ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá a mọ́. Ìhun tá a wẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tún tẹ pámọ́, ká tẹ pẹlẹmọ́ náà ní ṣíṣe náà ni ó.
1: Pálógun kò sí ní tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Mo tún sọ̀rọ̀, mo tún mọ̀rọ̀ jáde nínú Bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọlẹ́yìn Jésù Kristì Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ọyìn mo wà ní orí ìdùbò láìsàn, ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́, ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ̀ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí paradísì, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ́sẹ̀ fún. Gbogbo orí tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe é fún o. Ọlọ́run náà là ṣe é fún o. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wá dá ẹ̀sán wá padà fún wa. Yóò san ara lẹ̀ sàn dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹja máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o. Tá a bá sì sore fún èèyàn dúdú, ó lè gé èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéèjì a máa kó mọ́ra.
2: Ìgbà ọdún kan.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa wa, ó tún wá sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn takọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísì lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn takọ̀ sì ó dàbí ewúrẹ́. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yìn ò fún mi lóúnjẹ, ò gbẹ́ngbẹ́ mí ẹ̀yìn ò fún mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbú láìsí. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ tọ́jú. Owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún ṣẹ́ àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ọ́rú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwò mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí ní tó kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà, táwọn èèyàn wa tá àyè lọ́bẹ̀ wò, táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kí ni wọ́n ń pè ná? Freedom. Àyìn tá a ní freedom. Tọ́lọ̀ ń fún wa ní freedom.
1: Máṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Abọ́dé. Láti lọ bẹ̀ yàn wò. Táwo ò sí láhàámọ́. Ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí pọlára tó fi ṣe jogo.
0: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugun. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ńbẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ò bó ń ṣàìsàn ẹyin. Ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ tí ń bọ̀ ní pàwà lórí ìdòbò lẹ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwọ̀ ìjánu.
1: Mo gbà fọwọ́ mi agbárẹ́.
0: Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Wọ́n fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ afúnni ń gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ń ṣe sọ́dọ̀ tiwa làwa náà ń ṣe é síbò mí. Ọlọ́run ó ń sàn ni o. Bẹ́ẹ̀ sì ń bù fáwa bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́mọ̀ bù fáwa náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́rọ̀ àwa náà yí pàkà mọ́ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá ṣiṣẹ́ sí Ọlọ́run ni táfi ń fún wa lówó. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
2: Orí kan bá sun wọn tó rọgbà.
0: Bórí kan bá sun wọn àárán gbá
2: ni. Ẹ̀ṣẹ̀ sùn ní ni apẹ́lógún kó má ṣàbá mọ́ wíwá yẹn.
1: Orí kan tó sun wọn tó rọgbà.
0: Gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa nílé lóko pẹ̀lẹ́yìn odi.
1: Ìpalẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Lóńdó State, Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
1: Kúlò kátọ̀.
0: Ọmọọba Ládìgbò Olùmú Ìdínì, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun, Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ Àtibá, Unity Forum, bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà, ọmọ wọn lọ́yọ̀ Aláàfin Òjò Pásẹ̀ Kẹ̀lẹ́mọ́dé ọmọ àti.
1: Kúlò fẹ́.
0: Ashiru Ahmadu Adeniyi Afa Glo Zani Ekiri Multipurpose Venture nílùú Pàpó.
1: Ó máa fọlá pé ìtàn kò ní rí aláàánú.
0: Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta àwọn pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A dúpẹ́ adúpẹ́ gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa. Bàbá bá a ṣerú ọmọ adẹ́niran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi Sàmínú, ọmọ Adépọ̀jù lamẹ́ríkà. Ebúdọ́lá, Ebúdọ́lá. Adéyinka. Lamẹ́ríkà. Sàmínú, ọmọ Adépọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́. Bami lọmọ Mùsùlùmí olómù àparan ọmọ ọlọ́rọ̀ agogo de àtìgbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbé wúrẹ́ gbé wúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí ò bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ ojú rábẹ́ sáì kí ó sójú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́. Àwọn ìyẹn nígbà tákà sí wọ ọkọ̀. Kílé lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojú rábẹ́ sáì kí ó sójú. Onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dúgbò mú gbodò mù lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín Sàmínú ọmọ Adépọ̀jù Ebúdọ́lá. Láti bá mi fàtà ìbánilé Olúṣọlá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ mọ́jẹ ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi tá ti ń tó kólówó kòwó kí wọ̀ fòó fọgbà álẹ̀. Ajé kò lè bá àdìjà kó lè bá àdákan. Ẹyin òjò pàṣẹkẹrẹ mọ́jẹ ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn sẹ́ńkùlẹ́ lẹ́ńkùlé tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: ba mi omo won lo ba gori lo ya la mi
1: oranda islam foundation alif to ti kayeja ti
0: o tun gba be de ada sani success odu ola omo ogun dare omo won ni lo badan ni le oluyo le
1: ni baba
0: ibadan ni le oluyo le o ilu ogun mo la olodogo keri loju ogun o tun gba be de odo ba mi daada America ah alaji ademola ariwola ade ariwola America mo dupe lowo yin gbogbo yin patapata yin alati leyin wa nile loko pa leyin o awon ti mo ran ti da ko awon ti ran ti da ko olohun wo la nu osu yi o saanu wa o tun mo mo gba adua wa o ni tan lowo yin olohun ba yo mo bu si ni abu si edu maru yo mo po si ni o e ni wale laila
1: Come here, can you dance with me?
2: Ibadan
1: dupa, state ya ma come on.
2: Ibadan dupa.
0: Lókè lókè lẹ́mọ̀ wa ó toríko ìlókè náà lọ́wọ́ àfúnni ń gbé òkè téńté lẹ́mọ̀ wa ẹ̀ní jábọ́ láíláí ẹ̀ní jáwálẹ̀ ẹ̀ní rúgbọ́n àtìmọ́ ọ̀ràn ọlọ́run ò ní jẹ́ ti yín adéyínká ọlásùkàn mi ló kọ́ mi pàpín bàálẹ̀ fi ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa ní màá ń ta dátà ọlánìkẹ́ gravy designer ó ti ìmẹ̀jì abdulrahman abdulbasir ti grow gravy designer. Best icon furniture awon eyan ti an plenty fashion home loki oroki lo ya laafin wa nbi awon aranso won agbeso fun ni ada bi e pa awon ebo na gbe ara mi oye yin gbogbo awon aso ta ma nwa awon na ma nba wa ara saro te ba fe pe plenty fashion home lori ero bani soro saro 8076003202 7600302 7600302 080 plenty fashion home lókè oro tí lọ́yọ̀ aláàfin wa ń bí. Ẹ̀rí àwọn táwa náà tá máa kó rọra tá máa kó lọ sókè àwọn èèyàn táwa náà máa kó lọ sókè báwa náà bá ti ń lọ sókè láti máa fa àwọn tán wà láyìíká àti àyídà àti àánà sókè ara mi ò yẹ yín wáyé mò ń bọ̀ ná ẹjẹ́ ká tún gba ọ̀nà bí iná ẹjẹ́ àgbà báyìí ká tún gba ọ̀nà bí.
3: Bó ti ju ìdí mí àti ṣebí ọ̀yọ́ online radio àti tìbí ara.
4: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Alhaji Commander, ẹ bọ́ síbí ọ̀rọ̀ náà kàn yín. Aya, ẹ já tún rojọ́ díẹ̀ sí.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹ́ni kọ̀ọ̀kan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: More music on trendybeats.com.

0: ẹkọ àtàrà ní gbogbo ìkíbi ti àfẹ́rẹ́ kan tó bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkàn mi ló kọ̀ nípa nígbà ilẹ̀ ìfìlà Iláṣà Àròkò tí ṣe lórí ọbẹ̀ nínú àwọn tanga.
1: Bí mo ti ń lọ.
2: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ẹ̀nì kọ̀ọ̀kan.

0: báwo ni ẹ kú iṣẹ́ látàárọ̀ ẹ̀jẹ̀ òtún bí o.
1: ìwọ tó wà ní pẹ̀kú ìmọ́lẹ̀.
0: láti òkèrò kí ní gbọ́ yálà fún ni wọ́n wá ní àárín aago kan òru aago kan àjálẹ̀ òru.

0: Ìwọ nìkan náà lọ́ba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbà ńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajise Bí Ọ̀yọ́ online radio. Ajise Bí Ọ̀yọ́ láàárín, Ọ̀yọ́ ló ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

ṣùgbọ́n kì í ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àtibá unity forum ṣùgbọ́n ilé yìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbàbàbà oṣù bàbàbà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà ẹ máa sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí ọlọ́run bá mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣe máa ń pèkúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident ká tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òròkú lọ́yọ̀ aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ọ̀sẹ̀ méjì sẹ́yìn àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìsákúsá pọ̀ wọ́n ní wà ń sọ pé òun ṣe bírèkì lẹ́kọ̀ọ́ bírèkì wọn ò mú dáadáa ní bírèkì lọ bírèkì lọ fẹ́ẹ̀lì ó tẹríbù ṣùgbọ́n ìkáká lára àwọn tá wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣì fún àfarapa lọ títí wọn àṣì ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́nì ẹ̀nà ni pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́tàn àti ìpàdé tó yẹ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bíréèkì wá mú wọn ibi tó ti ń ju kíní kò sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ẹ̀ ń sọ̀rọ̀ ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀ gbọ́ ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun bó sì ń tí december tó fi yàtọ̀ sí january o kò sí ní tí january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín o kẹ́ ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ lè bá a sọ́ wa ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lẹ́ni lórí ni àyà gbé ń wọ̀ lọ́tún.

0: ẹni tó yẹ mí ní gbé mi wọ.
1: Ẹni tó ni ẹ̀mí mi gbé mi náà wọ ó mọ̀. Gbé mi wọ̀ lọ́tùn kó gbẹnu mi sọ̀rọ̀. Kọ̀rọ̀ mi ó yí àwọn èèyàn lálẹ́ yìí. Lájàálẹ̀ yìí. Ká mọ̀ sí ń gbọ́, tó rà sì wí ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kùrukùru jẹ́ máa ń fẹ́ wà. Ìwọ́ la mọ̀ sáré àṣà pàjúdé, sáré àṣà dejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọba ọba ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngbò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run só le lọ ibì kankan mọ́ làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọ ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbìkan ilẹ̀ a máa mọ́ ń bò míì. Bílẹ̀ bá mọ́ ń bìkan a tún sún bò míì. Ọlọ́run ọba mi lọ́ba ara. Àfẹ̀dọ̀ ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Gbọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún báyà fún Ọlọ́run ló ní o. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó àpọn kan jì ní táìmù yìí. Bẹ́ ẹ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o. Ọlọ́run ní jára ìdá àní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lẹ́yìn àwọn ilé ìbò ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tóyìn sọ wà ń bẹ̀ wọn.

0: ṣe yí ọjọ́ Monday ọ̀sẹ̀ tá ń lò tá ń lò tá ń lọ yìí pé ní tí mo báyìí lórílẹ̀ èdè wọ Nàìjíríà ọ̀sẹ̀ tá ń lò ní ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio la ti fẹ́ lọ ṣe a fẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan bade sọọbù nínú ṣẹlẹ lókè òròkè ẹlẹ nínú ṣẹlẹ lọyọ aláàfin wa ní àyìn ẹnu mi àgbò mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi ó ní ọsẹ ń gbọsẹ ó ní ìpẹ ń bu ìyẹn tá ń sáré tá ń pa iná iná yìí níwájú nínú sọọbù tó ṣẹlẹ ní wípé àwọn àìpásùn àìníwọ jẹnẹrétọ àwọn táìgà jẹnẹrétọ ẹni tó ní sọọbù ó gbé e lórí táyà ó ń sáná sí i in lo ninu shop re funny enough ni wipe won ton wa camp shop yi lowo waju owo waju ninu shop na lo wa gbe generator si to gbe ta bi baya sale sa loran mo taya taya ran mo tank leyin arabaran bomb lowo odigbo la ina ba jo o di ina o ina o ina o lọ́lọ́ ọ̀sẹ̀ àwọn èèyàn bá ń sá kíjọ kíjọ èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà àìsí mẹ́lá ìbáwọn adáṣe oje mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ ẹ̀yìn èèyàn báyà lẹ́mà pé mínírààsì náà ẹ̀lẹ́ lò fún ńlẹ́ bí fire extinguisher kéléyìn tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbéléńjá èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù ọkàn bẹ́ẹ̀ kan ní fún àwọn èèyàn tí a máa wọ pé àbíléèrè ṣé wọ́n máa mú minerals ó minerals ni wọ́n kàn mú ni wọ́n kàn jí pọ̀ dáadáa kó lè bá a ní gáàsì mo kàn spray rẹ̀ sí ní ọlọ́run bá sá lù náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyè iná sàkókò ṣùgbọ́n àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi dodo sọ́run àjàǹté èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí ibi yẹn ti ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan kò sẹ́ni kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta àfọwọ́fà a mà wá bléèmù ọjọ́ kan a mà bléèmù oṣù kan ẹ̀dàkùn ẹ̀jẹ̀ a mà dù diligence ká mà máa ṣe àtà o ọlọ́ọ̀ba yóò máa sọ wa o ṣùgbọ́n káwa náà ká máa ṣọ́ra wa ká mọ̀ ìyá fọ́lọ̀ ń sọ títún pokùn ọ̀dẹ̀dẹ̀ gọ̀pẹ́ ọ̀rọ̀ mi ò mọ yéyín adéyìn ká pẹ́ ń bọ bí àwo irin sọ̀rọ̀ mi ń yéyín 07068874274 lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ mi tó bá jẹ́ pé outside nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí normal call ẹ dẹ̀ lè text message lórí whatsapp bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí yín lálẹ́ ká dákọ̀ yín lórí ètò ẹ yẹ message mi lórí whatsapp mi.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo laari, Ajise Bioyo

Nàìjíríà kò ní tọ́sẹ̀mí àti àníjẹyà mọ́. Ọjọ́ ẹkún wọn ti dópin. Àní sọkún àní jẹ̀bàjẹ́ àní jẹ̀kúrò àní kìkà àbámọ̀ bọ́nú. Kí àwọn ìlérí àti ìpinnu tọ́lọ́run ti ṣe pẹ̀lú májẹ̀mú rẹ̀ kán lè bá wa ṣẹ́ ká gbogbo wa kájọ máa fẹsọ̀ ṣe. Ká máa ṣe ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti jò ga gbọ́n. Ká máa jẹ ẹni tí ọwọ́ owó tó ká máa lọ máa fi gọ̀gọ̀ fà á. Ká máa lọ máa fi gọ̀gọ̀ fà á ọ nítorí ọwọ́ ọba ti tó. Olúwa sì láàní jìyà mọ́ lóòótọ́, ṣùgbọ́n káwa náà ká tún tẹ pamọ́ṣẹ́ wa. Ìdí iṣẹ́ ẹni làwọn bàbá wa sọ pé àti ìmọ̀ ni lọ́lẹ̀. Ẹ jẹ́ gbọ́ òkun lọ́lá fún láyọ̀ lẹ́ẹ̀kan sí i.

0: ajọ́sẹ̀lẹ́yìn ni ẹgbọ́n tẹ̀mí náà pàdé jàlá.
1: Lọ́jọ́ tàbí ẹsáyé.
0: Ẹgbọ́n tẹ̀mí náà pàdé jàlá láìpẹ́.
1: Mú ọbí lẹ́fọ̀ lọ́jọ́ tàbí yẹ. Bàbá mi máa gbọ́n túnáàsì olóríire. Bàbára Yomide bá mi ṣètọ́jú ẹ̀. Dr. Sọ̀kọ̀jẹ́bọ̀dé Ọlọ́lá tí mo bá rọrùn. Àwọn ẹnjiníà.

0: kó tó sẹ̀lé mi wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́mi ọ̀rọ̀ bà lé mi kí n má tún sí sọ ọ́. Abala kejì náà la tún bọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbà oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yìí kurukuru, a máa la lùjá, a máa la kòká, a máa la kòká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ níwájú bọ́yọ̀ kọ̀ọ̀kan ti takú. Tó takú lóru mọ́júmọ́ tó wà níwájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ̀wá ṣe tí ó jẹ́ kí Adélé láyọ̀ k'Adélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù là á pa àmúkùrù pẹ̀lẹ́. Àmúkùrù tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbà. Ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín, kẹ́ ẹ kí sára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀, ẹ mọ́ mo tí o. Bẹ́ẹ̀ bá mo tí o, ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ò ṣèrà rẹ̀ tán, yọ wà lẹ́yìn kan ní sọ òun. Ní o bá mu ọtí, yóò bá mú, yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ láti òkè wá kó jọ.
0: A máa fẹ̀mí ara ìta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣera rẹ̀ tán, á léèyàn ní ṣe òun. Tẹ̀yìn ń ká pẹ́ńbọ bí awo irin. Ajá àlú Ọ̀yọ́ tí ègbó lásán bí ọ̀bá rẹ́ranko a sì rábà mi èèyàn. Kọ́ máa ṣẹ̀ lé mi, kọ́rọ̀ ọmọ bà lé mi, ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun, réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere, kọ́ máa gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè ìwèké yìí dáa, ẹ máa wá gbóhùn mi lọ lù kẹfun, lẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà, kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa, àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kún kùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. Ṣé mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa? A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ó kàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bò náà ti máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́sùn fún olówó oje. Báyà mi fàtà ìbá ń délé, ẹ wá kọ́ nílé èbó tí ń lo oje. Báyà mi sàmínú Adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

0: Olúwa mọ sọ wa ko mọ pa àlọ àti àbọ wa mọ ká wa náà ká mọ sọra wa ká mọ sáré àtàpájúdé ká mọ lọ mọ fa gbòòrò tí gbòòrò ọmọ padà mọ wa fa gbó lẹyìn.
1: Agbára láyé àtọ̀run ọwọ́ rẹ lọ́wọ́ kò sẹ́lòmíì lẹ́yìn.
0: Gbogbo agbára láyé àtọ̀run ọwọ́ Ọlọ́run lọ́wọ́ kò sẹ́lòmíì lẹ́yìn rẹ. Abíwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan.

gbogbo ẹyin tẹ ń gbọ àkáàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọyì gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lélẹ̀ Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo kọ rẹ̀ àtẹni tí mo kọ ẹ̀ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wá ọlọ́run mọ pa wá mọ́ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàm̀bá wọ́n pẹ̀ kí lè èèmọ́ kó ní àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn yìí ti pọ̀ ju tó fi wọ́n fo kíní tó fi lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ́ọ̀ mọ̀jẹ́ ni àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sílé bí òbí bá ń pọ̀ náà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú ìgbòho ọlọ́run máa pa wá mọ́ ọmọ pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wàlá haúlá wàlá kùwátá ìlà àbílà àlè rà sí nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run lójú máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Ọkàn wọ́n balẹ̀ karọ́ dẹ̀ wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ táka bá kó wọnú epo náà ní kó jáde. Gbogbo àwọn tájọ wọ 2020-2021 ẹyin náà lájọ rí òpin rẹ̀ táàtújọ bọ́ sí 2022. Àtújọ jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá Ọlọ́run ọba Olódùmarè. Ọlọ́run ní sọ pé kò ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù làwọn tán ń gbọ̀. Kò ní ṣe wá lókù o, àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́. A tún wá mọ́ gbèrèrè kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí.

0: ẹni tó ní ẹ̀mí ní gbé ní wọ́n.
1: Bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: tọ́ agbèsè tán ọ fẹ́ máa ṣe tán ọ fẹ́ máa lọ lù dárò àlùkò ṣe tán ọ fẹ́ máa lọ lù kó sùn lékè ńlẹ̀kẹ́ ṣe tán ọ fẹ́ máa lọ lù kẹ́kùn lẹ́yìn ká pẹ̀mbọ bí àwọn ẹni.
1: ìrìn ayé ò ṣe dárìn láìsẹ.
0: agbé ló dalẹ́ o àlùkò ló dàárọ̀ onídẹ̀rẹ́ ló dìyàlẹ̀ tán ọ̀la kòkó kò kẹ́ tó ríun fún òfin kù mi ní fẹ́yìn náà kù ẹ ní fẹ́mi náà kù ọ̀tá jẹ́ ló kó adé afúnmọ́ rè mi àtàgbà wò sí lọ́fà ọ̀bàrà òkúndá abáde yìí lọ́mọ àdé ń bẹ nípò tó dákẹ́rì gidi. gbogbo ẹ̀yin tí atáretẹ́ wà lájò ìlú oró ni òjú gbé o ìlú àjòjì ni òjú wọ̀ ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ̀ tọ́tọ́ san adé afún ọ̀pá gan níjọ́ tí ń sanwó lọ ìlú àìmọ́ni àìmọ́niyàn ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé gbogbo ẹ̀yin tí a lókè òkun nílé òkèrè ẹ̀ kéré òkò délé o. bá mi ṣàmínú wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀.
1: ọwọ́ rẹ ló wà kó sẹ́lómi lẹ́yìn rẹ.
0: gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ̀ kéré òkò délé o. toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ọ ẹ nísìnyìí. bá mi ṣàmínú adépọ̀jù iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ. oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o mo kí gbogbo yín káàkiri àgbáńlá ayé. gbogbo ẹ̀yin tá a mọ̀ gbogbo ẹ̀yin tá a mọ̀ tọ́jọ́ pọ́ lọ́wọ́ mọ̀ yín ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o kí a máa wà pẹ̀lú àwa náà ìlú le kò ní jẹ́ tí a ò ìlú ṣe rí le tó káwọn ọmọ rí tí a ṣe ń bẹ̀ kọ́lọ̀ tí a wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé kọ́lọ̀ mẹ́dẹ̀ wá kára ọmọ ní a ká mọ́ jẹ̀ kòrò kára ọmọ ní wa o kára ọmọ ní a nítorí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ dẹ̀ ni inú ẹ dẹ ní kárọ dẹ wá gbogbo tẹgbẹ wá ń ṣe nírọrùn ìrọrùn ní kò mọ jẹ fún wa o. bàbá mi ṣàmínú adépọ̀jù ẹ ṣeun o àwọn onídùúró ti àánú onídùúró mi ẹ ṣeun o onídùúró mi ẹ ṣeun o gbogbo ẹyin tẹ ẹ dúró fún ajíṣe bí ọyọ rédíò gbogbo ẹyin tẹ ẹ dúró fádéyínká ọlásùnkàn mi o. onídùúró mi ẹ ṣeun o torí bójú èèyàn ló dúró ni wọn á ti máa sọrọ bó bá já wọn kan náà dúró wọn á ti máa ṣèrè gún bó bá já wọn kan náà dúró ni wọn á ti rọgbẹ bó bá já wọn kan náà dúró ni wọn á ti máa ṣàlàyé. onídùúró mi ẹ ṣeun o gbogbo ẹyin tẹ máa ń ràn wá lọwọ pátápátá látòkè dókè lọ níbi tó ti bẹrẹ débi tó dé dúró kò dúpẹ lọwọ yín o ọlọrun ba kò ní jọ tán lọwọ yín kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọsẹ náà ní tánwó yín o ẹ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ní bùrìnbùrìn fẹsẹ kọ ẹ ní ẹ ní taṣọ àgbà mọlẹ ẹ ní tojú ilẹ mọlẹ o ẹ ní ṣiṣẹ o ṣiṣẹ ṣiṣẹ ò ní bá yín o. ọkọ ìkúsókò wá jẹ àdé ìkúsókò wá jẹ ẹ ní kú sọnà bí efin ọwọ ara yín gbogbo yín lẹẹfi gbẹtọ yín o. lọlá wàlá àwọn wàlá kùfọ́tà yẹlá abìlá àdé ìlàsìn nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ọba lójú
1: wa.
0: tọ́ a mọ̀ bẹ́ ọ̀ torí ọ̀bẹ ní bẹ́ sùn àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ o ẹni bá ní amọ́bọ̀ nìkan là ní gbé bá ń lé nítorí bọ́ bá kú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adé àfúgbà bá jẹ ẹ̀rọ mọ́jẹ̀ lé o jẹ́ kí láyé ìgbín ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbín ń ṣe ilé olúwa rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ̀ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ tẹ́ lọ kò ní dojúrú nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́ tútù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ ìsọ ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wòrin lọ kọjọ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí nígbà míì fáàtò máa pàdé adé yín kápẹ́ ń bọ bí àwọn orin mi ò fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ò ní bá yín nínú ìbànújẹ́ ẹ fi mí sínú ìbànújẹ́ ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o ká tún ríra láyọ̀ ká pàdé ní ire ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.

aṣẹ́hùn sọ́ọ̀lù alẹ́ àárẹ́nu mú ká dẹ̀hùn sọ́ọ̀lù alẹ́ àárẹ́nu bẹ̀dá bá fẹ́ bẹ̀dá bọ̀ǹkan olúwájì sẹ́yìn.

0: lẹ́yìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ò ní pọ̀, ọ̀rọ̀ méjì mọ́lá ní yẹn pé sọ àmẹ́jọkọ ìsọdẹ ọ̀kan torí pé bàbá wa ṣe oṣù aliu wọ́n ti ń tẹ́mi lọ́rùn pọ̀ ti pẹ́ ìmílẹ̀ ńlá ní yẹn pé tẹ̀yìn lọ́rùn lónìí. Àmọ́ bí ojú ọjọ́ yìí ti rí ọ̀fẹ́ fún mi láyè, àmọ́lá ní bàásìkò náà jẹ́ mọ́ ẹlẹ́kùnmọ́ sọ pé sallallahu alayhi wa sallam.
1: Sallallahu alayhi wa sallam.
0: Bọ́lú di ànábì là ń ṣe yìí.
1: Sallallahu alayhi wa sallam.
0: Ẹlẹ́kùn ta ní jẹ́ ànábì gan.
1: Allahu akbar.
0: Irú èèyàn wo ni? Báwo ló ti lo ayé? Kí lọ́lọ́run wọn ara wa ṣe? Afa Mahmudu sára rẹ ti balẹ̀. Aláhùnmá sọ́lí sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lìmú sínínà. Aláhùnmá sọ́lí sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lìmú sínínà.
2: Aláhùnmá sọ́lí sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lìmú sínínà. Aláhùnmá sọ́lí sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lìmú sínínà.
0: Anabi wa Muhammad
1: sallallahu alayhi wa sallam.
0: Nígbà tó tó àsìkò tá níbi ọfà yé lẹ̀, ọwọ́ rẹ̀ Anabi Muhammad
1: sallam.
0: Ààrẹ náà pọ̀ 16 days ilà níbi òfin gbanú ìjọ mẹ́rìndínlógún. Èyí tó jẹ́ nfẹ́ sọ yìí ti ń sọ yìí kẹ́ ẹ lè mọ̀ ike mòlúdì Anabi tá ń ṣe yìí bá a bá ṣe láṣetúnṣe nínú tọ́lọ̀ ń yọnu sí ni.
2: Fàmàgídá sùúlù lẹ́yìn. Aléyìí sọlá tún wá sálẹ́ mú fi àáké ìṣàrí ìsọfà.
0: Nígbà tó di pé Anabi ti ń bá ṣe ọlọ́run bọ̀, nígbà tó dọmọ 63 years, ọ di ìgbẹ̀yìn oṣù Safar, ààrẹ bá kí Anabi Muhammad.
2: Wakana maridu asamali atasayama.
0: Ààrẹ náà ṣe ó sì wá fi lo ọjọ́ mẹ́rìndínlógún lérí ààrẹ tí ò lè dìde.
2: Yahudu náà sì léyìn.
0: Nígbà tá a sẹ́rí ààrẹ náà sí.
2: Yahudu náà sì léyìn.
0: Ààrẹ náà ń bẹ pẹ̀lú Anabi débi pé Anabi ò lè jáde sáwọn èèyàn.
2: Wakana ibtidau madi lesi mata fi Sudan.
0: Ààrẹ tó pa Anabi ńgbà tí ó bẹ̀rẹ̀ eré ní kọ́kọ́ fún Anabi. Ipe ààrẹ sa Anabi, ààrẹ tó pa gan-an ẹ̀fọ́rí ló kọ́kọ́ bẹ̀rẹ̀. Má bọ̀.
2: Wàbò Isa àlẹ́yìn sọlá tún wá sálámù yámù ìsìlẹ́ẹ̀lì.
0: Ààrẹ náà bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday. Gẹ́gẹ́ bí wípé ìgbésí ayé Anabi Monday la bí. Nígbà tá a fẹ́ gbé dìde pé ọmọ jí sí Ọlọ́run ojú Monday, iná làwọn Ọlọ́run fún níwe pé ìjẹ́ Anabi dé.
2: Wà máa ta fi ìhì.
0: Anabi sì tún kú lójú Monday.
2: Fọlọ́ máa kálẹ̀ ọmọ ìsìnẹ́lì sàkúlà mẹ́rìndó.
0: Nígbà tó di láàárọ̀ lójú Monday tá a ní káàárẹ̀ náà bẹ̀rẹ̀ àárẹ̀ náà lé.
2: Fáṣínà Bílẹ̀ ló àṣàlọ̀ sọ báyìí.
0: Nígbà tó a di láṣùbà, Bílẹ̀ wa lọ sẹ́nu Anabi láti lọ gbàṣẹ pé mo fẹ́ lọ pèrun gẹ́gẹ́ bí ti ṣe tẹ́lẹ̀. Nígbà tó dẹnu Anabi.
2: Wọ́n kọ́ mọ̀ bí bábí oṣù lílẹ̀ yìí.
0: Ó tún lẹ́nu Anabi ń sálámà.
2: Fakọ́lá.
0: Bílẹ̀ bá pé.
2: Asalamu alayka ya Rasulallah lálàyé.
0: Ìjọ Ọlọ́run kọ́ máa bá ìwọ ojúṣe Ọlọ́run.
2: Fakọ́lá ti Fatima tu.
0: Fatima ní dìde sí Bílẹ̀, Anabi ò lè dìde.
2: Fakọ́lá ti Fatima tu.
0: Fatima bá sọ fún Bílẹ̀.
2: Iná Rasulallah láì máa ṣígun lọ bínà fún sí i.
0: Ọlọ́run Anabi, Anabi ò lè dìde látàná. Ọrẹ Anabi ń sọ bẹ́ẹ̀ fún Bílẹ̀. Má bọ̀.
2: fata ala bilalu masjida.
0: Bilal le lo masalasi o duwo lenu ona ngba tolore anabi ko ti egbon ti wi dada lo ba pe
2: fata ala bilalu masjida wala mu yafahamu kalama.
0: Bilal gbon ti Fatima wi o salama sa anabi ko gboje anabi Allah masalasi o to pada wa
2: fala ma asba subah.
0: Ngba to adi pe asuba agumerin ti koja marun koja agun mefa lo lu to ye ti mele
2: ja bilalu salia
0: yaba tu wale le keji pe ile mo anabi oni jade ni
2: wa ko ma bil babi
0: o duro lenu ona anabi
2: fa ko la kasa wa kasa
0: oba tu salama salo ona anabi pe ka anabi o dide asiko asuba fa koja bobo
2: fasemi a rasulullah isautau
0: o anabi wa gbo un bila tinda tin salama siun bobo
2: faqala idkhulu ya bila
0: odu wa bila wole
2: inni masqulu bila busi
0: ore mi gbadu latane
2: wa zakula ala ya maridi
0: ore na le debi gbati didindi odinira
2: ya bila ilu
0: wa bila
2: mo wa baba ki ayusalli ya bin nasi
0: lo so babu bakiri ni masalasi ni mo ni mo ni kokirun fa won jeme
2: fa raja bilalu baki ya buka sedida
0: ngbati bilari la ilaha illallah aso pe sallallahu alaihi wasallam ngbati bilari bi inira ti ba nabi to ngbati o jade bilabadamu mabo
2: faraja bilalu
0: oyayi ngbati bilal jade
2: baki ya buka sedida
0: to ba bere si ni sunkun ekuna po
2: wa do aye jadawo ala razi
0: nfi o ara re gbare leri
2: wa la yunadi
0: iwon pariwo pe
2: wa musito
0: o si agbako wa so be o lo si agbako
2: wa kito roja
0: agbo kan le mi lo fe jayi
2: wa kisa sauna
0: egun eyin mi ni okan yi
2: ya laitani
0: ama se won o
2: la mu tele didi ummi
0: ese ti ya o dun sinu aye ya laitani
2: ya laitani
0: o sunfo loni
2: ya laitani
0: ase aye to n gbe yi aso won pada ri joba onu je nbe
2: ya laitani
0: iru aye o lo wa yi
2: la mu tele didi ummi
0: ese ti ya o dun sinu aye yi o n foju ri pa nabi ri nira mabo
2: fada ala al masjida
0: igba to di pe bilali wonu masalasi
2: faqala
0: oba pe
2: ya baba kiri
0: wo abu bakiri wo baba omege
2: inna rasulallahi
0: oju si olohun ni so fun o
2: ya muka tu salli abin nasi
0: onni ki so fun o ipe ko kirun fun jeme
2: wa masigu la bilabusi
0: ore anabi anabi nbe leri are anabi o le dide eni agbojule o le dide ore afa wa ko lalafia bi Abu Bakri ti gbo oro yi ti bilaji se fun
2: falamma baba bakri mihi wa rasulillahi khaliyan wam
0: ngbati Abu Bakri ti de ni bi ti bilati ji se fun pe ore anabi ke abi sawada ni ngbati o wo mi rabi anabi ebi ta anabi joko si ko baba anabi be
2: lakina
0: damu baba bakri na tamallak nafsahu emi re daru mabo
2: fasara saham
0: lo ba pari oke oniye
2: wa khara magish ya alay
0: lo ba wolule lo ba daku gba ti ora nabi ta ubakiri ba daku pe kore nabi ri ati to ta ti se islamu oni kirun fun wa ni kilo fa sele
2: fado jale muslimuna ma awam
0: gbogbo awon muslimi ten be nu masalasi idamu ba won kaluku ba ndaro pe ye awon ma sofo awon ma padanu awon ma seribu mabo
2: fasemi annabiyu asemi annabiyu alayhi salatu wa salamu dojija
0: annabi won gbo tawon yen ndaro ti won sunkun ninu ile ohun kaluku lo ba nabi nibi to susi
2: faqala ya fato sallam
0: lekana anabi ba yira pada o ni wa fatima omo mi
2: ma asasiya
0: e se tawon yen su ku ti won gbara dale in gbo ohun aro ki lo sele
2: faqalati
0: fatima ni baba mi
2: doja li faqidika mili o ya rasulallah
0: won daro pe wa anabi fe ku ni o fe ku laarin awon won dara yi pa won ni ri wa anabi mani won so kun pe iwa anabi o fa won le na ni
2: fada rasulullah aliya
0: ba anabi ti gbo pa won muslimi ti banu je lo ba dide o ni e ba npe se na ali wa
2: wal fadilu buna abasi
0: e ba npe fadilu o ma abasi wa
2: wataka alehima
0: anabi ba dide lo ba fo ko awon mejeji legbe o ti re anabi de bi pe ko le dide anabi o le jeun anabi o rorun sun ma anabi wa dide o ni e pe ali wa fun mi e se pe fadilu o ma abasi wa fun mi anabi wa fo ko awon mejeji o fi owo ko won lorun bayi babo
2: faraja ila al masjid
0: anabi ba wo o wa jade lati nu ile re o wa ni e gbe mi legbegbe kin lo yoju sa won sabe e kun ti won sun yin ni mi la
2: wa sallani rakata li fajr min yawm lisleli
0: ah anabi wa dide o wa roju o wa yen na fila meji ba won sabe o kirun asuba ajo na pelu nira la anabi fi ki o fe nu awon sabe nu awa kirun na pelu barari o ti ya o si kirun na fun wa
2: suma wala bi waji ila nasi
0: gba ta nabi wa kirun ni o wa fe won wa fe yan nabi ti lara masalasi o wa koju sa won jema lo wa pe
2: kola
0: o wa koju si won ni
2: ya ma sali muslimina
0: o gba muslimi mo ri pe nu yo dun laaro yi
2: ya ma sali muslimina
0: gbogbo ẹmu mi ni tẹkojọ sinu masalasi.
2: Ya máa sáré mùsùlùmí.
0: Ó ní mo pe gbogbo ọjọ́ àwọn mùsùlùmí pátá.
2: A tún fi wíjọ ilẹ̀ ìtàlá.
0: Ń dágbére fún yín ń lọ ọ̀dọ̀ ọba tó ní mọ ìjíṣẹ́. Iṣẹ́ tó ní mọ ẹjẹ́ pin lónìí. Èmi ànábì ọ̀fà yé lẹ̀.
2: Wà lé ikú bí tẹ́kí wà láàyè wà tọ́ àti ìyẹ́.
0: Wà lé ikú bí tẹ́kí wà láàyè ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ ọwọ́ yín bìbá sí láyé mọ́ wà tá àti yìí ẹ sì máa tẹ̀lé tọ́lọ́run náà.
2: Fà ìní ẹ̀mú fárí kú dunia.
0: Èmi ànábì fẹ́ fàyé lẹ́ni. Fà ìní mú fárí kú dunia. Mo fẹ́ fi ayé lẹ́ni. Mọ̀bọ̀.
2: Wà á sá àwálù yẹ omi mi náà lè áàkì.
0: Oní náà ní àkọ́kọ́ ọjọ́ mi òun náà sì lò pé ayé mi.
2: Wà á kiri ya omi ẹ̀mí náà dùn yé.
0: Oní ni mo ráyè mọ́ lẹ́bàá tí ń sọ̀rọ̀ yìí èmi ànábì tó fojú kàn yín mọ́.
2: Fàkọ́ ma wá sábà ilẹ̀ àbẹ́jì.
0: Ẹ rí àwọn sábẹ́ láàyè ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Ẹni sallallahu alayhi wa sallam. Anabi ni o oun ni ku lo nitori tiwa yi ma bo
2: faqam
0: ah
2: wa sahaba ila baiti
0: anabi ba dide n ba nlole ngba to ba won muslimi soro tan
2: fa allah ta'ala ila malakul mauti
0: kai anna Olorun ba ran malaika ti payan ipikolo oba nabi
2: ani ahabito ila habibi
0: lo ba ngbe mi ore mi wa won ro si lo gbe mi e
2: bi ahsani surati
0: bo ba lo be mo gbe awo malaika wo mura dada gbe awo orin wo debi gbe ba nabi ba ri o atara le re kuni kodo mu ba nabi
2: fa ini asina laka anta dikhula fa dikhul
0: baba danu na nabi jo ba fo laye bi o wole o gbodo wole lajidi
2: fa in lam yasin laka fala tadkhul
0: baba ni o ma wole o gbodo wole
2: fa bita malakul maut ala surati arabiy
0: ba malaika ko sokale o sokale lawo larubawa o balẹ senu na nabi ah la ilaha illa allah e kama senjona mabo
2: faqala
0: baba pe
2: assalamu alaykum ya ala baiti nabuwa
0: malaika ti pa yo lo ti du lenu na nabi o salama sile nabi o ni salamu alayka
2: ya ala baiti nabuwa
0: e nabi salama si ni ti olon ko ma bani nje mo le wole
2: fa jabati fatima tu
0: fatima ni nda lohun nda malaika ku lohun
2: pe fa kolati
0: o so fun pe
2: ya abidallah
0: wo to mo dada yi. Ya Abidallahi.
2: Ya Abidallahi.
0: Wa fa to ta to duyi.
2: Ya Abidallahi.
0: Omo.
2: Inna Rasulallahi.
0: Eh, anabi te wa wa te tori e salama.
2: Masiku la bilafusi.
0: Anabi ora yi lasiko yi ko le da yin lohun. Ibi ta nabi wa nisi ko le ri ta lohun. Bobo.
2: Fa qala assalamu alayku ya Rasulallah.
0: Malaika kutu salama lele keji. Ipe

0: ọ̀dọ́kùnrin ẹni gbogbo ọlọmọ ọmọ ọlọmọ jẹ
1: ọmọ ọlọmọ jẹ
0: pẹlú méjì ọdọkùnrin o tún rí ẹ o péyàwó mi ò lágbára ti fẹyàwó méjì ọmọ rẹ dẹ ti di mẹjọ ọkùnrin gbogbo ẹ àfàìmọ ọmọ sì pínà ọmọ tó bí gani ọpa mi. Ẹrẹ kun jẹ ma gbogbo ẹni tọ́nà bá ní kó gbéyàwó kí ló gbé.
2: Kí ló gbé?
0: Kí ló wà lọ́dọ̀ ẹ?
2: Kí ni?
0: Aba tó ga.
2: Àrùnsẹ́ ọlọ́wọ́ bá yín.
0: Bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ mí pé kí ló nílé ó lè kí problem.
2: Bẹ́ẹ̀ni ìṣòro lọ́jẹ́ fún.
0: Bàbá bẹ̀rẹ̀ mí pé kí ló nílé ó lè pàlì jẹ́nà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìyàwó tó gbélé kí ló gbé ẹlẹ́mí lè pè níná. Ìyàwó tó gbélé kí ló gbélé ẹlẹ́mí lè pè lọ́mọ yá o.
2: Ẹlẹ́mí àní wàhálà ló ń fẹ́
0: lé. Ìyàwó tó gbélé kí ló gbélé ẹlẹ́mí lè pè lọ́ta.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ ní nísà ń kún àwọn ìyàwó yín. Harrison Nakira ló ṣe.
2: Harrison.
0: Harrison Lakum.
2: Akramakumullah.
0: Ọgbà oko kan. Bàbá ti ní ìyàwó kan. O sì ti ní ọgbà oko
2: kan. Ọgbà oko ńláńlá kan bẹ̀rẹ̀
0: ní ìlànà
2: gbé tiọ̀ o.
0: Ẹlẹ́yọ̀ kan ni, èméjì ni, èmẹ́ta ni, èmẹ́rin ni. Fa àtú Arisakun Adesitun. Adesitun at your convenient time. At your convenient time. Ìgbà tó bá ti wù ẹ́ tó bá ròyìn lọ́wọ́.
2: Tó bá ti rọ̀ ọ́ lọ́rùn.
0: Láti lọ lè tún oko rẹ̀ sí lọ́ọ̀tún
2: sí. Máa wọnú oko ẹ̀.
3: Fa àtú Arisakun Adesitun.
0: Ọlọ́run nígbà tó bá wù yín ni ẹ máa ro.
2: Atalanta ro.
0: Ẹ máa ro.
2: Ro. Wọ́n ló ní.
3: Fa àtú Arisakun Adesitun.
0: Àbá àtọ́já.
2: Ẹni sí àgbákò.
0: Báwa wọ̀ ìdájí fẹ́rẹ̀.
2: Ro.
0: Ọ̀dájí lóko ọlọ́run.
2: Wọ́n ló ní nkẹ́ àjí lóko náà ní tẹ́lẹ̀.
0: Obìnrin tí wọ́n kíkẹ́ láǹfààní rẹ̀.
2: Kí ló ń kí n kú rí ẹ̀ gan.
0: Àfa akpọ́kùnrin mi bá ṣe ẹbí sọ obìnrin yóò sì gbọ́ ti rí ẹ̀. Yóò bá ṣe para ìwọ́n pàtàkì Yakuba.
2: Dúró ná. Para
0: yìí.
2: Kí ló ń sẹ́yìn? Ìwọ́n pàtàkì Yakuba. Ṣé ẹbọ tún ti mi mẹrẹ lẹyìn síbẹ ọwọ anyin pa.
0: Ṣé n tọ́ ọba nìbí kí mo ní.
2: Ìwọ kò ní o. Tèmi tiẹ tiẹ.
0: Láyìlá ìlàlá. Àfà yìí.
2: Akíramakumọ̀lọ́.
0: Láyìlá.
2: Tẹlifísàn rẹ̀ ò sún èèyàn dédé. Ìndẹ́gun èèyàn ni. Ojú rẹ̀ wá ń tìmí lọ́jà ìrìn àyí.
0: Ẹ máa yóò bá dé Mahama.
4: Sallallahu alayhi wa sallam.
0: Obìnrin tí máa fọ̀rọ̀ gbọ́ kọ ìlérí kọ̀ pamọ́.
2: Ọ̀pamọ́.
0: Òkèlè kan ògèrè pọ́lọ̀ ní kọ́wọ́ rẹ̀ ojúṣe owó jọkọ̀ rẹ̀
2: lọ.
0: Ọmọ káàdì bárẹ̀ kọ̀ọ̀kọ̀ ẹ̀ ló lò.
2: Ọkọ wa bẹ̀rẹ̀ epo oúnjẹ rẹ̀ ó gbé tí ó ná wájò kó. Olùsí olóúnjẹ òfò.
0: Ìbá ti pa máa fa.
2: Tani a máa sànú
0: yìí. Tani a máa fún oúnjẹ torí ọlọ́run.
2: Ẹ̀wọ̀ kọ̀ mi ti
0: rán ọdún. Ọmọ ilẹ̀ sì sára fọ́fọ́ jù.
2: Rọra bukele, wọn lẹ́ni ó lè jẹun èkó bẹ́ẹ̀ rí ti ń kó bẹ́ẹ̀.
0: Ẹ̀rù babalàjì
2: ti rí nǹkan.
0: Ẹ̀rù babalàjì.
2: Àwọn oníbalàjì yìí náà ti ṣẹnu tó kú.
0: Láyìlá.
2: Sárọra.
0: Ìyàwó lọlé ọkọ bàbá ń sunkún.
2: Bàbá ń sunkún kọ́lá bómi ọ̀yọ́ ń fìfìlà.
0: Wọ́n ń pè amúdá ọmọ lọlé ọkọ náà
2: ni. Amúdá mọ̀ ń lọ náà ni.
0: Wọ́n sì bàbá Rama.
2: Ebi Rama ń bẹ lé.
0: Sọ̀wọ́n ni kẹlẹ́bí ni wọ́n pọ̀ tí mo bí amúdá yìí.
2: Wọ́n mọ̀ pé Rama ń bẹ.
0: Amúdá yìí.
2: Ọmọ nu.
0: Ibi tí ọmọ náà dáde.
2: Ibi ọ dáde.
0: Ó sì wá jẹ́ pé ni bàbá ń sàdúrà fún. Lóbìnrin.
2: Lóbìn.
0: Ẹni ìyá ń sàdúrà fún pàdà wọn fẹ́ kọ́ lórí ọkọ̀ ó gbà kíláàsì.
2: Wọ́n gba kámú ni.
0: Ọmọ tó wá dá lẹ́sìn tó níwà tó ní tèríba. Èyí ṣe tọ́ sàgbákò ọkọ̀ tí ọ̀dà. Onírísì.
2: Onírísì oní bó ti jẹ́. Má sì Ọlọ́run gbọ́.
0: Àfà.
2: Ẹ ní ṣe àgbákò lóòsì ní ṣe yín.
0: Kí ló dé? Ọmọ ìyáálé ti bímọ tó ti dàgbà.
2: Ó ti dàgbà.
0: Wọ́n lọ kí wọ́n lọ léèwé. Àfà yìí.
2: Bàbá.
0: Ọmọ ìyáálé wa pẹ́lẹ̀ kéwú. Ọpẹ lèwe kò mọ nǹkan kan.
2: Bó ti lọ lọ́bọ̀.
0: Ìyàwó wa délé ilé wa bímọ tí. Ó tún wá dàgbà bọ́mọ ìyáálé lè kéwú. Òun délé kéwú lọ́bọ̀ kéwú.
2: Ṣíkè ná.
0: Ó délé ìwé ló tún máa wí.
2: Ọlọ́run bá jogún ẹ̀ fún.
0: Ọmọ ìyàwó wa ń ṣe wẹ̀lé màá mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rin. Ọmọ ti ìyáálé ẹ̀kan ti ṣe. Àfà.
2: Bàbá.
0: Ẹ sọ fún ìyáálé táwọn ọmọ rẹ̀ ń rìn yìí. Ẹ ló nírísì.
2: Ó nírísì o ní ntọ́lọ́ fi ṣe.
0: Bàbá mà tún máa pọ́ nírísì níwọ̀n bá lásàrí ara wa mọ̀.
2: Àní sárí ara wa kú.
0: Kádà ẹ ò ní jíyà sábàbí ló
2: jíyà.
0: Kádà ẹ ò ní rí kẹ sábàbí lọ́lọ́wọ́n kẹ.
2: Allahu akbar.
0: Kí ló dórí bẹ́ẹ̀.
2: Na.
0: Lágbájá àti kàkọ́lẹ̀ pé ọlọ́mọ ká.
2: Eba.
0: Ayọ̀ ẹ̀kọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Abálájà sọ̀rọ̀ wọn fún fẹ̀rẹ̀. Ẹgbẹ́ wọn kàyé ẹlẹ́fọ́lájì yìí torí. Wọ́n sọ lọ́ọ́. Èmi Ọlọ́run ti parí. Bálájà sọ̀rọ̀
1: Ome da adoro o adora win tu wi Ome da adoro o adora win tu wi o gbogbo nta ba gbaye se lawon aya ma nso teyan ba nbe laye pe ko saere tori to ba ku tan o adora win tu wi Ome da adoro o adora win tu wi o gbogbo nta ba gbaye se lawon aya ma nso igba ti mo wo

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n kan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, ara ògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni wípé tí èèyàn bá ti fẹ́ wá ojútùú sí náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ìṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ìṣòro yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà ń bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Gbogbo làwọn àti ẹ̀fẹ́ sá lọ. Láwàtà lówó, tábí wọkọ̀ dé Ìbàdàn.

0: Honey. Àṣà ṣe mistake ni o. Àwọn tí wọ́n bá sá gan, kò sí bí wọ́n bẹ́ẹ̀ sá lọ ni. Tí gbogbo wa bá ti gbà pé ìyá yìí, àwa ti àǹtí a ni o, àwa la ni o. A sì nígbà kó bàjẹ́.
1: Nígi wọn gbọ́ àdé òun láàfin.
0: Torí bọ́kọ̀ bá rọ̀kọ́ bórokun, bọ́kọ̀ rọ̀kún tó rọ̀ sà, yóò padà fàbọ̀ ṣébùté náà ni o.
1: Wọ́n ń sọ̀rọ̀ ẹ̀.
0: Tá a ti kọ́kọ́ gbà pé kò síbò mí ta lè lọ. Tá a gbà páwa náà la ni kíní rẹ ní. Ọlọ́run ló kó, ọ̀run rodò. Tọ́ bá toko tó dòdé sóní bá kíní rẹ ń bẹ̀. Kíyùn nǹkan máa jẹ́ tàwọn tá ti jápa. Bó ti ẹ̀ fẹ́ padà wá, mọ́ tó ní intention bó ti ẹ̀ fẹ́ padà wá rárá. Sóò ní fún mílíkì mọ́ ní àyín. Ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò. Extended families, bó bá ti ẹ̀jẹ́ pé gbogbo fámílíkì rẹ pátápátá ló ti kó lọ. Àwọn extended yìí ń kọ́. Ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò. Àbúrò bàbá, àbúrò mọ̀. Ẹ̀gbọ́n bàbá, ẹ̀gbọ́n mọ̀.
1: Ẹni lọ.
0: Tí gbogbo wọn náà la fẹ́ kó sínú ọkọ̀ rẹ̀ ìlú Èbó mọ̀ sá lọ, mọ̀ jápa.
1: Ẹni bò ló mọ̀.
0: Àjọ dúró ti kíní yìí ni o, igi gogoro má gunni lójú àtòkèrè láti yẹ̀bá rẹ̀ Adéyinka. Bó tó ti dé làárọ̀ yìí, aláwí ìjánu. Ọ̀rọ̀ ìjánu ó hurun, bó tó sùn tán, ẹnu mi tó ń ṣe wúyá.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi adéyìn kábà iná ilé ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀ rú ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ́ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chat lórí WhatsApp kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wójútù sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí n lójútù. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together ẹjẹ́ jọ sàsọyé pọ̀ kí ni ojútù gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútù sí ìṣòro wa. Ẹ bá mi chat lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé ẹ wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi by the Facebook oríṣiríṣi page ni by the bi oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò sí jọ ọjọ́ kan tílẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti le ṣe àbí sàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù oyún rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la le gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide the solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wójútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la le ṣe àwọn nǹkan wo la le ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà pòun níṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tó wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyìí wá ń fún mi nílò àbáre. Ó dìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ dé lu ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ dé lu Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ́ọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ́ọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí? Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èèyàn pè ọ̀pára àmọ́ rẹ̀ ò yá. Ọtún kọ́kọ́ ń bu pé sí ò gẹ́ta rẹ̀ sí ò serious ni. Ọlọ́run sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná.

0: ó lóun wá ń bí léèrè ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ fáwọn bàbá wá ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni mo ń lọ fẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ fẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ́ yín kí ló ṣe ọ́ tó fi ṣe báwọn ṣébìmọ̀ rẹ̀ ná lára rẹ̀ ò yá ni ilé ìwòsàn wọn mọ̀ láwọn ti gbé lọ àìpẹ́ ara rẹ̀ ò yá ni lọ́wọ́ lanu kó tó lórin awó bá bọ́ sí lọ́nu ó ní tóun ṣe ń bù ní wípé gbogbo kí ni kò sí nǹkan kan tán ní ìdò òun fún yàtọ̀ fún pé bóyá létà ò kóun lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so oníṣòwò ni ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbò ní doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbò ní nọ́ọ̀sì tí ó fòmí sí la tó fi ń pe òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 kọ́ dẹ̀ tèké kọ́ take up issue yẹn. Bàbá yìí ó tó ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tí mo sọ kó kọ́ lù mí láti lu ọba lánàá ó tún bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá
1: ó
0: pé kódà kọ́ ọmọjọ́mọ onílùú tí nǹkan emergency bá ti dé tẹ́ bá ti pé 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ̀nà o.
1: Orúmọ́rú.
0: Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín bẹ̀rù. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany, ẹ̀yin ti Faransé. Ṣé bó ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín náà ń bẹ̀rù? Ẹ̀yin ti UK, ẹ̀yin ti United States of America. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ní àyín. Ó ti gbé èèyàn lọ sí hospital, wọ́n ti attend sí ọ̀nà. Bó gba káàdì wọn ní dọ́ọ̀lùm pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n bá ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni ní first aid. Wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀. Ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí ẹlòmíì ó ti gbẹ́mí mì. Kí ló dé tá à ń fi irú eléyìí ṣe ra wa? Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí? Ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ. Tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: Ẹni bọ̀ọ̀rù mọ̀.
0: Ìwà àmọ̀ bóyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí ilé lórí náà. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa ń kàn ga o, mo rí iná nínú kàn ga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Ṣáà máa ń wòran ni? Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá a lọ báyìí wà láì, nǹkan kan ò ní ṣèǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ mọ̀ fojú ọmọ wéwò, wọn ní voters card. Èyí tó ní voters card ò ní dìbò. Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa. Kán sá lọ, kán gboko bòmíì lọ. Ìníkàlùkù ń lé káàkiri ní ìsín yìí o. Òǹkàlùkù ti wá wà só service. Tóbi di pé ìhà kọ̀kànmí àdónkíẹ́ kò kàn mí ní kàlùkù wá wá ń hù.
1: Ẹni bọ̀ọ̀rù mọ̀.
0: Ẹgbọ́ bóò ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà fokọ ọ̀lẹ́ hàn o.
1: Gbogbo àrí.

0: ìlú
1: ẹdúná kí ni nǹkan tó ń wọ́ọ̀kì ní orílẹ̀-èdè yìí ná kí ni nǹkan tó ti ẹ̀ ń ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ kí ló wọ́ọ̀kì tí ẹ mọ̀ pé a ti fail as a country tí ọmọ ọdún mẹ́tàdínlógún tó ní àfi fẹ́ gun bẹ́ǹsì kọ̀ọ̀kọ́ kóòdì o ọ̀lẹ́ ni o kọ́ ọmọ nǹkan kan kò níṣẹ́ kankan lọ́wọ́ kọ̀ọ̀kọ́ kóòdì káàkiri bóyá tech guru kan ni bí àwọn ọmọ ìlú èbó tó yẹ pé láti kékeré ni wọ́n ti máa ń mọ bí wọ́n ṣe máa ń kọ kóòdì ni wọ́n ti máa solve problem tẹ bá sì lè solve problem ìṣòro ẹ lè tibẹ̀ dólówó tẹ bá sì lè rorí ronú ronú jinlẹ̀ pé ìṣòro yìí wà ó ẹ já wójútùú sí ọ̀nà báyìí la fi lè sojútùú sí irú ìṣòro báyìí bóyá nípa kákọ kóòdì programming language ni kákọ kóòdì ni ká build nǹkan ni ibẹ̀ àwọn ọmọ èbó kékèké ń gbà dolówó ṣùgbọ́n àwọn ọmọ tí a ń bí fraud ni jìbìtì ni kọmọ ọdún mẹ́tàdínlógún kọmọ gé orí èèyàn kọmọ gé orí girlfriend rẹ̀ bóun náà fẹ́ sògùn owó ṣe mọ̀ pé nàìjíríà ti fẹ́ẹ̀lì ṣe mọ̀ pé wùrùhẹ́rẹ́ rẹ̀ ti dé.
2: Ilé
1: àwọn ọmọ sọ o lójoojúmọ́ la mọ̀ sọ torí pé ẹni tí ò bá fẹ́ kí oyún ó ṣẹ́ kò ní fẹ́ kọ́ ọmọ ó kú o.
2: Lọ́ọ̀bá wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́yìn.
1: Àti pé nítorí pé kò síbòmíì táwa lè lọ ilé ẹni nílé ẹni ìlú ẹni nílùú ẹni bàbá ẹni ní bàbá ẹni yẹyẹ ẹni ní yẹyẹ ẹni ẹgbẹ́ ẹni lẹ́gbẹ́ ẹni àbúrò ẹni làbúrò ẹni fómílìkì ẹni fómílìkì ẹni ni o ọ̀rẹ́ ẹni náà ni o.
2: Ẹni lọ ló mú.
1: Ètè mi kọ́kọ́ rí ní ṣòro fún gbogbo wa ojú pé gbogbo wa là ń hùwà ìmọ̀tara ẹni nìkan lára àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ Yorùbá ònu o lára àwọn ìṣòro tí ń kojú Nàìjíríà ònu o àkọ́kọ́ ọbẹ̀ tèmi mọ̀ gẹ́lẹ́ náà ni pé ìwà ìmọ̀tara ẹni nìkan selfishness
2: àwọn ìjòyè wọn ń.
1: Selfishness ti ń dààmú táyé náà ní ń dààmú Kẹ́hìndé etí ń dààmú Yorùbá ní ń dààmú Hausa etí ń dààmú Hausa ní ń dààmú Yibo etí ń dààmú Ọ̀yọ́ ní ń dààmú Ìbàdàn àfẹ̀mínìkan etí ń dààmú Ìbàdàn ní ń dààmú Saki ní ń dààmú Ògbómọ̀ṣọ́ ti ń dààmú Ìjẹ̀bú ní ń dààmú Ìlọrin dààmú Kwara dààmú Èkìtì dààmú Ifẹ̀ òtáyé náà ní ń dààmú wọn lọ́sùn ó ní ń dààmú wọn lọ́fà ó ní ń dààmú wọn ní sẹ́ǹ dààmú wọn ní Saki dààmú wọn láwọn ẹyin ìbàràpá méjèèje tó fi dé gbóòrà tó fi dé rúwà tó fi dé làǹlátẹ̀ tó fi dọ̀yọ̀ aláàfin tó dé.
2: Ẹni lọ ló mọ̀.
1: Ní ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ tí ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ náà ní ń dààmú wọn Làbújá o ìmọ̀tara ẹni nìkan ni o ìdílé mi nìkan èmi nìkan àfẹ́mi àkọ́kọ́ ṣòro ti gbogbo wa ta àkọ́kọ́ nínú abẹ́ ẹ̀gbà pẹ̀lú ohun tí mo ń sọ yìí ọ̀rọ̀ mi ò yé yín ẹ̀yin ò tí ì gbà
2: ilé ọ
1: abíṣẹ́ ẹ̀gbà bẹ́ẹ̀ ìmọ̀tara ẹni nìkan ni o selfishness ni o bámúbámú ni mo yó èmi ọmọ pébi ń pọmọ ẹnì kọọkan ìlú rẹ tí gbogbo wa tá ń lù iná ló dá wàhálà yìí lẹ yìí o selfishness ni o iná làwọn ọmọ kéékèèké ń bá lọ́wọ́ àwọn àgbàlagbà selfishness ni o ìmọ̀tara ẹni nìkan ni o.
2: Ọ̀run mọ́rú. Ẹni lọ.
1: Ọ̀pẹ̀ kẹ́tẹ̀ yìí wá ń dàgbà inú ọmọ Ádámù wá ń bàjẹ́ Adéyinka ó tó ti dé aláwọ̀ ìjánu pẹ́ńbọ́ bí àwọ̀ irin ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán kásá máa ṣe dáadáa ajá ó kọ bí ẹni kìlọ̀ wà aníbẹ̀mí ọ̀bá rẹ̀ranko mọ́ra bá mi ẹ̀yàn ni o. Òótọ́ ọ̀rọ̀ koro ṣùgbọ́n òtítọ́ gangan gẹ́lẹ́ lèmi ò sọ. Ìsúsúsùn ìwà ahunná. Ṣé ń hun mọ́lẹ̀ o? Àwọn àgbàlagbà ni kò ní hun mí.

0: Àrùn ò mọ́ọ̀rù máa o, ayé gaga ní mọ́ọ̀rù nìsín, Nàìjíríà ní mọ́ọ̀rù o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lọ́sì, agbẹ́niṣẹ́ sọ́sọ́wọ́ látùn lọ́sì. Nípa selfishness, ìmọ̀tara ẹni nìkan, ọ̀la ọ̀jọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa sì bọ̀, wọ́n ní ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò ló mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹ́jú lẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní ká.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sì pọ̀ nílùú.
1: Ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: Wọ́n yìí fẹ́ sọ tẹ́lẹ̀, wọ́n yìí fẹ́ sọ fún yín tẹ́lẹ̀. Ẹ jẹ́ mi ọjà yín tán, ẹ jẹ́ ìjà yín tán lè ní. Mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ẹ bá mọ sẹ́ tí mo mọ́ ń ṣe. Lálaalẹ́, kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà. Témi yìí ṣe ọ̀kadà, tí mi yìí fi ọ̀kadà ayé ta lọ. Tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ. Tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́, ń yìí ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́. Ń bá ti ta tata kùkù mi ń pa báyìí. Mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. Nígbà táwọ̀ yìí sọ̀lẹ́, tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́, tá a sì fẹ́ jalè. Ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa? Èèyàn mélòó? Èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa? Èèyàn mélòó? Sáwọn ọ̀lẹ́ yìí tẹ́kùn gbòòrò tí wọ́n ń ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá. Àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yí nkankan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù. Ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gé sí tí wọ́n ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù. Irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ Facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo. Kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ́run ó ṣàánú. Mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi ṣe rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀. Ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ́sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital. Ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra. Ṣé 120,000 àbélò ni dókítà lóun ọ gbà? 70,000 ló ní ká dẹ́pọ́sìtì tèmi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀. Wàhálà ó wà o wàhálà ti wà o. Àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. Ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ yìí sì bàjẹ́ bàjẹ́.

0: Se ngbo bo se nja la la la la e ma yin kuro nibe ni kan ni Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se te ngbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
1: Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan owo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki Asi otito ni ora on baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama gbero lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta po wo so wo po gbe ilu ologa agbara nbe nibi ipimo so kan ii eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pò ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtìbà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ ní ìyẹ ni yóò yẹ wa o orí yíyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wa lókè lókè láàmà wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́ṣùkànmí lè ní jẹ́ fàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí fàálẹ̀ ẹ pè tèmi náà ní látàrò tí so lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàbí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ̀ àánú àná ni mọ́ ọ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ńlá dìbò ìjó àti wípé ajíṣebí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

every day.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, ara ògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé tí ẹ̀ bá ti fẹ́ wá ojútùú sí náà ni kéèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ṣòro yóò wá máa wá ojútùú sí ṣòro. Ṣébí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ full for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Mbola wa ti ẹ̀fẹ́ sá lọ. Sáwà tá a lówó, tá a fi wọkọ̀ dé Ìbàdàn.

ṣé gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrù lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà? Tá a bá ti wá gbà pé wàhálà wà, àkọ́kọ́ wíwá ojútùú sí ìṣòro náà ni pé kéèyàn gbà pé òun níṣòro. Ṣé gbogbo wa la mọ̀ pé a níṣòro? Abẹ́ tó ti gbà kò tí ì yẹyin pé ìṣòro wà, ẹ tí ì mọ̀ pé wàhálà wà báyìí? Wọ́n láwọn ti mọ̀ gbogbo wa la ti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro. A mọ̀ pé a níṣòro. Kí wá ni ojútùú? Kí ni ọ̀nà àbáyọ? Ẹyin tèmi, mo ní 11:30 ní ṣàkóò tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá. Ó ti fẹ́ máa wọ̀ ńlá, ọ̀rọ̀ sì gbé ká ńlá. Torí kíní ìkíní rẹ ni Ọlọ́run roko ọ̀run rodò. Tọ́ bá toko tó todò dé sò ní bá kíní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó, tọ́ bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́, ìjà máa ń fóúnjà lẹ̀ máa gbálá pẹpẹ tèmi lójú ni o. Torí mi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́ nbomo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ni ẹni bọ̀ ló mọ̀, ẹni tó bá wẹjú inú bí irú wa ilẹ̀ rú mọ̀ ń bà. Wàhálà ò dá o, ọlọ́run má jà á rí wàhálà. Ogun ò dá, ogun ò rí bí iyán, ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o, kọ́lọ̀ má jà á rógun. Kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè, ọlọ́run má jà á rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè rí Libya ò ní jẹ́ pòwe bú. Àìsùn inú ilé ẹni àfọrùnrọ́, owó òfúùtù fẹ́ tẹ̀ ni o. Torí bọ́rọ̀ bá di àdàgbà, tọ́ bá kà àdàgbà dátán, a mọ̀ kan jẹ́jẹ́ mojoko mi, Adéyinka. Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Libya, ẹ bí wọ́n ní Syria lọ́run níbẹ̀ náà.

ẹni tó bá wẹ̀ jù nú bí irú èmi adéyìn kábà iná ni ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀ jù nú lẹ̀rù ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ́ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ yẹ kí n ti jápa 11:30 mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ bá mi chaatì lórí WhatsApp kí lẹ́yìn rò ká lè ṣe bí tá a fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí n lójútùú. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀. Ẹjẹ́ kájọ reason together. Let's reason together. Ẹjẹ́ ẹjọ́ sàsọyé pọ̀. Kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní? Àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro. Tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro. Pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o, kí wá ni ọ̀nà àbáyọ? Kí lójútùú sí ìṣòro wa? Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887-4274. Nǹkan kí n lo iná ipa tányányá sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274. Ó ní mò ń lò lórí WhatsApp. Àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun. Tó bá jẹ́ pé ẹ wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ̀ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ̀ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi báyìí Facebook oríṣiríṣi péjì ni báyìí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò sí jọ ọjọ́ kan tílẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkù ó yan mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn rí ìṣòro lásán ni àwa solution sí àwójútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kán sáré dàkún kán tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan owó la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan owó ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tọ́wà ní ilé òkèrè lọ́wà ilé ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyìí, wọ́n ń fún mi ní làbáre. Ó dín ìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ délu ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ délu Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí? Pe ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èèyàn pè ọ̀para àmọ́ rẹ̀ ò yá. Ọtún wọ́n kan ń bu pé sí ò gẹ́ta rẹ̀ sí ò serious ni. Ọlọ́run sókun sóhun, ìgbà tó wá kọlù tán lòun wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná rárá, ríra.

0: òun wa ń bílè rí ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ fáwọn bàbá wa ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni máa ń lọ́fẹ̀ẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ́fẹ̀ẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ́ yín kí ló ṣe ọ́ tó fi ṣe báwọn ṣébì mọ́ rẹ̀ rán lára rẹ̀ ò yá ni ilé ìwòsàn wọ́n mọ̀ láwọn ti gbé lọ àìpẹ́ ara rẹ̀ ò yá ni lọ́wọ́ lanu kó tó lórin àwo bá bọ́ sí lọ́nu ó ní tóun ṣe ń bù ní wípé gbogbo kíni kò sí nǹkan kan tán nìdí òun fún yàtọ̀ fún pé bóyá létà òkùn lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so oníṣòwò ni ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbò ní doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbò ní nọ́ọ̀sì tí ó fòmí sí ilá tó fi ń pe òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 kọ́dẹ̀ tèkè ká tèkọ̀ ọ̀pù iṣu yẹn. bàbá yìí ó tún ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tó ní mo sọ kó kọ̀ lù mí láti lu ọba lánàá ó tún bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá o pé kódà kọ́ ọmọ ìjọmọ onílùú tí nǹkan emergency bá ti dé tẹ́n bá ti pé 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ̀nà o.
1: ọ̀run mọ́rú.
0: síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tìyín bẹ̀rù ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní germany ẹ̀yin ti faransé ṣé bó ṣe rí lọ́dọ̀ tìyín náà ń bẹ̀rù ẹ̀yin ti uk ẹ̀yin ti united states of america síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ààyín ó ti gbéyàn lọ sí hospital wọ́n ti attend sí ọ̀nà bó gba káàdì wọn ní dọ́ọ̀lù pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ní first aid wọ́n tún ní ọgbọ́dọ̀ sí deposit ilẹ̀ ibi tó ti ń wá deposit àtòwò káàdì kí lẹ́lòmíì ó ti gbẹ́mìí mì.
1: àwọn ìjòyè
0: kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí.
1: olórí ló ń ro kààrọ wa ń sọ.
0: ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: ẹni bọ̀ ọ̀rùn mọ́.
0: ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán talẹ́ fẹ́ máa jó lórí ilé lórí ná. kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú kí ló dé tà fà lù woman life. wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. wàhálà ti wà o iná wa ń kàn ga o mo rí iná nínú kàn ga o iná ń jó lórí omi ẹ̀yìn tèmi. tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi ẹni lọ kó irú ẹ̀ wá ni o iná ń jó lórí omi o. ṣé bá ṣe máa wá bá lọ rèé ṣáà máa ń wòran ni ṣé bá ṣe máa bá lọ rèé torí bàbá ń bá a lọ bá ìwà láì nǹkan kan ò ní chẹ́ǹjì o. nǹkan kan ò ní chẹ́ǹjì o ṣé bá ṣe wáá fẹ́ máa bá a lọ
1: rèé.
0: gbogbo àwọn tán jẹ́ educated fellows tẹ́ ẹ̀ mọ̀ fojú ọmọ wéwò wọn ní photos card èyí tó ní photos card ò ní dìbò gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa kan sá lọ kan gboko bòmíì lọ ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o. wọn kálukú ti wá wà so service tóbi di pé ìhà kọ̀kan mi ni kálukú wá wá ń hù.
1: ẹni bọ̀
0: ẹ gbọ́ bó o ní náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. mo sì ń jó yé yín o ààlà ni ó padà fokọ ọ̀lẹ́ hàn o ààlà ni ó fokọ ọ̀lẹ́ hàn.
1: ọ̀hún ni gbogbo a rí.

Ìsọwọ́ gbàdọ̀ òun gan, ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wọn mọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fún òun lọ́hùn. Òun á ti channel energy àdúrà òun lọ́sọ́nà ibòmíì. Ó ní ìsọwọ́ gbàdúrà òun, ó yàtọ̀. Torí àwọn nǹkan tó wọn mọ gbàdúrà fún, lèmi náà sì ń gbàdúrà kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kí lọ́kàn òun pẹ̀lú kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Tí ò bá chaàjì rẹ̀ fúnra rẹ̀ ló kú, iná ń bẹ tí èyí lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́n mọ̀jọ́lé òkú sọ́ọ̀pù wa. Wí aráàsì, ọlọ́pàá wà. Oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn bẹ̀ wọn. Mo lọ sọ́dọ̀ arábìnrin kan sí ọ̀ǹdí 13 kan ló sọ pé wọ́n kó sọ́ọ̀pù òun nínú ọdún yìí ni àbí ọ̀ǹdí 13 model ọ̀dọ́ rẹ̀ ni nínú January tá a wà yìí. Gbàtẹ̀ tó tí wọ́n parí lónìí yìí January tí ó tán lónìí yìí àsọdún tán. Ó gba owó cooperative 150,000 ní December. Ó sì fi rajà àtẹ sínú sọ́ọ̀pù rẹ̀. Wàhálà January ni wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́. January ni wọ́n pagbo wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́. Wọ́n àṣẹ nǹkan kan báyìí kú. Àtọwọ́ àjọ alájọ tí wọ́n kó sí lọ́wọ́ tó kó sínú ṣọ́ọ̀bù wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà ó wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sìn pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹjẹ́ mi ò já yín tán ẹjẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ìyàbá àmọ́ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè nàìjíríà tèmi é sí ọ̀kadà tí mi é fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń sin ọ̀kadà lọ lálẹ́ ń wòye ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata kùkù mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. nígbà táwọn èso lẹ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. sáwọn ọ̀lẹ́ yìí tí wọ́n kún gbòòrò tí wọ́n ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí kankan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ já ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọ́n ní mọ̀ já ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ ẹ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sóko lombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀ sànú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ̀rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ṣe ń rélura wọn kí kọ́mọ̀sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dágbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ọ̀ gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì bẹ́mi náà ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ń tijú wọ́n wá rọ́bà wọ́n ń sòrò.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó náà lè fara da ìyá nàìjíríà torí ká mọ̀ bá mọ̀ bá lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àṣọmọgbé àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn ò torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọn wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ àwọn ni wọ́n máa wá kọrin máa jó lọ à ń wẹ̀yìn rẹ torí ti ń rí jẹ lọ́wọ́ wọn. tọ́ adéyínká fóònù mi ti kú 4% ẹ jẹ́ kí n máa wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tàárọ̀ yìí sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù adéyínká pẹ̀mbọ bí awo erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́ àròyé niṣẹ́ ìbáàkà igbe kíké niṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀
1: o.
0: ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ adéyínká. omo odo agba ka sa ma se daada ajo ko bi eni kilo wa adeyin ka pe nbo bi awe rin won ma nba ta leon eyin ju olodumare ti o se fo aja lu oyo ti egbo lasan bi mi oba ranko mo ra ba mi eyan ni o ta a ma be o nitori obe ni nbe su atelese a si bena o anybody am a bonny color, need the banle. You told the Babaku that the Kojo carry on our war. And the Abba Bajaro, my jelly, and it's a mule. In Jackie Laye, Binse, Arrow War, Laye, Binse, Illuari, Bono. You know, let that thing bummy, or the that thing bummy. If you set that thing bummy, you know, I call that thing bummy, but where he can bummy, lower, lower. He lay on your neck, Bona, Connect Dojuro. I wish I ain't know the Dojuru. Ile aye yin o gbona nitori pe tututu bayi la aro de tututu bayi na la aro baba mo fa yin le olorun ba lowo mo fi olorun ba so yin iso olorun ba abo re to nipa to daju to ju ewurin lo ko ma wa lori emi ati dukia emi ateyin ka ma gbo laburu sira wa ka ma dolodi leyin ara wa
1: eni lo
0: ẹyin tèmi títí dìgbà mi láti máa pàdé mi fi ń lẹ̀ sínú ìbànújẹ́ adéyinka mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò nítorí pé tútù báyìí làárọ̀ dẹ o tútù náà làárọ̀ bàbà. ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún ti wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Heh heh.

0: Se ngbo bo se nja la la la la e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se te ngbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
1: Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
2: ika owo so opo ika mole awon eran won fowo so opo won ma ki Asi otito ni ora on baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta po owo so wo po gbe ilu ologa agbara nbe nibi ipimo so kan ii eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ ní ìyẹ ni yóò yẹ wa o torí ìyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọ̀mọ̀ adébá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmà wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàgbé ní tí kòrò ọ̀hún rán mi níṣẹ́ àánú àná ni mo máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ń là á dìkú ijó àti wípé ajíṣebí ọ̀tọ̀ là á rí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

Ready, ready, I'm a

orílẹ̀-èdè márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wò.

Ẹ ṣe máa tẹ́lẹ̀ ń kọ́ pé ìní wo tọmọ ẹni kẹ́nìbọ̀dì ìní wo tẹnì kankan kọ́ ṣe o. Èmi gangan lọ̀rọ̀ ẹni tó bá wù kó tún máa sọ mí ìzó ni ọ̀rọ̀ ìjẹnu ohunrun ń mo tún sùn ta ẹnu mi ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́. Ilé yìí wà lẹ́ni ò sí nǹkan.

A ní tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́. Èmi gangan dẹ́yìn ká ọ lásùkàn mí kásàmì àti dáadáa pẹ́ ń bọ bí awo irin. Hàn-án ajá àlú Ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí bèmi ọ̀bá rẹran kò mọ́ra bá mi èèyàn ni o. Èmi gangan wá lọ̀rọ̀ ẹni tó bá kàn wù kó tún máa sọ mí nzó ni. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn àròyé ní sẹ́ẹ̀ bá kà ìgbé kíkè ní sẹ́ẹ̀ yẹ lóko.

let me give you an example. Lára àwọn policy tán ṣe policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè, ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan. Ṣé ẹ mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀? Àwọn àgbẹ̀ ó mọ̀ lówó lọ́wọ́ látàrí rẹ̀, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ? Ọ̀rọ̀ mi ò yé yín. Wọ́n àṣe feasibility studies sí wọn dáadáa. Àwọn èbó mọ̀ ní làákà ipọ̀ o, àwọn èbó fún wọn ní làákà ipọ̀. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate, bó tiẹ̀ jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website, a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kiní ẹ̀ ní survey, website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá bá fẹ́ báyà product kan náà fẹ́ introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kiní yìí o. Àwọn mi ń ṣe research ni o, wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o, wọ́n tún fẹ́ fi mọ èyí tán ṣe tó dáa ni o. Àwọn website gan wà tó yẹ pé iṣẹ́ tí wọ́n nu, àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe, wọ́n wá ti sí irú àwọn survey site yìí, wọ́n fowó sí fún wọn. Àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fáwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí, wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọ́n wá máa fún wọn ní ìdáhùn, Mo sọ tí àwọn ọtí ibi tó yẹ pé àwọn èèyàn wa bí àwa náà ń ṣe táyé pé níta lówó lọ dáadáa ni irú rédíò ṣẹṣẹ yìí, mo lè gbé lọ sí àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajísebí Ọ̀yọ́ rédíò rí o? Abálé àwọn ti gbọ́ nípa rẹ̀, ṣé ẹ ti gbọ́ àwọn program wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ń ṣe tó dá o, èwo ni wọ́n ń ṣe tí ò dá? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve, bóyá wọ́n ń ṣe product kan tí wọ́n bá ń fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé ẹ̀yin olóye tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀, torí àwọn tán ní làákà ẹ̀ tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajísebí Ọ̀yọ́. Ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ, mò ń bọ̀ ná.

0: Fáyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọyọ́ online radio.
1: Ají ṣe bí ọyọ́ láàrí, ọyọ́ ò ní ṣe bí bábẹ́ nìkọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì, wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Pẹ̀lú research nìkan làwọn máa ṣe, tí wọ́n ń gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sí lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tí wọ́n tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Afad Gilo. Àwọn ni wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàkó tẹ́ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni fífífí. Àwọn alátìlẹyìn wa nù. Awusola artist Awusola artist Awusola Michael Angelo ọmọ wọn Lekiti tó gbé kó dàgbà tó fi ìlú Abuja ṣẹlẹ̀. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóore kóore. Ẹ ṣeun o, adúpẹ́ o, iná ò ní tán o, gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù ọmọ Adéniran ọmọ Ọ̀yọ́ Aláàfin tí ó ń gbé nílùú Èkó Èkó Àrómisálẹ̀ gbẹlẹgbẹ. Àáfàá Glo ìlú Pàkó làwọn ń gbé o. Asiru Amadu tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàkó ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéniran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ làwọn náà ni ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣẹlẹ̀ o. Tó fi tún fi dé orí bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Bàbá Sàmínú ọmọ Adépọ̀jù láti California ní United States ọmọ wọn ní Èrúwà. Èrúwà ojo òkò agbẹdúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mù. Bàbá lewu mọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ní ẹmọ́ múlọ̀ bọ́lọ́jọ́ tó sọnù lómù wọ́n ní ẹmọ́ mú lọ mí o. Bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ akúkọ gàgàrà tó tún sọnù lómù wọ́n ní ẹmọ́ mú lọ mí. Bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ.
1: Òṣogbo
0: bami tún lọ mi ojú rabẹsẹ èké òṣogbo. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ ń làwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí lè lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí ọmọ ojú rabẹsẹ èké òṣogbo. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yọ́ Aláàfin ọjọ́ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti nígbà wọn ti ń kólówó kówó kí wọ́n fọwọ́ fọgbà lẹ̀. Aṣẹ́ kò lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ aládé ò lè bá rí gàbù láńbẹ̀. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ńkùlẹ̀ ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní Success Odúọlá láti Amẹ́ríkà láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe wa tá máa ń dúró tì á. Àwọn náà ń jàwọ̀ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tó fi tún dé orí bàbá mi dáadáa ni Alhaji Adémọ́lá láti Amẹ́ríkà lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu àwọn èèyàn ti àánú o. Àwọn ti àǹtí àná. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù alọ́gọ ẹnu. Wálé bàbá Wálé bàbá Wálé láti Germany. Báà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyínà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ tí ìrántí dákọ tẹ́ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́ọ̀ba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú ètì náà lẹ́ ojú òní ti yín o. Tóró gírin la jẹ́ bọ̀ ọkọ̀ mọ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ̀ ìkọ́bálá ikọ̀ ìkejì lọ́nà àti ti ìbọnsẹ̀ ọlọ́run. Ẹ ṣe ò àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yín náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ mọ́ kí n tó gbàgbé mo ń fi àsìkò yìí kí rótì méjì tí wọ́n bá wà ṣe gravy tí wọ́n bá wà ṣe bánà Ajíṣẹ́gbé Ọ̀yọ́ àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà bánà fún Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture Plenty Fashion Home lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa gbogbo yín yányán ni mo kí o. Ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú àìníye inú ni o níye inú ni o ṣe ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí measurement and evaluation. Ẹyin tí àwọn baba wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwò wájú bá gbà àlagbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn ọmọ ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tún fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀ dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọpọ́ọ̀tì ISBDA ẹni tó bá lè náwó jù bẹ́ẹ̀ náà ni lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún wa jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú àwa ń bẹ̀rù innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the one controlling and ruling the world. nbo la wa ni bo la wa fe wa iko wo la wa fe di mu ninu awon tan ronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na tun dolowo won dolowo doloro eh eh ta ma pe epo nikan la fi ma wa ko laye jon ako oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo ta e fi n gbo mi ni gbogbo agbaye ta ti n gbo mi lowo yi o ori phone ni mo ti yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa asinu le se radio nla kan on ara mi o ye yin innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo orun

0: la ya ma pe nigba
1: raji alamu re o lo yo wa la pe nbi te baba raimi aweda na kon baba raimi aweda to yan ta na nko ru orin ti baba yi na ti ko awon omo won na ti nko ah awon baba ti mo da ko e awon ti won ti di ara ajon ara ajon iba se pa eku laye ni baba muhammadu baba muhammada koda atun ba jesu christi oluwa wa pelu gbogbo awon wole awon malaya awon awon ojise olohun ti won ti lo ato e pa eku laye ni gbogbo won la baba o ki eledu akodele ba won tan ti lo nfi asiko yi bẹ́lọ̀ fún gbogbo àwọn òkú tí a náà tán ti bọ́ sí àlòkè àmọ́ ládàádúrà ládàásàrà bọ́lọ̀ nǹkan lọ́mọ mú bá wọn bísímì láì kan kú lówà láọ̀kan kọ́mọ lọ bá wọn lọ́hùn káwa náà ká mọ̀ tí lọ bá wọn ní ìsín ká pẹ́ ká dàgbà ká dògbò ká sohun àwáyé wa sí adéyínká ọlọ́sùnkàn mi lè mí jẹ́ ọ̀pọ̀ mo ń tú gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa ókú ókú nìbọn ro tẹ bá tún fẹ́ ràn á lọ́wọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi ìta lẹ́ẹ̀kan náà lẹ́lẹ́pẹ̀ sí 0706887 4274 0706887 4274 ẹlẹ́ lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com a wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden, Sino Radio, Live Online Radio ẹ̀dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà ẹ̀tún lè gbọ́ wa lórí Sino Radio náà gbogbo àwọn platform tẹ̀sí lè gbọ́ wa ní ẹ̀tẹ̀ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ọ wà lókè téńté gmail wa ọ wà lókè téńté ẹ bá tún scroll lọ ọ̀sàlẹ̀ gàgàgàgàgà ẹ rí logo whatsapp bẹ́ẹ̀ bá ti kílíkì rẹ̀ yóò open whatsapp lórí fóònù yín ẹ bá tún bá wa chat lọ facebook messenger náà wà níbẹ̀ tẹ bá kílíkì rẹ̀ lè bá ń bá wa chat lọ lórí facebook gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovative tún nàìjíríà sí ọgbọ́n àtinúdá kálukú àkàrí tún nàìjíríà sí adéyínká ọlásùkàn mí pẹ ń bọ bí àwọn erin ajáàlú ọyọ tí èyí gbó lásán nítorí bèmi ọ̀pá ẹranko mọra bá mi èèyàn ni ọrọ ìjẹnu oorun ó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá agbèsè tán fẹ́ máa lọ lù dárò alùkò èmi adéyínká ṣe tán ó fẹ́ máa lọ lù kọsùn lékèlékè mi ṣe tán ó tún fẹ́ máa lọ lù kẹfún tọ́ a mọ̀ bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà ò gbogbo ẹni tó bá ní àmọ́ bọ̀ nìkan là ní dé bá ń lé o nítorí bó bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn àrọ̀ wọ̀ adíá fún bàbá jẹrọ̀ mọ́jẹ lé o ìjẹ́kìn láyé ìgbínse ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbínse o ilé olúwa rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ilé tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrò nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbá mo fà ilé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín sọ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá mi àtẹ̀yìn títí dìgbà mi ìta àmọ́ tún pàdé mi ń fi yínlẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ̀ẹ́pì mí náà sínú ìbànújẹ́ ẹ̀ tó ní bèmí náà nínú ìbànújẹ́ ká tún ríra aláyọ̀ ká pàdé níre ká mọ́ dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ jọjọ́rọ̀.

0: bí ẹni bá lè yó mọ́ láyéláyé ní rí.
1: Ibi ìbánikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi kọ́ yẹ́mu ẹni bí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá ń yẹ ni àjìdà bí ẹni bá ní gún mọ́ láyéláyé bẹ́ẹ̀ lágún láyé àárọ̀ lọ́rẹ̀ ṣe ní ọ̀rẹ́ àṣẹṣẹ yẹn bí ẹni bá lè jà láyéláyé ní
1: rí. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wá ara wọn ta létà.
0: Ẹ̀yẹ́ wo ìyàwó àṣẹṣẹ gbé bí ń bí ṣe bí ẹni pé ò lè gbọmọ ọkọ rẹ̀ lóko.
1: Bẹ́ẹ̀ni
0: bí ìyàwó àṣẹṣẹ gbé bá gbẹ́ lé ọkọ rẹ̀ yóò sì máa ná mọ ìyálé lọ́rẹ́. Àwọn èèwọ̀ ni a kì ń gbé òfin kò hàn jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ẹ̀kì máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà bí ẹni pé ò lè tó mọ́ láéláé ní
1: orí.
0: Bí àgbà rẹ̀ ní ìparí rẹ̀ fún wọn tó wọn àtúmọ̀ fúnra wọn lóyún wọn àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́gàn ìyọ́ta ìyọnu tó ojú ọba alágbọ̀nà tó yàn ìjàmbá ènìyàn tí ń ṣẹ́gi síjà ní
1: ọ̀rọ̀ wọn lọ́kùn tọ̀ fún lágbàáyé
0: wọn ni wá gbé ni wá jà wá jà ni wá tán àgbémọ́jà kan òsì ajá má tán nìkan ṣoṣoṣo náà ni ọ̀dà òun ọ̀dà kó má èèyàn bí mọ́ láéláé lọ́kọ̀ ẹ̀mí èdè iná ni
1: títí
0: ọdí aláyé ti dáyé ilé yí pẹ̀lú àwọn tí ń bára wọn jà àwọn ọkọ ra wọn bí wọn bá bínú síra wọn tó wọn àtúntò mọ́ bára wọn gbé oníkálukú ó sì tún máa bẹ láyé rẹ̀. sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yarú ìjọrọ̀ ọtún. ọ̀rẹ́ mi dà mí ńgọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́dàlẹ̀ ọ̀rẹ́ fi ń di pípọ̀ nílẹ̀ rẹpẹtẹ. olùsáwà fi ń yàrá ìní òde kóró ọtún lẹ̀.
1: bọ́bá yẹ gbogbo ènìyàn.
0: àwa babalà ń sọ̀rẹ́ àwọn ọmọ sọ̀rẹ́ ọwọ́ ọlẹ̀ ẹ̀dà ni. ẹ má jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí ọba dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òkú rẹ̀ rẹ̀ rẹ̀ ní ìṣẹ́ alábòsí ẹ̀dákẹ́ ẹ̀jẹ́ kí gbogbo wa ó sì lè lẹ̀ ẹ̀dà.
1: bọ́bá yẹ ìwọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: bẹ́ẹ̀ náà ni bọ́ bá bọ́ máa ráyé nínú ilé bọ́ bá ṣe wọ́n lóore bóore pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀. sàlù báríkà ẹ̀sẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsì lọ́rọ̀ àwọn àfibiṣó lóore pé ìgbẹ́jú ni wọ́n fi yí orí àná
1: lẹ́yìn. ìwà àwọn mí nù.
0: lóore fún wọn lójú àlọ́ ràn wọ́n mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́. àlọ́ àṣejù ní báwọ̀ ló ń ṣe mí wá ọjọ́ oore gbẹ́ àṣeré gbàgbé bó oore bá bọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà oore níwọ̀n ọmọ gbàdà
1: mi ṣe.
0: ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: ajẹ́rìí
0: tọ́pọ̀ ṣàgbọ́ ẹni tó bá rojú òní kí òun àìsọ̀jẹ̀ ẹ̀ka ṣojú ní gbogbo ẹni tí máa ń tijú òun lè sọ̀jẹ̀.
1: lóòótọ́ ni.
0: gbogbo ààyè tólúwa bá bè wá sí yá máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa dúró ní òní mọ̀fẹ́ dún.
1: adúpẹ́ lọ́dọ̀ rẹ̀
0: lọ. lọ́wọ́ olódùmọ̀rẹ́ ọba tó dá gbogbo wa. ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọjọ́ àná ọbọjọ́ làṣàgbà wa. àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. nítorí bá a bá sùn lálẹ́ káàkiri gùdùgùdù nífẹ̀lì ìdájí. kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. à ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ́ ọba àtọ́dá gbogbo wa ojú àjọ lànà ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn báwọn bá fún un.
1: lóòótọ́
0: báwọn bá tètè kú ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ. ọlọ́wọ́ fún aṣọ.
0: torí bẹ́ẹ̀ ni ọba dí ikú ìṣeré ọ̀tún láyé ẹni tó bá ti kú bolúwa rẹ ló pin.
1: lóòótọ́
0: èèyàn tí o sì bímọ sánú ọ̀gbọ́dọ̀ sún eré ṣẹ̀ṣẹ̀. ẹni tí ọba aládìí bọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ gbogbo ikú kárí ọmọ ni ọ̀ kárí ènìyàn.
1: káàbọ̀
0: kò jẹ́ni tí olówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ni ìtàn àgbẹ̀lẹ̀ ìtàn lọ ní.
1: lóòótọ́ ni.
0: ẹni dọ́gba lówó lọ́wọ́ ẹni dọ́gba lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí dẹni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ sùkúrù tí ń gbowó ń di àárọ̀ tí ń dún dáwó pamọ́.
1: kò
0: jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn ò ẹni dọ́gbọ́n ogun ẹni dọ́gbọ́ ọ̀rọ̀ ọ̀run alálejò ọ̀run dákun mọ́kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé
1: òwò
0: bá ní bẹ́ẹ̀ náà lèbi ẹnìkan ti wọ́ máa wọ́ máa bí òdòdó yìí bí bẹ̀rẹ̀ nìkan gbé bí mọ méjì lẹ́ẹ̀kẹ́ òye bí ẹnìkan ti wọ́ máa bí òrí bí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ nìkan sì lóyún díẹ̀ kò lè bí ojúmọ̀rẹ́ ní díẹ̀ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun bá má ṣe kí gbogbo wa ò ní òun àmírọ̀ ọ̀run
1: èèyàn
0: tó di bí òní ikú ẹni tí o sì bí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere olúwa rẹ bá a bá bímọ náà tán ọlọ́run ọba ò ní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà tán ọlọ́run ọba ò ní jí ọgbọ̀ abẹbẹ gbẹrin ògùn ẹgbẹrin abẹ gbẹrin òun rere lájọ mọ́ ṣe ẹgbẹ́.

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jàǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára jù tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọba parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run lò ní sábà bí ó anigi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn jẹ́ kó ti sú wa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá tébi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyàn ó sì ṣekú sí àwọn náà jẹ́ káwọ́ ti ṣekú sí àwọn níwọ̀n ti jẹ́ àdàdà kú ni tó jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ jẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tó ń lu jìbìtì tó ń lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta kásáàpù lẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ àlọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dáwọ́ ọlá yín ọlọ́ ọlọ́run lára wọn adéyínká pẹ̀mbọ bí àwọn erin kásàmọ̀sẹ̀ dáadáa ajókọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tòkótó.

ta ma ya wo na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugba owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ ṣe mc à ń rìkọ́ọ̀dù fídíò à ń ṣe bẹ́ẹ̀dẹ́ jingun nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hósù jáde nítorí pàfẹ́ wọ̀wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò mọ wọ̀wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekúṣe ẹn yóò mọ jẹjẹkújẹ yóò mọ hùwà kíwà yóò mọ jalè yóò mọ fẹ́wọ́ ṣùgbọ́n àwọ̀ ìsọ̀ ọ̀lẹ́ o mo jẹ̀ jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára àìsọ̀ ọ̀lẹ́ o àìsọ̀ ọ̀lẹ́ o tẹ́ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe ní tọrọ owó tẹ́ ẹ mọ̀ bùn ló tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ṣe fún ara mi ṣùgbọ́n ká gẹ́gẹ́ jìnnà bẹ̀rù dá a bá fi pamọ́ ní níyì gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò pé àwọn fẹ́ ràn án lọ́wọ́ ọlọ́run mọ̀ ràn wọ́n lọ́wọ́ ọlọ́run mọ̀ dá àwọn náà dágbèsè ayé wọn káwọn náà kan máa bójú rere àánú ọlọ́run.

0: ti oya ka ma pe yi se lo ni owa ago meji la berebe te tun ma gba awon repeated programs wa da ka ma binu gbogbo e ti eti ijora won ni oya ma wa 24/7 o je tun ti be the sound sabaji injo ma raaye mo hun wa online igba to lohun ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojojumo ni ojojumo e ni sala igbohun wa bẹ́ẹ̀ tó máa gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà ẹ̀ ní sáláì máa gbọ́ program kan kejì ní àárín ìbá à ń wá owó generator a ní di kọ̀mpútà àti ní tébù bàbá ti fún àwọn ti fún àwọn bàbá ti fún àlówó tébù wọ́n ti fún àní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àná owó tá tó fún àlẹ́nu ọjọ́ mẹ́ta àti fi kún owó tàbí ń ṣe sí àti ká tún ṣe sí àná àti tún ra àwọn first apron tá a fẹ́ máa wọ̀ kán lè bá a mọ dára mọ̀ pé oníròyìn níwá ọ̀tá bá lọ kọ́fà event níta káwọn bá wọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rìkọ́ọ̀dù ni ṣùgbọ́n tá a bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ wa mọ nígboro tá a bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn leléyìí oní rédíò leléyìí tá a bá rí first tá a rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín yàrá kan ni mo fẹ́ máa lò níta yìí náà bá ní ta ẹ̀fẹ́ fi hàn án lọ ẹ dákun ọlọ́wọ́ ọbẹ̀ yìí náà gbé bùkátà yìí gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà yìí ẹ ṣe wàá dúpẹ́ o a mọ̀ lóore gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ ràn yìí náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la láìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wasallam lọ́la wípé kò sí ọ ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàhálà ọlọ́run wàhálà kò wá táyé lábẹ́ láàrin razim.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajiṣebiọyọradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ láàárí ọyọ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: tó o tẹ ẹ bá ní kọ̀ǹpútà tẹ̀yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi o ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn o. Iṣẹ́ ẹgbẹ́ olí ni mo gọ́gọ́ kọ́ kí n tó wá máa kọ́ṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì a mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Pẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan-an náà, àdúpẹ́. Torí rédíò, àwọn èèyàn máa wà.

ẹgbẹ́ sẹ́fún àbí mo ṣe ń bá bọ̀ ẹgbẹ́ sẹ́fún à ń ṣiṣẹ́ àìsọ̀lẹ̀ àìsọ̀lẹ̀ à ń ṣiṣẹ́ ọ. A tún máa ń cover event náà, a lè ṣe live, a sì lè bá yín ṣe sí disk náà. Gbogbo àwọn nǹkan tá à ń mú mọ́ra wọn, tá à ń já mọ́ra wọn díẹ̀ díẹ̀ ni. Ẹ káṣá máa wọ̀wọ́ lọ́wọ́. Tọ́ra wa náà, a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àáfà ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan, káwọn náà kí wọ́n tó máa bí bó ṣe kó náà bá lè dání, bó ṣe à ń fi lé rẹ́ǹtì, wọ́n máa ṣe kí á ti kà ní káwọn náà ká máa fi kún. Àwa tá a máa wá ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí, a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lásán. Ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan náà iṣẹ́ ni lọ́tọ̀. Ṣùgbọ́n nígbà tí ò tí yìí tọ́lọ̀ ò tí jẹ́ ká búrẹ́kẹ́ jù báyìí lọ, a gbọ́dọ̀ jókòó tó nìkan. Ọ̀nà kan ọ̀wọ́ jà là ń bá káàkiri. Èmi ni mo tún jẹ́ Lumatech, tí mo ní Lumatech, Lumatech International àti Lumatech ni àwọn àǹdù yẹn ní gbogbo social media platform. A ní à ń build Android application, a máa ń build website náà. Tá a máa ń ṣe díẹ̀ mo build Android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ rédíò ni ẹ̀ tí mo pè ní All Nigerian Radio Application tí mo kó gbogbo àwọn rédíò tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà sí nínú. Mo wá òwe kò sí kankan tó wá látọ̀yọ́ yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí lọ́wọ́ àníkàpá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́ gan ti.

tẹ́rí. Wọ́n kọ́ àwa ní Yorùbá nílé ẹ̀kọ́ gíga Emmanuel Alliance College of Education ní lókè òrò tí lọ́ọ̀yà aláàfin wa ń gbé. Bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọ́n pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń báyẹ̀ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dà ọ́ ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí. Kábẹ̀ kan legalize corruption. Bó ìtún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹẹ bá bẹ sàánú àwọn èèyàn ní nàìjíríà àwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì òpé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé.

àkọ́kọ́ nù. Ìkejì ni wípé ẹni tí ó wá jẹ́ onígbèsè yìí tí ò bá fi lay down, a jẹ́ pé ó ti fún wọn ní gbọ́ àìpé kan lọ sí ilé ẹjọ́ nù. But ẹlòmíì tó jẹ́ pé olóòótọ́ ni, kìí ṣe pé owó ẹlòmíì náà kò jẹ gbèsè, ṣùgbọ́n látara pé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tí agbára rẹ̀ ọ̀ká ni ló fà á tí ó fi di pé gbèsè wọlé lásìkò kòrónà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹlòmíì ra ọjà tán sí inú ṣọ́ọ̀bù, ẹni òfin jáde pé kó lé ó gbélé, láwọn nǹkan sì ṣe pé n tó lè bàjẹ́ ni tí èèyàn bá tètè ta kó gbowó lórí ẹ̀ n tó lè bàjẹ́ ni lásìkò gbáhùn sẹ́mọ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ gbèsè. Àbí àwọn nǹkan mìíràn tó fara pẹ́, bóyá òun tí ó fi ra ọjà ni, ìgbà tí ọjà ń bọ̀ lórí omi, bóyá ṣipù orí sẹ́mọ̀ látara bẹ́ẹ̀ ó di pé ó jẹ gbèsè. Àbí bóyá ilé iṣẹ́ ẹlòmíì tí ó ti ń ṣiṣẹ́ tó ra ọjà sí, bóyá ó jóná gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Àbí bóyá ẹlòmíì yáwó fi ra mọ́tò ni, bóyá mọ́tò yẹn bóyá l'accident ó write off, àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tó ṣe wípé ó jẹ́ excuse tó mú ọpọlọ dání, reasonable excuses téèyàn lè tender fún ẹni téèyàn jẹ lówó. Sẹ́mọ̀ irú èèyàn báyìí tó jẹ́yàn gidi, òun náà ó lè tender rẹ̀ fún pé owó rẹ̀ ó sàmọ̀ àṣẹṣẹ mọ́ jọ ṣe òwò papọ̀, ọ̀ṣẹ̀ṣẹ̀ mọ́ yá mi lówó, mo sì mọ́ dá padà fún ọ. Ṣùgbọ́n eléyìí lórí báyìí, kódà báyìí ló ṣe lọ, kódà gbèsè báyìí ló wà lọ́rùn òun, kìí ṣe ìwọ nìkan gan. Ṣùgbọ́n o òun ò dúró o, ìgbà yẹn náà wà negotiation wà wáyé, màá mọ́ dáyé báyìí padà fún ọ nígbà báyìí. Ẹlòmíì a mọ́ dáyé pé iye báyìí mọ̀ fún ọ lójúmọ́, ẹlòmíì iye báyìí mọ̀ fún ọ lọ́sẹ̀, ẹlòmíì iye báyìí ni mọ̀ fún ọ lóṣù, ẹlòmíì iye báyìí ni mọ̀ fún ọ lóṣù méjì títí fi sanwó nǹkan. Ó ti kọ́ fún negotiation. Níwọ̀n ìgbà tí àwọn méjèèjì bá ti jọ agree wípé nǹkan báyìí ni mọ̀ ṣe fún ọ, tí ẹni tó sì agree, tó make agreement, tó ń fulfill obligation agreement ẹ̀, tí òun ṣe wípé bóyá òun gan fúnra ẹ̀ ó ti ọkàn gbé àdéhùn ni, kò pé àdéhùn yẹn, bóyá ó sọ pé wọ́n mọ̀ dáwọ́ padà fún lọ́sí ọ̀sẹ̀, kò wá dáwọ́ padà fún lọ́sí ọ̀sẹ̀ bó ṣe sọ. Bí ò ṣe dáwọ́ padà lọ́sí ọ̀sẹ̀ un, òun tì í tí ọ jẹ lówó, ó sì lẹ́tọ̀ọ́ láti wú ọ lọ sí ilé ẹjọ́, kódà bí agreement ṣe wà. Ṣùgbọ́n ká ní pé ó ń dá owó yẹn padà, wọ́n ti lọ agreement, ó dẹ̀ ń dá owó yẹn padà bó ṣe sọ nítòótọ́. Ìyẹn ẹnìkan kan ò lẹ́tọ̀ọ́ mọ́ náà àwọn méjèèjì láti gba ilé ẹjọ́ lọ, because tán bá dé ilé ẹjọ́, à ń pe kinní kan ní doctrine of equitable representation, a sì tún pe kinní kan ní principle of estoppel by election. Kíni eléyìí túmọ̀ sí ni wípé níwọ̀n ìgbà tí àwọn méjì bá ti jọ ní agreement wípé a jọ parí ọ̀rọ̀ yìí lára wa, a ní lọ sí ilé ẹjọ́, tí àwọn méjèèjì sì ti jọ ń fulfill obligation agreement wọn, ẹnìkan kan nínú àwọn méjèèjì kò lè padà lọ sí ilé ẹjọ́ mọ́. Kódà kan tó bá dé ilé ẹjọ́, ìtí wọ́n sọ fún ni wípé kí ó padà kó jáde kúrò nílé ẹjọ́, torí pé kí ni agreement ìjọ wà lára wọn, wọ́n sì ti jọ tọwọ́ bọ̀ wípé àwọn ọjọ́ mọ́ sí báyìí. Ẹni tí ó sì jọ tẹ́jọ ní àdéhùn, ó ń pé àdéhùn yẹn, tó sì di eléyìí kò lẹ́tọ̀ọ́ mọ́ láti wá sí ilé ẹjọ́. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ wípé ẹnìkan nù wọn kò wá lọ ọ̀nà obligation promise wọn tán jọ make, agreement wọn tán jọ make, àbí kò fulfill agreement wọn tán jọ make, ó lè gba ilé ẹjọ́ lọ. Kódà gan tó bá dé ilé ẹjọ́, bí òun ti gbọ́ rí pé táwọn méjì bá jọ agreement lára wọn, wọn ò lọ sí ilé ẹjọ́ mọ́ nǹkan. Ok, ọwọ́ adé ilé ẹjọ́ yín náà sọ yẹn fún àwọn olúwa mi níwájú ní open court. Ìtí wọ́n sọ fún ni wípé

0: yo so njo ni se ti pari e
1: bo de ko ba bi lo te ba pe ile ejo si
0: ehe ti no ba to biyan ni yo to lo si ile ejo ti lo ba ti biyan ku ti doko
1: isi da ma lati yanjo owo na kokan
0: eh yin ji lejo gan joko ti gan o po tele
1: abi wi igba tun bi oro gan ni mo mo so ni pe ejo tin be waju olorun ko ja jo nsiga
0: ah
1: ni bi da jo criminal awon odan
0: ori si awon gaga
1: awon criminal awon agbe ni se so sowo lo wa ki Ọlọ́run sànú wa. Ẹyin tí ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì rédíò Asọ̀rọ̀ Mọ́gbèsì láti United States of America, láti Canada, láti Nigeria, ẹyin ti Benin, ẹyin ti Togo, ẹyin ti United Kingdom, gbogbo yín pátápátá, ẹyin ti Benin, Benin Republic lọ́n. A kí yín, gbogbo ẹyin tẹ́ ẹ bá wa wò ní orí ìkànnì abẹ́yẹfọ́ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa. A dúpẹ́ lọ́wọ́ títí ẹ̀yin náà. Ẹ má gbàgbé pé akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdulrauf Abdullahi Abdulrauf ni a fi ati ya nibi je ka tun ma fi asiko yi je oye yin pe ni ori website wa ni ayisebeoready.com ati n post awon news lolokan ojo ke to ni se pelu ilu e to ni se pelu orilede die die die die ati n fi kun ni ibe te ba debe ri nkan ka ni ọkọ̀ọ̀kan ejeji abebe naa ni gbogbo awon bi oro to se koko to ta koko labe ofin ti o fi ye gbogbo gbogbo àwọn ti leto lórí tẹlẹmù ti ọba ti jòyè tàràlú tàràlú Abdullahi Abdulrauf ó ti ṣe ní ìpele ìpele níbi eré orí ìtàgé bí eré oníṣe tí ọmọ mú àwọn scenario sì wá ojúlarí àti
0: barista
1: ojúlarí
0: àti client
1: àti client tó gbé tó gbọ́rọ̀ kan lọ sí ọ̀dọ̀ barista ojúlarí tí ojúlarí bí wá ń fọ sí wẹ́wẹ́ gbogbo àwọn ẹbí òfin yẹn bóyá ojúlarí lọ bí client rẹ ló tasi agẹrẹ ní bí kíní kan ló tasi agẹrẹ yóò dàtà sàrànfàsàrà níbi àwọn kíní yìí ó wà ní orí page wa ní ayisebi ọrẹdì
0: pẹ̀lú àwọn ẹsìn òfin tó bá lọ
1: pẹ̀lú àwọn ẹsìn òfin tí eléyìí ó fi máa jẹ́ kí òfin yìí ó tún yé àwọn èèyàn wa sí kó fi yé wọn sí dáadáa ẹni tí ó bá gbọ́ ní ìsìn kó sọ fún ẹni tí ò gbọ́ ọjọ́ Sunday ti asu obi kọlọ ọhún strike gbogbo torí strike asu strike lọjẹ kápíù láwọ wà nílé o mo ṣe rí mú pé nígbà mo rí tí mo ẹ wo kíní ojúlarí gangan ni mo ń post sí Facebook tí mo fi wò pé yóò mọ wúlò fún àwọn olùgbọ wa ní orílẹ̀ orí rédíò wa àti olùwo wa ní orí TV wa tí mo fi máa bọ̀ wa máa ṣe nǹkan báyìí àti wà á rí onígbà wa kankan àti ìrìkun lọ́wọ́ kankan àbí ń bájú bá mu ni àbí ń wá ní gbogbo ọjọ́ Sunday ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ tẹ̀lé abẹ́ ṣe onígbà wa rẹ̀ kódà tó bá lọ sí skul tán àti ń plan bá ṣe lo technology tí a fi mọ link gbogbo ẹ̀ mọ́ra wọn tí ẹ̀tùn fi lè mọ́ rí wo tí máa rí gbọ́ ní orí ètò yìí ní ìgbà tó bá tún lọ sí skul tán ní gbogbo ọjọ́
0: ayé
1: ti lujára àwọn gbogbo ẹ̀ náà láti process tí òbí ní jẹ́ pé àpùdé ó bá ètò yìí ńgbà tí asù bá padà kọ́ lọ ọ̀fọ̀ strike ṣùgbọ́n à ń fẹ́ ìkun lọ́wọ́ yín ni òbí ní sú wa bá ṣe ń ṣe yìí ẹni tó bá fẹ́ ṣe onígbà ọ̀wọ́ ètò wákàtí kan sangle tí ni kìí ìṣòwò kan tó gunpá tẹ́yìn ọkàn wé ètò yìí ó wúlò púpọ̀ mo fẹ́ ṣe onígbà ọ̀wọ́ rẹ̀ tẹ́ bá fẹ́ lọ ka àwọn átíkù tẹ́ bá ti dé péjì wa ẹ lè rí wọn bẹ́ẹ̀ tàbí kí ẹ lọ sí ayisebeoready.com /author ọtọ̀ yẹn ó jẹ́ AUR sorry ẹ má bínú AUTHOR ẹtùn fi slash sí ẹ wà tẹ he mẹ́ta ẹtẹ b kan ẹtẹ d kan ẹtẹ u kan ẹtẹ l kan ẹtẹ r kan ẹtẹ u kan ẹtẹ v kan tó túmọ̀ sí ayisebeoready.com /author/AA Abdulrauf Rauf ni kìí ṣe Rauf Abdulrauf ha lọ́wọ́ àmẹ́ pẹ̀lú UF ẹyẹ ń tuntun pé ayisebeoready.com /author/AAAbdulrauf A mẹ́ta ni o pẹ̀lú Abdulrauf bẹ̀ A méjì kan dá dúró pẹ̀lú Abdulrauf ẹ kọ papọ̀ náà ni o AA Abdulrauf tẹ bá ti lọ síbẹ̀ ní orí ìtàkùn ayélukára gbogbo àwọn átíkù yìí ní episode by episode àti post bí episode mẹ́ta ń bẹ̀ torí pé à ń ṣe editing fún lọ́wọ́ ni bíi pé o ti bá kíní ẹ̀ dé episode 8 tàbí ní orí kíní ẹ̀ gangan tẹ́lẹ̀
0: eighteen la wà báyìí
1: ó ti wà ní episode 18 ọ̀ ti bẹ́ ya ọ̀lẹ́ o tètè post kíní káwọn èèyàn jẹ́ ìgbádùn rẹ̀ ẹ mọ̀ wá kà bí eré oníṣe yìí ó tún máa dàbí eré oníṣe ní orí kànáà ajíṣẹ́ bí ọ̀yọ́ rédíò gmail.com. Ese o ni ese olobe ese o gugu eyin te ba wa fi ife je eku ibinu. A dupe o lowo gugu awon oniduro ile ise wa, gugu awon supporters wa nile loko pe leyin odi, awon ejika ti o je ki orun wo ye, ti o je korun wo ye, awon osuka ti o je korun o ti wo wa, gugu kini yo ti su emi gan. Emi lo gugu ara ti mo rowo tin bi je nde bi ti mo sponsor gugu kini awon kan bayi ni

shade down in life.

0: You are currently listening to Ajise Bio, your online radio. Ajise Bio, your Larry, or your Ajise Biba Ben.
1: Ẹyẹ tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajise Bio, your online radio náà ní bábá wọn. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́ Ajise Bioyo online radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: ẹyin ti ọlá ìlàndì akí níbẹ̀ yẹn o.
1: Omi jíba lẹ́lẹ̀ nìkan tó ń yọ.
0: Àǹbà bá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. Àǹbì bàbá wa àwọn ẹni bí ẹni nù o. Bàbá wa Sàmínú ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹ́dúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlé rúwà àgbè ní dájọ́ wọn. Báà mi tó lọmọ Mùsí olómú apàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gbúrúgbẹ́ tó sọnù lóhùn wọn ní ẹ mọ́mú lọmọ bàbá ta níṣẹ́ gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá ta níṣẹ́ gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Àkùkọ́ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ní ẹ mọ́mú lọmọ bàbá ta níṣẹ́ gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Ta ni ń gbádìí? Bàbá ní ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀. Ẹyin àpọn bepo rẹ, adúmára dán. Ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ tó rí lògòlògò yunmi alagba túnmi alagba. Ẹyin tó tún wá jẹ́ àwọn obìnrin tó dáa tí wà wọ́n da. Bàbá ní ẹyin o, irú àwọn èèyàn lẹ́lẹ́ máa fi lọ àwọn.
1: Wọ́n lódún yàtì yàtì.
0: Bàbá ìsa jínigbé o, ọ̀rọ̀ mi ò tí ì wọ́n ayé yín. Àwọn alátìlẹyìn wa nù o, bàbá mi dáadáa, bàbá Sàmínú ọmọ Adépọ̀jù ní California ní United States of America àti ìyàwó wọn Miriam Simpkins. Mo tún fi fòfẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Bàbá mi fà táì bá mi délé.

0: Bàbá mi Fàtá Ìbándélé nílùú Amẹ́ríkà lọ́hùn.
1: Mo máa wọn tèmi because wọn ti dá mi mọ̀ bí owó.
0: Ǹjẹ́ Olúṣọlá kọ́ náà ni ó ga ẹyìn àpèjá ọkọ wọn náà ni Olúṣọlá. Ẹ gbọ́ sí Adéyinka Ọlásùnkànmí, ẹni tó ní ìkànnì ajíṣebí Ọ̀yọ́ rédíò sí mo wá kiri ní gbòòrò ayé ni. Ibikíbi náà bá lọ, tí mo bá lọ, wọ́n ti dá mi mọ̀ bí owó. Wọ́n ti dá mi mọ̀ bí owó. Bí n bá wá délùú ìbò ẹgbọ́, ẹyin tí mo wá kiri ní gbòòrò ayé ni, tí wọ́n ní jáde sí àní. Ẹyin ti aláìláàndì, ṣé tí mo bá débẹ̀ ṣe ní yọjú sí mi ni. Ẹyin ti a ní Canada, tá a bá tún dọ́dọ̀ yín, tá a dọ́dọ̀ yín gbọ́, ṣe máa sọ pàrà náà kiri ní gbòòrò ayé ni, ṣe ní yọjú sí àní. Ẹ ti dá wa mọ̀ bí owó ni.
1: Kíbi tí mo ń bá lọ bá sọ wọn.
0: Ara àwọn tí a tán fẹ́ràn wa tán gbádùn wa tán kó wa jẹ rọ́ṣrọ́s.
1: Jẹlujà mi agaga ìlú Island.
0: Ẹgbọ́ Island níbẹ̀ yẹn.
1: Wọ́n
0: dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti Island.
1: Because wọ́n ti dá mi ràn bí owó.
2: Náà
1: wọ́n ti dá mi ràn bí owó.
0: Ká tó wá sọ Nàìjíríà ní ti a ní àyín nílùú Ọ̀yọ́ wá àyín.

ẹgbọ́ lè ṣe wà tẹ́ bá gbẹ́ mọ́sálà ìgbọ́ wa ooo ẹgbọ́ lè ṣe wà o ege àní ẹgbọ́ lè ṣe wà o ajíṣe bí ọ̀yọ́ o gbogbo ẹ̀yin tẹ́ bá rí lìǹkì wa ẹgbọ́ lè ṣe wà lẹ́yìn ká ẹgbọ́ lè ṣe wà tẹ́ bá ti rí lìǹkì wa kẹ́ẹ̀kì kẹ́ẹ̀kẹ́ mọ̀ gbọ́ wa ooo ìgbàbí kankan serious.

a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn wa tó yà wá náà a ti ń ṣe ìgbìyànjú bí a ṣe ṣe studio wa tí ò fi tábí mọ mú ètò wá fún yín ní òrèkóòrè àwọn alátìlẹyìn wa bíi bàbá Sàmínú Adépọ̀jù alátìlẹyìn wa bíi bàbá Fatai Bamidélé àwọn bíi Fatai Lamidi bàbá Fatai Lamidi àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Venture nílùú Òpàkú àwọn bíi bàbá wa Basiru Adeniran àwọn bíi Mr. Yusuf Tanise ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílùú Ilúyọ̀lé àwọn bíi màmá wa Fúnmi Kẹ́mi àwọn èèyàn wa pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan Azeez Sarafadeen Ọlá Ìyá Artist Michael Awosola Angelo Látàbújá ọmọ Èkìtì Mọ́lẹ́kìtì làwọn níjọ ní ẹ̀rọ sọ fún Mọ́lẹ́kìtì làwọn ò sì pé kò làwọn gbé dàgbà Àbújá wá ni àwọn bí Àbújá làwọn bí ṣe lébà gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè gbogbo ibi táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́ Afọlábí Nurudeen Alaro ọmọ ọba láti Bolumu Ìdíní Adékúnlé Lọ́yọ̀ Ayín gbogbo àwọn tó ń ràn wá lọ́wọ́ a ti ń ṣàdá a ti ń ṣe setup yẹn díẹ̀ díẹ̀ ẹyin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí ó ètẹ́ ń gbọ́ lọ́wọ́ ìgànnà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní studio kankan ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga làbí ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ làbí ń ṣe gbogbo eléyìí bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ là ń lò àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ń ràn á lọ́wọ́ ni wọ́n ti ń fún wa ní tọ́rọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ nípa owó ìbúṣe mà ti ṣe fi bọ́jú mo ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tóun ti rẹ́dì bàbá Sàmínú wọ́n ti fún wa lówó mixer àti ra àwọn máikrófóònù díẹ̀ àti ra máikrófóònù stand tàbí lè hang máikrófóònù. Ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìláyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ máa lò wọlé ó tún wá pò ó kù nìkan ro tẹ́yìn náà bá fẹ́ fi ràn á lọ a nílò jẹnẹrétọ̀ a ti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀ díẹ̀ bí ọwọ́ ìpìsẹ̀ mọ́ ti ṣe fi bọ́jú àti ra webcam tá a lò ṣùgbọ́n a nílò kọ̀m̀pútà bẹ́ẹ̀ bá lálòpù tí ń ṣiṣẹ́ dáadáa tá ẹ lè bọ́ a gbà ó ẹ̀yẹ kan sọ́ọ̀sì mi látọ̀ọ̀kan bẹ́ẹ̀ wà láàyè hàn ní hàn a sì mọ ọ̀pọ̀ rere tì í nà tá a mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín lójoojúmọ́ ọpẹ́ olóore àdáǹdá tán ni ó gbogbo ògbà àtẹni ògùn wa ní 1000 àtẹni ògùn wa 500 làwa máa ń kí ni gbogbo ògbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wa làwọn rántí gbogbo wọn ọlọ́run ọba níjọ́ tá a bá tún wá rántí yín nú àdúrà torí àwọn èsì amọ́sàdúà fún yín lójoojúmọ́ ọlọ́run ọba yóò mọ tún jẹ́ kádùn ọba yín òtọ́rọ́ ẹ̀yìn ti ṣe oore fún wa ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú yín iṣẹ́ ẹ̀ ń ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ torógí nígbà ìlàjì ẹ bò pè mọ́ o torí nígbà nígbà ìtẹ́ ẹ ṣe fáwà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń kọ́ ilẹ̀ wa náà mo ní studio yín wà torí pé kè tí rẹ di kọjá lè mọ sọ a fẹ́ mọ wá sọ́dọ̀ àwọn náà fẹ́ mọ wá ṣètò kíní kan àìmọye talent làwọn náà fẹ́ mọ wá sókè sí ara wọn ní ààyè níwọ̀n bá àgbà tẹ́yìn ràn á lọ́wọ́ yìí àwọn náà ó tún fa àwọn míì náà lọ́wọ́ sókè àwọn ilé ìbò sì bọ̀ ẹ mọ̀ bínú tí ìbò bá fẹ́ yọ ńléyìn mi ọlọ́sùn kúrò lówó ni wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o tèmi bá ní tẹ́yìn ní táwọn ní kò ní sẹ́ni tí wọ́n mọ tọrọ lọ́wọ́ ara wọn làwọn bàbá wa rí bọ̀ wọ́n ní àjọjọ òdùnfẹ́ nìkan ò bá ní ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣe tásọ́lẹ́ tẹ́yìn ṣe fáwọn àwa náà tún ṣe fáwọn míì bá a ṣe ń ṣe nù to whom much is given much is also expected of them. Adéyinka Ọlásùnkànmí ló kọ mi ò pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròkò ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwòtán gan. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wà gbogbo ìṣe tí àwa náà mọ̀ fi ń ṣe dáadáa ẹni o báwa gbọ́n ṣe tún ní gátà nígòyè níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wọn àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nù o torí àmọ̀júra wa lọ́ni kìí ṣe ti ọ̀rọ̀ jàkadì kìí ṣe tàṣọ́dún àjùra wa lọ àmọ̀júra wa lọ́ni ntẹ́yìn lánìkan tán kan èsì níwọ̀ ẹ̀sìn ntẹ́mi ní ẹlòmíín ò ní ntẹ́ ẹlòmíín ní èmi náà ò ní àmọ̀júra wa lọ́ni o ntẹ́ àbá wa ní àjọ mọ̀ pé ara wa lọ́wọ́ sókè gbogbo ẹ̀yin alátìlẹyìn wa ojú ò ní tì yín ojú ètì náà lẹ́ o torógí nígbà ìlàjì ẹ̀bọ̀ okò ìmọ̀ ẹ̀ kiri òkòdélé ẹ̀ mọ̀ lọ́rí ẹ̀ mọ̀ bọ̀ọ́rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkọ́jù lọ́nà àti ti gbóhùn sí ọlọ́run.

Àwọn tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín, àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gbóhùn sáfẹ́fẹ́ láti Ìjẹ̀bú wà ń bí, àwọn tàtẹ̀kọ́ wà lọ́dọ̀ wá ń bí, àwọn tí àtisákí ògún ọ̀rọ̀ kin àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá, àwọn látò gbọ́mọ̀sọ, àwọn kan ń bẹ láti Bìnì, Bìnì City àbí sí Ìbíní, àwọn Ìbàdàn nílé Olúyọ̀lé, àwọn Tọ̀yọ́ wà ní àárín náà, káàkiri káàkiri bá nu. Àwọn èéfì àìṣe tẹ́lẹ́yàmẹ̀yà tó bá sàti lè tó bá sàti ní nǹkan lórí tó fẹ́ báwo la ṣe fẹ́ pé tó fẹ́ jẹ́ káwọn èèyàn náà mọ̀ ń pa ẹ̀ tá a ti lè bọ́ lẹ́bùn só sàti lẹ́bùn ìlú yòówù tó bá rí ọjẹ́ máa bọ̀ kódà tó lọ́mọ yíbò hàn yín ọjọ́ sunday ni máa ń ṣètọrẹ ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ and Prince Godwin Amechi ni máa ń ṣe ní àlàáfíà yóò ṣe Yorùbá yóò ṣe Gẹ̀ẹ́sì gbogbo ọjọ́ sunday

0: bẹ́ẹ̀ni o ẹyà kẹ mú ti ní o níbi tá a bá ti ń ṣàwàdà àwa ti tún máa ń fa kò mú òkun yọ bọ́bá ti pàwàdà lẹ́yìn fẹ́ mú ẹ má wàdà nínú ọ̀rọ̀ mi nínú ètò mi láwọn ẹgbẹ́ kò mú òkun bẹ̀ nìkan ni ẹ fọwọ́ mú kò mú òkun bẹ̀ bó ṣe wà nù o nípele ìpele báyìí náà la ṣe é gún.
1: so and so
0: ọyìn abibili abibili àti bẹ́ẹ̀ lọ dẹ́yìn nǹkan tí ò kọ́mọ̀ ń pẹ́ ń bọ́ bí awo eré. A ní ẹgbẹ́ wa gbówó ẹyí ẹwẹ́jẹ wá wò sáàrin ara wa ẹ̀rí pé mo ṣiṣẹ́ iṣẹ́ kí n tó dakọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn mọ́jọ pọ́tọ́ ìtọ́ ìyá ńjọ́ tí wọ́n tó jẹ́ nkẹ́rù mi dáàfin dé yín ká pẹ́ ń bọ bí àwọn erin ajá lu ọ̀yọ́ tí ègbó lásán bẹ́mi ọ̀bá rẹ́ran kó máa ṣe rábà mi èèyàn.
1: ẹmí ọgbẹ́ wá sọ wá.
0: ẹ ti wọn ẹ dánṣíà ẹ ti wọn.
1: Dublin yẹ ṣeun lápẹ́ kàjíwá.
0: Ẹ ti ṣeun lẹ́yìn tẹ́ ń gbọ́ mi láti Ireland o. Ẹ bá mú owó kíkì tí bàtò ń kìyìn o ẹ ti ṣeun. Àbí ẹ ti ṣeun ni. Ẹ ti UK ṣe ẹ ti ṣeun ẹ bá mú owó kíkì.

ká fọwọ́ sọwọ́ pọ̀ gbé ìlú ọ̀lọ́gà. Agbára ń bẹ níbi ìpìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfi fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ni ó ti forọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, ìyẹ̀ni ìyẹ̀ni. Yóò yẹ wá o, torí ìyẹ̀ni yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí fàálẹ̀ ẹ pè. Tèmi náà ní látàrò kò ti sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Fàyí ní tí kò rọ̀ yán rán mi níṣẹ́. Àánú àná ni mo máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára là á dìkú ìjó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

gbogbo 11-11 lọ́jọ́ tàbí ẹsáyé. Every 11 of 11 lọ́jọ́ tàbí yẹ. Bàbá mi máa gbọ́ Tunas olóríire. Bàbára Yomide bá mi ṣètọ́jú ẹ̀. Dr. Sọ̀kọ̀jẹ́bọ̀dé Ọlọ́lá tí mo bá rọrẹ̀. Àwọn ẹnjiníà.

0: alaṣẹ àtòlù darí ajíṣe bí ọyọ online television and radio yín náà rè mí nípa àpín balẹ̀ fìlà.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àṣé òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Unisipu rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀ṣọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfífà o. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Unisipu rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírọ̀. Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àṣé òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Unisipu rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ṣọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀ṣọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfífà o. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Unisipu rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyìnká Ọlọ́ṣùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrò ti sùn lórí ọ̀rọ̀ yìí náà. Ọ̀yọ́ àti Ìbàdàn Unisipu rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńlá dìkú ìjó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹni kọọkan.
1: Máyín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájíṣe bí ọyọ online radio.
2: Nítorí Páwọn Island pọ̀ lórí ètò lálẹ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Ẹnìkan náà ti tún jẹ́ ìwà láti orílẹ̀ èdè Germany.
3: Dublin lọ yàrá bí ọkúnlẹ́kúnlẹ́.
2: A ní ṣe ká legalize corruption ní Nàìjíríà yín èèyàn mi.
3: Nàìjíríà ó sá ọ̀sẹ̀.
2: Ojú òkúkú tó kú wàárẹ̀ ò tó lè.
3: A ń bọ̀ nínú Island.
2: A kúkú mọ kínní ìlọ́ràn.
3: Erin lọmọ.
2: Gbogbo wa àtẹni tó lọ sùkú àtẹni tí ò lọ. Àtẹni tó kàwé àtẹni tí ò kà.
3: Ó ṣe wọlé.
2: Ó lójú iye àwọn tí wọ́n corrupt nínú wa. Èyí tí ò sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà àbàjẹ́ ni. À ń dalẹ̀ sójú àgbàrá ni, à ń yàgbẹ́ sójú àgbàrá ni. Ẹ ti ẹ̀gbọ́ná kéèyàn máa kọ́ odidi ilé kọ́ mọ́ wàá bọ́jẹ̀tì kó mọ́ plan tọ́lẹ̀tì mọ́. Níbo lọ fẹ́ mọ yàgbẹ́ sísọ fẹ́ mọ jùgbé orí páànù ni. Àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi ló kún ọwọ́ wa ní àárín. Gbogbo àwọn tọ́pìkì tí mo padà máa treat lẹ́yọkọ̀ọ̀kan nu ní fídíò both video and audio tí ó wà ní audio visual. Tọ́lọ́run bá ti ní ká ṣetán.
3: A ti dé sí.
2: Bẹ́ẹ̀ bí ò bá sì ti ṣetán náà, báyà ṣetán ẹ̀díìtì ẹ̀ mọ́ra wọn bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ni.
3: Wọ́n lè lò ó lápò gidi gan.
2: Ọpẹ́lọpẹ́ tẹkinọ́lọ́jì lára wa.
3: Fájì ní bí ó.
2: Sẹ́yìn mọ̀ pé ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìhórí fóònù náà lẹ́ ti ń gbọ́ mi tí mo ti ń já lálálá lábà. Ẹ torí pé tẹkinọ́lọ́jì advancement náà ní ràn án lọ́wọ́. Iná bí mo ń sọ làwọn bàbá wa bí mo ní àìlápálá.

I will go to low listen, Luther. You want to yell so do. I thought about the jedo, and no one else would do. I will live possible. One he who paid it, Piper dictated it soon. Nobody about an answer party, what town our law. Ah, nearly, with our body. Together, I buy Yara Luna Yetian. In the lama, Nip Malaya beer. Ali for buyer. Nígbà tá a bá ti gbowó lọ́wọ́ wọn, a lè sọ ètò ìjódodo ọ̀rọ̀, a lè sojú abẹ́ ń kó. Ẹ ṣe o gbogbo ẹ̀yìn alátìlẹyìn wà kò ní tán lọ́wọ́ yín o. Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú yín lọ́jọ́kọjọ́ lọ́jọ́ gbogbo. Gbogbo ìgbà tẹ́yìn náà bá ti ń rawọ́ ra bẹ̀ sọ́lọ́run, tẹ́yìn rawọ́ ra sẹ̀ sọ́lọ́run lọ́rùn ẹ má bínú. Ẹjọ́ pọ̀ ni náà ló jẹ́ àti wí ò tásì sọ. Ìyàwó mi bí gí lé mọ́ lọ gé mọ́ lóko. Gbogbo ìgbà tẹ́yìn náà bá ń rawọ́ ra sẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Tẹ́yìn rawọ́ ra sẹ̀ sọ́lọ́run lọ́rùn. Ọlọ́run ọmọ ayé ọmọ báyìí ni ti yín náà pàdé o. Ẹ ṣe o, a dúpẹ́ o, ọ̀pẹ́ olórí.

gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ tà bá rántí dákọ yín Abdulrahman Abubasit àbúrò mi dáadáa ọmọ mi dáadáa ní mọ̀ bá wa ṣe graphic design graphic work wa. Bí ká ṣe logo ká ṣe banner àwọn tí wọ́n ṣe program nǹkan oníbàwá design rẹ̀ ṣùgbọ́n lumatec èké mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò ìmíràn mo máa edit gbogbo ẹ̀ tí mo máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn. Ẹyẹ tó máa polówó fún yín o bẹ́ bá ní bẹ́ẹ̀dì tẹ bẹ́ẹ̀ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ gbọ́lẹ̀ kan àwa lásẹ̀ o. Àwa lásẹ̀ o èmi àtòkun lọ́lá fún láyọ̀ lásùkàn mi. Lásẹ̀ o ẹ pè wá ẹgbẹ́ fún wa àbáyín sí. Bẹ́ẹ̀ bá lè jẹ́ kọ́ jẹ́ pé fọ́tò ẹni tẹ́ fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ ká báyín mix pẹ̀lú orin tó bá wù yín àbáyín mix rẹ̀ mọ́ra wọn. Lówó tásọ́rẹ́ tí ògún pa Yorùbá ṣe máa ń ṣẹnu. Ẹ dákun ẹ gbéṣẹ́ fún wa. Ebi ò ní pa yín o ẹ gbéṣẹ́ fún wa Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wà yìí o. Tẹ́ ẹ bá ti fẹ́ ká wa náà dìdàkudà ẹ máa gbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa o. Ẹ ti gbé ẹgbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa. A máa ń ṣe birthday song a ń ṣe jingle kò sí ìta ìṣe tẹ bá ń gbọ́ bó ṣe ń jà lálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí ọ̀yọ́ gbogbo ẹ̀.

torí àwọn èèyàn wa àwọn wèrè yìí wọ́n ti improvise àwọn èèyàn wa tó jẹ́ pé wà láì tàláì torí 200 àpò kan owó tí ò tó ra oúnjẹ fún ọmọ kékeré lójúmọ́ tí ò tó jẹun torí àpò kan wà láì ẹlòmíì yóò dìbò ọjọ́ ọ̀la rẹ̀ dà fún ẹni tí ó jí owó kó lọ torí àpò kan 200 naira lẹ́lòmíì ò fi ta fútsọ̀ ni ò fi ta ọjọ́ iwájú òun àtàwọn ọmọ rẹ̀ àti ìrandínà rẹ̀ wọ́n ti mortgage almost the future of the next generation and the generation yet unborn. Owó yíyá lójoojúmọ́ ni níbo ni wọ́n ń kó sí níbo ló wà níbo lówó ọ̀hún wà. Àánú yín ò ṣe mí ẹ mọ́ dìbò ẹ mọ́ sòṣèlú. N tí máa wá ń dùn mí ni pé bẹ́lẹ́sẹ̀ bá wá ń jí ìyàwó lòdòdó náà máa ń bá wọn pín bẹ̀. Àtàwọn tá a dìbò fáwọn èèyàn gidi àtàwọn tí wọ́n dì fáwọn tó kú tí wọ́n gbádùn yìí gbogbo wa lórí ẹjọ́ máa ń ta papọ̀ kì í dẹ́nì kankan sí o bẹ́ẹ̀ náà lẹ̀rọ̀ pọ̀ tán náà ń pọ̀ pa á ṣe yóò ta bálé yóò ta bóko ni o. Ẹ dákun ẹ máa fọ̀rọ̀ dẹ́kin àwọn èèyàn tán máa ń tọrọ owó lọ́wọ́ yín lé tẹ́ ẹ bá fẹ́ fún wọn lówó. Ẹ gbá wọn lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn níbi wọn ò ti gbọ́ kí làákàyè wọn lè bọ̀ sípò torí mílíìkì torí ráìsì agolo mẹ́ta agolo méjì. Tí ò tó èmi gan jẹ lójúmọ́ tí ò táàbúrò mi jẹ lójúmọ́ tí ò tọmọ tí ń gbé lọ́dọ̀ mi jẹ lójúmọ́ ni wọ́n sì mortgage fútsọ̀ gbogbo wa papọ̀ bólódòdó bá wá bẹ́lẹ́sẹ̀ bá wá ń jìyà olódòdó wa náà mọ̀ bá wọn pín bẹ̀. Ẹ dákun ẹ máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ níbi tá a ti ń gbọ́ àbí ṣé ká legalize corruption gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀.

Alẹ́ èyàn tèmi tẹ wà nílùú ọba. Ẹyin tẹ mọ̀ pé tẹyin bá fẹ́ jẹun tẹbi bá ti pààyàn dáadáa. Tẹyin wá rí ẹnìkan tí tọ́fẹ́ fún yín lóúnjẹ tọ́fẹ́ fún yàn lóúnjẹ. Tẹ́ pé oúnjẹ wà lọ́dọ̀ rẹ̀ tá a ti mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ ní ìjẹ mú wá wà o. Kò sí nǹkan tọ́fẹ́ bá wa sọ lásìkò tẹbi ń pa wá tá a fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tá a ní gbọ́. Ẹ mo sì mọ̀ pé gbogbo wa la ní àwọn tá a wà lókè ilé òkèrè tàbí àwọn tán wà Nàìjíríà náà torí wọ́n ń gbọ́ mi lọ́wọ́ Nàìjíríà náà dáadáa. Àwọn tán wà Nàìjíríà náà tó jẹ́ pé Ọlọ́run gbé ọwọ́ yín sókè díẹ̀. Lára àwọn tán máa ń tàbò yìí, tán máa ń sọ̀bù ònú yìí, tán máa ń choose láàrin two devils yìí tí wọ́n ní lè dìbò fún ẹnìkan, wọ́n ní dìbò fọ́dọ̀, wọ́n nítorí pé kò ní wọlé. Ẹ dákun ẹ máa fi ọ̀rọ̀ dẹ́kun orí wa kó rí pé orí ń ta ọba yìí tó rí pé bí ní ń pọ̀ yìí. A máa jẹ́ pọ̀ ọyọ̀lẹ́ni, a jẹ́ pọ̀ lè ṣiṣẹ́ ni, sọ àwọn fíwọ́ náà ń gbìyànjú òun ṣiṣẹ́. Ṣùgbọ́n pọ́lísì àwọn tán wà níjọba ní àbẹ́ẹ̀tì rẹ̀ yìí ó ní àbẹ́ẹ̀tì gbogbo wa yìí ó ní òjẹ́ kẹ́ni tán lọ sùkúù tán kàwé oríṣẹ́ o. Lọ́sọ̀ gbogbo àwọn ọmọbìnrin tán lọ léèwé lọ́sọ̀ wọn daṣẹ́ wọ̀ san gan o. Alẹ́ wọn máa ń wẹ̀ o. Alẹ́ wọn máa ń wẹ̀ o tán bá ní pààrọ̀ nínú wọn máa ń dùn o. Ẹ máa gbọ́ mi o, ẹ máa ẹ fi àwàdà tí mò ń ṣe lẹ o, ẹ fi ti pé dà pé mi ò serious tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ di òṣìṣẹ́ ìṣe òdodo ọ̀rọ̀ tí mò ń sọ ń bẹ̀ mú ni o, ẹ dákun torí ọlọ́run. Sẹ́yìn òkè tẹ́ ẹ bá ti ní pààrọ̀ nínú yín máa ń dùn o, sọ̀rọ̀ pé ọ̀bá ti tẹ̀ lọ́kùnrin jáde o lè ro oúnjẹ jẹ o, ìwọ bó o bá lu jìbìtì. Bó o ṣe kàwé tó tó oníṣẹ́ lọ́wọ́ tó bẹ́ẹ̀ bá lu jìbìtì kò sí nǹkan kan fún ọ. Alátàárá gbóná lọ́mọ ń bá kiri torí pé ìdìbò fún àwọn èèyàn tó gidi tó jẹ́ gidi ni o. Àwọn ìdìbò fáwọn tán lọ́pọ̀lọ́ tán le tún lu ṣe ni o. Ẹ máa ń choose láàrin two devils ni o. Ẹni lè wò pé ẹni yìí tó ní nǹkan tó le ṣe fún lu ẹyin torí ẹ tún fọ̀rọ̀ gbá wọn lórí débi pé ṣe bí wọ́n ń tiẹ̀ ṣe bọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni wọ́n máa ń dìbò fún gbogbo ọmọ ìyá rẹ̀ tó sì ń dìbò fún nínú ẹ̀sìn látijọ́ yìí. Èwo ló débẹ̀ tí ò jí owó kó, èwo ló débẹ̀ tí ò kówó jẹ, èwo ló ṣe dáadáa fún lùú nú wọn. Ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ẹ dìbò fún kíní kan báyìí ní ẹdìbò fún o, muslim ní ẹdìbò fún o, kristẹni ní ẹdìbò fún o, ṣebí ilẹ̀ ń bá káàkiri àti pásítọ̀ àti lèmọ́ọ̀mù tó ti ń débẹ̀ ewo ni òkówó jẹ. Àwọn ẹran tí wọ́n máa ń sunkún ìyà ẹkún burúkú wọ́n máa sunkún rédeède tí wọ́n bá ń wàásù lórí púpìtì báyìí ẹ fi bẹ́ èèyàn ọlọ́run tán tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunkún ìyà ẹkún òfò tí wọ́n ayé wa sùn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sun ẹkún òsì ẹkún rádaràda ẹkún burúkú. Ẹ rò bí èèyàn ọlọ́run tán ni ìwà tí oró tí ń bẹ nínú wọn ó sì ju tà kékeré lọ ó ju tejo lọ. Ẹ̀yìn ẹ wà á sọ̀rọ̀ sí wọn pé àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn tèmi bá tọ́ba tó ń dìbò fún ọmọ ìyá rẹ burúkú kan tó wò pé ṣe léyìí ní nǹkan tí ó ṣe fún lù ú tó dìbò fún ọmọ ìyá rẹ burúkú kan nínú ẹ̀sìn tí ò tún lù ṣe tó bà lù jẹ́ sí má dọ̀dọ̀ mi tọrọ owó ní nẹ́ẹ̀kíní o láftà kíní o kò sí owó kankan fún ọ o lè wá sọ́ńdó ló burúkú. Ẹ ò lè wá sọ́ńdó ló burúkú.

07068874274 lẹ́lẹ̀ pè mí sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti orílẹ̀ èdè Nàìjíríà. Bọ́yẹn fẹ́ dá sí ẹ̀yin náà fẹ́ dá sí tí àyàn kójú kẹrí nǹkan èmi ní bọ́yá kẹjẹ́ legalize corruption. A padà tún ṣe ní Facebook Live náà táwọn èèyàn ọmọ wò àti ọmọ kọ́mẹ́ǹtì ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ náà. Ẹ lè send èsì yín sórí WhatsApp mi pẹ̀lú nọ́mbà kan náà ní text message. Tàbí kẹ́ ẹ pè ní orí normal call sórí 07068874274. Àsìkò ìdìbò míì ní tó ń bọ̀ yìí o. Àwọn ajẹlójú onlékọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí àwọn ògbúkulè, àwọn known thieves, àwọn kọlẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí páwọn nìkan náà lè ṣe àwọn nìkan wọn lè tún Nàìjíríà ṣe. Tí wọ́n máa ń pe olè, ẹ pe olè wájà. Ẹ tún pe òkèlè, ẹ pe olè. Ẹ pe olè, ẹ tún fẹ́ pe olè wájà. Ẹni tó ń gbìyànjú, ẹni tó ń tẹ́rà, ẹni tó ń ṣe làkà, ẹni tó ń làkàkà láti tún pe olè wájà. Ẹni tó ń ṣe làlà kókó fẹ̀fẹ̀. Ẹni tó ń gbé àwọn olè lórí. Àwọn olè tó yẹ pé tàmádé ìjọba tán báyìí gbogbo government properties náà máa ń tọ́ọ̀nù sí private property titi wọn. Ẹ dá wọn mọ̀ bí ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n. Àwọn ni mẹ̀sáyà yín só lè ni mẹ̀sáyà yín. Ẹnìkan sọ mi ò ní kọ̀sẹ́ni tọ́lọ̀ ò lè lọ. Kọ̀sẹ́ni tọ́lọ̀ ò lè lọ. Ẹni tọ́lọ̀ ò lè ṣe. Kò sí tọ́lọ̀ ò lè ṣe. Àmọ́ nǹkan tó lè ṣe tí ò ní ṣe ọ̀pọ̀ ju tó lè ṣe tí ò ṣe lọ. N tó lè ṣe tí ò ní ṣe. Torí ẹ̀ ló fi fún wa lọ́pọ̀lọ́. Tọ́lọ̀ bá bá wa sọ̀rọ̀ dáyé kan nínú Kùránì. Yóò tún ní àfàlà àtàkì lùm. Sẹ́yìn ṣe làákà yìí ni. Ẹ gbé kinní yìí sínú ròrí. Ẹyin stupid people yìí, ẹyin dèdèrin yìí. Ẹ̀yin rọ ọpọlọ, ẹ̀yin lọpọlọ yín ni. Ẹ ronú.

0: àwọn ìrìn yìí tí wọ́n rìn kù tara wọn yìí bá bá tún fẹ́ lọ tán wọ́n tún fọmọ wọn bẹ̀ ẹ mọ òkó òkórocha ní Imo State nígbà òbíjẹ gọ́vnà deputy chief of staff àna rẹ̀ ló fi bẹ́ àna rẹ̀ ni àna rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan mọ́ ń kà ní jẹta àbánà rẹ̀ wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀ wọ́n máa ń rìn kù tara wọn bẹ̀ ni tán bá tún kúrò ńbẹ tán wọn yìí fẹ́ kúrò nígbà tó kúrò gọ́vnà ó sì gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀ bí náà ṣe fẹ́ sinú lọ́yọ̀ọ́ state wá àyín ó ṣe ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe yàn rántí mọ́ ní CNPP àbí kí ló ti ẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kóun tún fẹ́ lọ sí another sẹ́nítọ̀ tí ò bá ti pa àwọn èèyàn àwọn èèyàn vote against ẹ̀ nígbà tí wọn rí yí àti bí wọn ṣe yí tó tí ò fi wọlé tó ju bi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọn mọ wọn ìfẹ kù ńbẹ wọn ìfẹ kù ńbẹ ẹ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹ wà ní orílẹ̀-èdè wa tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ̀ lọ́yọ̀ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ńbẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń kú tán lọ.
1: Ẹ máa ṣe wá yín tí W.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà bẹ́ẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ́run fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni a máa ní the best we never had. The best president we never had. Ní làbá máa sọ. Bọ́lọ̀n ṣe fi kú bu MKO náà láṣìírí. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹra ni wọn àbáyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ ẹgbẹ́ MKO lọ wọlé ńgbà náà. Bàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tọ́lọ́n fẹ́ tàṣírí rẹ̀. Ìgbésẹ̀ rẹ̀ ni tẹ́ ẹ fẹ́ gbọ́kànlé. Tẹ́ ẹ̀ ń gbọ́kànlé. Àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni. A sà tí ò ní kánú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pé àrókẹ́ pé ọ̀dọ̀fin inú yín o. Pàápàá jùlọ ẹ̀yin tẹ wà nílé òkè. Táwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọ́n ta ẹ̀lẹ́ tani wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó. Bó tiẹ̀ ní Nàìjíríà. Tá bó ni bí Nàìjíríà ṣe ń lọ ìyá wọn báyìí báyìí báyìí báyìí. Owó ló tiẹ̀ dìbò fún nú wọn.

0: pẹ̀lú gbogbo àwọn foreign country foreign currency yẹn.
1: Ẹ gbọ́dọ̀ já wo.
0: A ní owó. Ṣé kútọ́nu kọ́ ni tó wá máa ń jù lọ tí máa ń dáṣẹ̀ rí àfúngbà tó báyà gan lówó ohun òtítún ní fálù jówó wa lọ nísìn. Pàláì, Nigerian has practically gone to dog. If you are not earning hard currency, as in foreign currency, if you are not earning in dollars or pounds, sterling, tọ́ ń gbà owó rádaràdà owó Nigeria.

ẹ mọ̀ bínú jà ẹ́ network ló disconnect sí wa ó já wa tíntín ni ṣé ẹ mọ̀ yẹ 1 cent naira ní ìsinsí dọ́là ṣé ẹ mọ̀ yẹ minimum wages ṣé ẹ mọ̀ yẹ tó jẹ́ tẹ̀ bá calculate ẹ̀sùn owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ pùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n tani sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yà ọjẹ́ díẹ̀ sí báyá yóò gbọ́n ní kẹ́ tó fún lówó ẹ má wo èsì owó yín o ti owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán, kí n bá ẹranko má ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun rùn. Kásá máa ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Lọ́yọ̀ Aláàfin wa ní àyín, Adeyinka Pembo.

0: wa lai won ti join wa lati orilede Morocco na e se o lati orilede Morocco a ma riri yin eyin ti a lati United States eyin ti a lati Canada a ma riri yin o eyin ti a lati orilede Germany ten gbo wa lojo juma eyin ti a lati Ireland lati United Kingdom lati Benin lati Libya lati Ghana kakire agba nla aye eyin ti a lorilede Nigeria na a dupe lowo yin o adeyin mi ka olasukan mi le mi nde pa pin ti se ba le fila olasukan mi ka sa ma se daada ajo ko bi eni kilo wa aja lo oyo ti gbo lasan pe mi o ba reran ko ma se laba mi oro jenu ohun mo sun tan enu mi tun se uye uye uye
1: iwo ni eko la eko ko eko agbara iwo ni kan
0: awa lorilede Nigeria la wa religious ju te ba n wa lara awon orilede ti masalasi ati sosi po si julo Nigeria ni yo ma gbe bi ipo kini abi ipo keji nbe o sugbon sibe sibe wa nko bo ni wa owo wa bo ni ise ati ise owo wa baba be edibo e ma gbo ma iya mi ni e ma gbo omo iya mi ninu esin edibo fo ma iya yin ninu esin o e support omo iya yin ninu esin edibo fo ma iya yin o edibo fun peteru edibo basic edibo fun ramani abdurrahmani abdurrahman isi ni omo ma ẹni tí èjẹ bí èmi náà mo ṣe gbé ọkọ tí mo ṣe gbé ọkọ ẹsìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá muslim ni mi àbí christian mi àbí babaláwo tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rírì mi ó ṣe bẹ́ẹ̀ débi pé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o lèmi ń support o ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́ ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi ẹ̀ẹ́mẹ́ta ti ń gbọ́ odù fálẹ́mọ̀ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tùn máa gbọ́ kùránì lọ́dọ̀ mi ọ̀rọ̀ mi ò yé yín àwọn tábà mọ̀ mi délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí sí ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí aláàjì pa ètò olúwo kékeré yín rèé Adéyinka Kásámà ṣe dáadáa tí mò ń bá bọ̀ àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù àwọn ẹni máa ń gbé ọlọ́run níjà tí wọ́n ti wò ó pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé ọlọ́run máa ń tí ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn kéde wa kọ́mọ́jọra wọn lẹ́nu wọn nínú ròrí wọn wọ́n lé ọlọ́run máa ń tí ń ṣe àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di ẹlẹ́sìn kan ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan àwọn dẹ̀dẹ̀rìn ìrúbú àwọn dẹ̀dẹ̀rìn páálí máa jìjà ẹ̀sìn máa gbé ọlọ́run níjà àwọn ẹ̀hàn ni èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn àrán o ẹ̀ẹ́ni sì gbọ́ wọn ẹ̀ẹ́ni báwọn míràn ti ń criticize ìjọba nígbà wọn ti jẹ dòdò tára tẹnu wọn ò fi lè sọ dodo tẹnu wọn fi kò dodo ṣùgbọ́n àwa a yà balẹ̀ yà bòkè yà gígòkò yà bá everybody god damn it béèyàn bá súre fún yín tí ò sẹ bí ọrọ ọgá mi adégbèǹga adébóyè blessed memory ó ní béèyàn bá súre fún yín tí ò sẹ bọrọ bá wá ṣẹlẹ tó képè bọlẹ ẹyin mú sí kẹfì fún mẹrin lálẹ ẹ pé get out ẹ pé get lost ẹ pé go to places ẹ kẹrin ẹ pé god demo ti ẹ láì ẹyin tó tún sọ a ní béèyàn bá súre fún yín tí ò sẹ tọrọ bá wá balẹ tó képè bọlẹ ẹyin mú sí kẹfì fún mẹrin lálẹ ẹ pé get out ẹ tó pé get lost ẹ pé go to places ẹ kẹrin ẹ pé god demo ti ẹ láì. ọlọ́run nìkan lọ́ba o àwa nígbàgbọ́ pọ́ lọ ń bẹ o a tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà. ẹyin kọ̀ọ̀kan sí agbára kan tó tó agbára ọlọ́run lódìmọ̀rẹ́ wàhálà haúlá wàhálà kò wá tá ìlà abẹ́lá àlú ilẹ̀ àṣẹ. ọwọ́ ọlọ́run là wá wà o ọlọ́run lónìí kápẹ́ mi ti à lọ́wọ́ wàhálà yìí tó bá ṣeé ṣe fún wa ni wọ́n ti pa wá dànù tipẹ́tipẹ́ o ṣùgbọ́n ọlọ́run ní ń sọ wa o ọlọ́run ní ń pa àlọ́ àti àbà wa mọ́ o nínú ewu gbogbo máa sọ à máa pa wá mọ́ nítorí pé ọba tí ń pa ísírẹ́lì mọ́ ìsùn bẹ́ẹ̀ ni kì í tó gbé ọba tí ń pa wá mọ́ nílùú ọ̀yọ́ ìsùn bẹ́ẹ̀ ni kì í tó gbé o ìnira sleep nor slumber ìsọ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dá yíyọ jọ máa wà lórí ẹ̀mí àti dúkìá gbogbo wa o tẹ́yìn náà bá fẹ́ dá ṣètò kí n tó máa lọ kí n tó máa dágbére torí pé mo ti wá ṣètò tipẹ́ lọ́jọ́ kí n máa ṣe látẹ̀ẹ́kan pé kí n jẹ́ gbádùn mi dáadáa bí nǹkan ṣe gbádùn tí tí tó máa ṣe ń gbádùn canvas lórí tẹ́rẹ́nàsì ẹ̀rín búkú ẹ̀rín ìka ẹ̀rín kéékèé ń bẹ lẹ́nu mi dẹ́yìn nǹkan. Yàrá ìgbàbí kankan sí.

lemi se wa nbi se ka be kan legalize corruption David Black abi kilo ko abi kilo ko as UK minister prime minister of UK David kini ka call ko e to ni Nigeria is fantastically corrupt ninjo na to so o gbona lara wa bi pe kini sugbo to lo so ododo oro sire bi sogusọ ni ododo oro bi sogusọ ni o we are fantastically cali corrupt ta ba tun le multiply cali in uncountable times awa fe very very corrupt gbogbo alasi jọmọ abuja o go ni tiwa na nse ah ma bo se ma sun so kongo iresi sinu omi gbona ko le ba sunki to n din osun waku sesin re oko pe ko ma din osun waku sesin re oko ko ma do sun waku owo ina lo ma lo dani mi fi se bile like na ma ni e wa san wa lubari ko mo ninjo am ko mo owo ina ko le ma mu lo be bi owo telephone eru kojo e wa lo ma nya ya ku ya won ma nda won nda luru ka ki awon mo te fowo buku te bi sadura fun won ninjo te nko won jade awon mo te fowo buku owo ti o mo ko te bi to owo eje àwọn tẹ́ fowó jìbìtì tọ́ ẹyin tẹ́ ń jálé onílé fi ibò tì yín mọ́lẹ̀ ẹ máa ní kálíìfù good ìlú dáadáa ká fi ìlú dáadáa lẹ̀ fáwọn ọmọ wa àbí ká fi ọmọ dáadáa lẹ̀ gan fún ìlú tọ́ra àwọn burúkú tá ń filẹ̀ fún ìlú dáadáa náà ni wọ́n padà ń ba ìlú tọ́ dáa jẹ́ o kí ni rè ní ìsìn àwọn òwòrán ń lówó lọ́wọ́ àwọn tábà lè fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ní òní nàìjíríà yìí bọ́ọ̀ bá dílé lu jìbìtì bọ́ọ̀ máa sọ̀sọ́gúsọ bọ́ọ̀ bá sọ̀sọ́gúsọ ọ́ máa ṣèṣekúṣe bọ́ọ̀ bá ṣèṣekúṣe ọ́ máa jalè bọ́ọ̀ bá jalè ọ́ máa jí owó ìjọba kó ẹ̀yin tẹ́ wà ní ministry of work gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀yin náà mọ bẹ́ẹ̀ ṣe máa ń jí tẹ́ ṣe ń hùwà bẹ̀jẹ́ àwọn míì iṣẹ́ ìjọba wọ́n ti sọ wípé iṣẹ́ ìjọba ìṣeṣẹ́ àti làágùn wọn ní ṣiṣẹ́ ọ̀yà wọn tó bá sì ti di pé ìjọba ọ̀sánwó báyìí ṣíráìkì ni ìwọ́ tó lọ ibi iṣẹ́ tó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ owó tó ń gbà gan tẹ́lẹ̀ ó tún máa ṣíráìkì pé ó tún fẹ́ kún owó bá a ṣe ń jẹ ègún mọ́yánnu o ní ní yọ gbogbo wa lẹ́nu o gbogbo wa la corrupt o gbogbo wa ló lè bí ìwé bàbá mi sayo oyèrèdè bàbá dáadáa of blessed memory tí wọ́n kọ́ wa ní yorùbá ní ilé ẹ̀kọ́ gíga emmanuel alayande college of education àwọn ni wọ́n ṣe ìwé gbogbo wọn ló lè ìgbà kan ni wọ́n kọ́kọ́ ṣe nígbà tá a fi wà ní secondary school náà ti ṣe ìwé yẹn ní ń jẹ́ gbogbo wọn ló lè ní nígbà ńgbò padà ìyá bàbá padà upgrade ẹ̀ tí bàbá rí pé kì í máa ṣe gbogbo wọn gbogbo wa náà máa ṣe ló lè tí ilé bá dà ẹni aláwòrán bí bá pa tiẹ̀ lèèyàn rè ẹni aláwòrán bí bá pa tiẹ̀ mọ́ nìkan lèèyàn rè nínú wa o kìṣì bàbá bá tuntun ìwé wọn bá tún ṣe àtúnṣe rẹ̀ wọn bá ṣe sọ táìtù rẹ̀ sí àkọlé rẹ̀ sí gbogbo wa ló lè bí ilé bá dà o ẹni ọlọ́run bá pa tiẹ̀ mọ́ nìkan lèèyàn rè o bẹ́ẹ̀ bá sì fẹ́ mọ̀ wá tálákà bẹ́ẹ̀ bá fẹ́ tálákà ẹ̀jẹ̀ kówó dé o bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ wá tálákà ẹ̀jẹ̀ kówó dé kí burú jẹ́ ó yapa kí burú jẹ́ ó yapa ṣùgbọ́n ní ìsìn ńkọ́ ìwo ni wà ní wò.

Tẹ́gbàgbé àkòrí ọ̀rọ̀ wa, should we legalize corruption in Nigeria? Kákó ti mọ̀ pé àwọlé àkúkú gbádùn náà gbogbo wa náà ló lè. Káfẹ́ ká legalize ẹ̀, ká wá máa moderate rẹ̀ pé ẹja máa moderate rẹ̀. Tọ́ba ilé jí owó tó báyìí ní China nísìnyí, ó ti níye billions tó iye owó tó lè jí kó tóbi pé wọ́n yìnbọn pọ̀ ni. Kò sí wákàtẹ̀ pé wọ́n lọ ẹ̀wọ̀n kankan sí mbẹ̀. Ṣùgbọ́n tí ò bá tó bá tọ́ yẹ pé ta sọ́ra ẹni, wọ́n lè gbé bá yakọ lẹ́wọ̀n. Ṣùgbọ́n tó bá di pé ó ti jí kódé lẹ́wù yìí, eléyìí fẹ́ bàlújẹ́ ni o, eléyìí kàndánù rẹ̀ sì ni wọ́n yìnbọn pádànù ni. Báyá káwa náà moderate corruption báwọn pé tọ́ bá ti lè jí lu jìbìtì kọjá lẹ́wù yìí, agogo ti mọ̀ páwọn èèyàn ò lè pa jìbìtì tẹ́lẹ̀. Tẹ́ ẹ̀ tún gbàgbé ọ̀rọ̀ míì tí mo sọ tí mo fi ń dojú ẹ̀kọ́ èyí tẹ́ wà nílé òkèèrè pé tẹ́ ẹ bá fẹ́ bun àwọn èèyàn tán wà nílẹ̀ yìí lówó ní Nàìjíríà lówó, ẹni tẹ́ ẹ bá rí pórí èrè ò tíì pé tó tí ò tíì pé tó, tẹ́ ẹ ti ti ọ̀rọ̀ òṣèlú sí pé tó tọrọ owó lọ́wọ́ yín ẹ wá ti ọ̀rọ̀ òṣèlú sí bó ti ẹ̀ lọ̀rọ̀ òṣèlú Nàìjíríà, ta ni wọ́n ti ẹ̀ dìbò fún un? Irú ẹni báyìí nínú ẹni báyìí nínú ẹni báyìí ta ló wọlé dìbò fún, ta ló dìbò fún? Tó bá ti ń sọ ọ̀rọ̀ tí ò nẹ́sẹ́ tí ò bá kíní gbé, ẹ mọ̀ fún lówó, iye tí ìjẹ́ tó nu o, torí ìyá ń jẹ́ àwọn èèyàn ní Nàìjíríà lọ́wọ́ o. Àtàwọn tá à ń dìbò àtàwọn kan tí wọ́n dìbò, àwọn tí wọ́n tí mo wá ń dùn mí ni pé àwọn tí wọ́n wà educated tí wọ́n mọ̀ tún yàtọ̀ sósì, tó jẹ́ pé wọ́n bá gbowó lọ́wọ́ ẹni tí wọ́n sọ pé kán dìbò fún òun, tán gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yìí gan, wọ́n mọ ẹ̀tọ́ pé àwọn ò ní dìbò fún ẹni báyìí, èèyàn gidi làwọn ó dìbò fún. Wọ́n kàn gba owó pé owó ìwé náà ní tẹ́lẹ̀, ojú kó náà ní tẹ́lẹ̀. Àwọn yìí gan tí wọ́n mọ̀ tún yàtọ̀ sósì ni wọ́n mọ wá ń sá fún bò, àwọn ìyá aláta, ìyá elépo, àwọn àbókí, àwọn ni wọ́n mọ ń dìbò. Àwọn àjọ mọ complain. Ẹ mọ̀ á gbọ́ opinion oríṣiríṣi nínú ìròyìn nínú newspaper. Various countless numbers of opinions. Kálukú ló ní opinion. Ẹ bá ṣe wọn ìdìbò. Wọn ìdìbò gbogbo àwọn jákujàku tá ń bo orílẹ̀-èdè yìí jẹ́nu. Wọ́n máa gbọ́ excuse rádaràda. Excuse tí ò ní jẹ́ wọ́n rẹ̀ wọ́n dìbò. Tẹ́ bá mọ bí tèmi ti máa ń lọ dìbò láti ilé mi. Ìgùn ọ̀kadà lọ ni. Ìgùn ọ̀kadà lọ wá sí polling unit mi níbi tó jìnnà síbi tí mò ń gbé nísìnyí dé. Wọ́n máa give excuse rádaràda ò lọ give. Tọ́ bá sọ pé violence máa wà nbẹ̀, move polling unit ẹ, option wà tó fi lè move ẹ lọ sí polling unit mi tó mọ̀ kó máa ń wà secure tó wà nígboro. There is no excuse, you have no excuse láti má dìbò. You have no excuse. Kò sí excuse kankan tẹ́ ẹ lè give tẹ́ pé ní ò jẹ́ dìbò. You have no excuse. Àyàfi báyà ẹ sì kẹwà lórí ìdìbò láìsàn lókù. Tí ò bá ti síyún bẹ̀, ẹ ní excuse kankan. Ojúṣe yín ni o, ojúṣe gbogbo wa ni ká dìbò, ojúṣe wa ni o. Ẹ àgbọ̀dọ̀ mọ complain lásán láì dìbò. Ẹ mọ iye billions, trillions of naira tí wọ́n ti yá. Tó jẹ́ pé àrọ ọmọdé ọmọ wa ọmọ san gbèsè rẹ̀ lọ ni. Àwọn náà ń náwó yìí, wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ ni. Mí kíni náà fi ṣe kí lẹ́yìn rí tán ń ṣe. Wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ ni. Insecurity, wọ́n ń jí yín gbé. Àwọn tán wà nílé òkèèrè ò lè wá Nàìjíríà mọ́ pẹ̀lú insecurity. Wọ́n mọ bẹ̀rù fẹ́mi ara wọn ni. Bàbá tó ń sọ pé wọ́n jí yín gbé, ẹ mọ bẹ̀rù ọ̀nà tí ò dá, accident ni. Àwọn olẹ́wàá dìbò fún tí wọ́n lè tún gbogbo àwọn nǹkan yìí ṣe. Ẹ wo ẹni tó ní ọpọlọ tó mọ ọ̀tún yàtọ̀ sósì. Ẹ ní mọ tó fọmọ ìyá yín nínú ẹ̀sìn dìbò, ọmọ ìyá mi nínú ẹ̀sìn, ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wèrèwo. Ẹ mọ bínú ẹnu bẹ ṣe máa ń rí lára tèmi, ọ̀rọ̀ máa ń gbóná lára mi. Ní èyí ń fẹ́ sọ̀rọ̀ nígbà mi torí ń sọyọ bó ṣe ń ká ńlá níṣe máa sọ. Ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wo. Tó bá ti di kíní ká gbé kíní ti sẹ́yìn, bóyá ògùn gan ni ká máa fi búra fún yín ni. Mo máa fògùn àti sàn tó búra fún yín, a bá ti fẹ́ gba ìṣàkóso.

gbogbo ọmọ ìyá adán dìbò fún wèrè kan wèrè kan gọ́vnà wèrè kan olóbu kú gbogbo gọ́vnà wèrè kan ní nọ́ọ̀tì lọ́hùn ẹ má bínú pẹ̀lú choice of words mi o torí mo mọ̀ pé wọ́n regulate radio station eléyìí private radio station online dẹ̀ ni ló jẹ́ ilé máa sọ̀rọ̀ bó ṣe wù mí láyé pé ibi táwọn NBC ó ti máa tí wọ́n ti máa ṣe inú ìjẹ́ kèmí ó ti lọ pé ká lọ máa ṣètò lórí kíní lórí mi ò mọ bá a ṣe ń fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú pé ká lọ ra time sórí àwọn normal terrestrial radio station yẹn ẹ̀rọ bóyá oníṣẹ́ a máa fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú bó láti máa ṣe entertainment program nìkan tá à ní sọ̀rọ̀ nípa ìlú politics a sọ̀rọ̀ nípa òṣèlú a fi bá aráàlú wí a bájọba wí ní aráàlú ń ṣe tí ò dá sọ a wí kóńkó lójú ọlọ́rọ̀ a sọ ló ẹni tó òṣèlú náà ń ṣe tí ò dá sọ sójú wọn yóò jẹ́ káwọn lè torí wọn ní bá wà láyé láti máa ṣe bó ṣe wà ní gbogbo àwọn kíní kíni mo wá ń bá bọ̀. Gọ́vnà kan nílẹ̀ Hausa lọ́hùn ní oríta tó yẹ kí roundabout oríta roundabout tọ́nà yìí fún báyìí bàbá wèé ní máa yìí ní oríta tí roundabout wà tọ́lọ̀ gbé mọ́ṣáláṣí tí ò bá ti gbórí èèyàn ti dàrú àwọn tí wọ́n jọ jẹ́ kínní ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n máa gbógo fún un ni wọ́n máa sáwọ̀dà rẹ̀ ní àwọn tí ò bá nílà ká ẹ̀ tọ́pọ̀lọ́ wọn ti jòrò tán yányán wọ́n máa gbógo fún un ni nínú mọ́ṣáláṣí àbí kínní mọ́ ìyẹn lọ ń kọ́ mosque sí roundabout tí ọkọ̀ ń gbà yípo tí ọkọ̀ ń gbà yípo tẹ bá fẹ́ sọ̀kalẹ̀ báyẹn sọ̀kalẹ̀ sáàrin ọ̀nà ni ṣáà pé wèrè ń jẹun lórí irú eléyìí báwọn ṣáà pé kò sì kọ̀yẹ́ kásẹ̀nu kò sọ̀rọ̀ sí wèrè eléyìí báwọn pé orí eléyìí ti burú yányán ni roundabout tọkàn yípo láàrin ọ̀nà lóríta àwa lọ gbé mọ́ṣáláṣí síbẹ̀ àwọn àáfàá àti àwọn kínní lè má mú wọn wà máa wọn a gbádùn ní nàìjíríà lẹyìn ká bá gbé ọmọ ìyá mi nínú ẹsìn kan wèrè ń dó wèrè kan dọdọ mi kì í ṣe pé fún ni o.

0: Mecca maroro opopo Dubai maroro awon mo be ni won tun se o Dubai ni se won depend lori epo mo won ti le epo won ti maximize resources yen de bi pe won ti fi owo re won ti fi tun ilu se to pe awon kan tan wa fi build in gankan ni wa mu owo wa o de mu wa gan o tun ju owo epo ti won ri bi owo epo lo won depend lori epo mo lodo ti won ọrọ̀ ajé orísìírísìí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọlọ́yìn politician yìí ń bí wọ́n bá jí owó kó ń bí wọ́n bá ṣe wedding fún ọmọ wọn ibẹ̀ wọ́n ń sá lọ ṣe rántí ijó ní tí àtiku abubakar tó bá ṣe wedding fún ọmọ rẹ̀ sẹ́mi pé dubai ló kó wọn lọ wọ́n ṣe nàìjíríà wedding mọ́ nàìjíríà bí ọ̀rọ̀ kan tí wọ́n associate mọ́ putin the president of russia russian federation wọ́n associate ẹ̀ mọ́ bóyá òun lónìí bóyá òun kọ́ ló sọ ti wọ́n ní pé
1: wọ́n ṣe kó padà nílé fún ọkọ̀.
0: Africa is the burial ground for rich Africans. Why he shops for his clothes in Italy? He gets his earth mo ti fẹ́ so in lọ sùn kó ló ẹ yá ń lè bọ ẹyin èèyàn yìí. Yóò get aṣọ rẹ̀ ní ìtàló. Yóò lọ sáàfù ọlọ́run rẹ̀ ní Mọ́kà tàbí kọ́ gba Jerúsálẹ́mù lọ JP Alhaji oríṣiríṣi Alhaji tínú ọmọ JP tí wọ́n nínú kà tí wọ́n ń ṣe kà. Bọ́bá fẹ́ gba ètò ìlera yóò gba UK tàbí Amẹ́ríkà lọ. Bọ́bá fẹ́ jí owó kó tó fẹ́ ralẹ̀ tó fẹ́ ralé property tó lè súnmọ́ yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà. Yóò gba tax havens lọ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti gba tax lọ́wọ́ àwọn ibẹ̀ ni ó gbà lọ. Bọ́bá fẹ́ ṣàfẹ́ ayé ẹ̀bà lórílẹ̀-èdè Canada. Bọ́bá ṣe wedding ẹ̀bà ń Dubai àwọn olóbùkú àwọn ilé gbogbo. Tọ́bọ̀ wá dìpọ̀ kú tán ẹ̀ mà ní ẹ̀ máa gbóhùn lọlé ni o ẹ̀ máa gbóhùn lọlé wọ́n fẹ́ sọ bí ìdìbẹ̀rẹ̀ agáàni.

ẹ̀sùkù election míì ti tún ń bọ̀ wọ́n tún máa fún àwọn èèyàn láàyè láti lọ gba voters card ẹ sọ fún àwọn èèyàn kan rẹ́gísítà o àbí bí orí ò bá ti ta wá dáadáa tó mo mọ iye tí mò ń fún ọmọ lóúnjẹ lójoojúmọ́ mo mọ iṣẹ́ tí mò ń ṣe kí n tó rówó bàbá fi máa appreciate àwọn tá bá ń gbìyànjú tá bá ń struggle tá ń hustle tí wọ́n yìí sọ̀lẹ́ irú christmas ìtọ́lọ̀ yìí pẹ̀lú orúkọ àwọn alátìlẹyìn wa tán máa ń bun àwa náà lówó àwa náà bun àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ọjọ́ christmas lówó owó tí mo ná lọ́jọ́

àwọn tá a lọ bá nídìí tá ti ń ta epo tá a fún 1000. Oríṣiríṣi báwa náà ṣe ṣe báwọn èèyàn ṣe ń fi sọ́dọ̀ wa làwa náà ń fi síta àpàká mọ́. To whom much is given, much is also expected of them. Lórí orúkọ àwọn alátìlẹyìn wa, bàbá mi Sàmínú Adépọ̀jù, bàbá mi Fatai Bamidele, bàbá mi Bashiru Adeniran, bàbá mi Yasalam Etere Multipurpose Furniture Alpha Glow, Mr. Yusuf Tani Opabo, Tani Zeni Opabo, the hospital. Artist Michael Aosola Angelo, Mami Madam Fumi Kemi, Assist Sarabadin Olaiya, bàbá mi Fatai Bamidele Olusola Lamẹ́ríkà. Àwọn tẹ́ máa ń mú àlówónù, wọ́n ń fi sọ́dọ̀ wa, àwa náà máa ń fi ta. Níwọ̀n bá bí kàpá àti àná ṣe mọ, bọ́wọ́ ikú ṣe mọ àbí ṣe bí bọ́jú. Owó wọn ní ká lò fún nǹkan kan nínú stúdíò wa, àwa náà bá yọ sàká.

0: o baba mi saminu adefoj miriam adesewa simkins america oyinbo la won o gba won ta ma ran alo ni adupe o amo lore o gbogbo yin o ni o ni tawo yin olorun ma wa pelu yin ka ma pa ilo ati abo yin toro gini la die bo oko e mo iko ikobala iko ikejo lona asete bo nse olorun eh ni sise o won ni daran siyin lorun akoba adaba oran olorun ati mo o jo ni ko ni je ti yin o ni wale lai lai okay okay lo wa fun ni nbe o okay loke le ye fun loke loke le ma wa lojo gbogbo adupa o gbogbo yin te ma ran lowo ayin omo ba ladigbo lo mun idini adekunle baba mi evangelist akande moses akintunde emi fe ran wahala nje oni tawon amotekun tan gba phone lowo mi phone moses fun abi n se gbogbo eto mi ade ti mo se lo ori facebook so je live video ni ade ti mo se lowo bi ure te n gbo yin na ni ori phone na ni gbogbo oro aje ni wa mo fe bayan edit video ni mo fe se jingu mi ni ti mi lo si studio lo se ni ori phone na ni te gba phone mi fodi de ose ejo meta baba akade moses akintunde gbogbo awon agbalagba ninu oyo ati bayi ni ti phone pipe ni ti ba bi ri phone mi gba eh ton wa mo phone ohun gan ni gba phone ore mi ni ke tun se temi amzo alala mo pe ran wahala po eh bo se jenu wala o ma wa pelu yin o o si se mi bi ke mo ilo ke mo arojo lo ejo ro nlorun wala mo le se bayi dola olorun ba ngbo mo le mo arojo lo bayi dola tin si mo wi tin ni ti kan ni jora won tin ni fi kan pe meji
1: ikan fọwọ́ sọwọ́ pọ̀ ìkan mọ̀lé àwọn èèyàn wọ́n fọwọ́ sọwọ́ pọ̀ wọ́n mọ àgèèyàn àṣí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni ọyọ́ àti bà unity forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi tafọwọ́sowọ́pọ̀ gbé ìlú ọ̀yọ́ ga agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà yín ti forọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ ní iyẹ ni yóò yẹ wá o torí iyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wa lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkàn mílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí fàálẹ̀ ẹ fi hàn tèmi náà ní látàrò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti bà unity forum ni ó rán mi níṣẹ́ àánú àná ni mọ́ ẹ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńláàdìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Má yín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájí ṣébi ọ̀yọ́ online radio.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
3: Ọya fi orin mùsùlùmí ọdún lọ sópin o. Gbogbo àwọn atọ́lọ́yẹ tí wọ́n ràn wá lọ́wọ́ kọ́ lọ́n bá wa ran àwọn náà lọ́wọ́. Aya fi orin sí láti ilé agbára. Ẹ mọ̀ dáńlóhùn èmi náà nílé agbára orí fóònù mo ti ń tẹ ọ. Ìgbà mi kankan báyìí sírìọ́sì kọ́ lọ́ sàánú mi. Pákéjìn pọ̀. Pákéjìn là ń jẹ́ o. Gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ o mọ́ dá àwọn náà dábùkátà wọn. Ká má rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ká má lọ dáadáa ká má bọ̀ dáadáa.

Oyo ni oni ba lo ni jo da si o ba mi sami na omo ade poju omo eru wa baba o awon ni n ba wa gbe awon baba mi fatai ba mi dele adam sanu wa nu awon ni ojo ti suwa o awon ni oja kawo ti gboko bomi lo ni ade ya pa kini ti gbogbo oro ta nso ti njanfani fa awon eyan won ba ti mo on ti ri eko kankan ko lara ga ti o ba si awon talent o ba pare mo ala awon lolorun lo ni sababi o ani gileyin ogba wa awon na ni won aje ko ti suwa awon na won aje ke bi o pa wa te bi ba pa ayan ju baby ba pa ayan koja aye baby ba pa ayan koja bi ki eyin o se segusi awon ni aje ka wo ti se segusi awon ni won ti je adada kudi ni to je pe salu elenu gboro lo ko enu mi o ba ti le gboro mo tori eri okan ma je mi bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ sáwọn ọmọ tán lu jìbìtì tán lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù láwẹ́rẹ́wẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí bá wọn ń ṣàánú tilé oge náà tún tó gé jù torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára adéyínká pẹ̀mbọ bí àwọn erin kásàmọ̀ ṣe dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótògó.

tawa ma ya o na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ sí mc à ń rìkọ́ọ̀d fídíò à ń ṣe bẹ́ẹ̀ dé jingu nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hósù jáde nítorí pàfẹ́ wọ̀wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò máa wọ̀wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekú sí ẹni yóò máa jẹjẹkújẹ yóò máa hùwà kíwà yóò máa jalè yóò máa fẹ́wọ́. Ìbáwo ìsọ̀lẹ́ o. Ẹ bó ti jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára. Àìsọ̀lẹ́ o. Àìsọ̀lẹ́. Tẹ́ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe. Ní tọrọ owó tẹ́ ẹ fi máa bùn ún lọ. Tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ń ṣe fún ara mi. Ṣùgbọ́n ká gẹ́gẹ́ jìnnà bẹ̀rù ń dá a bá fi pamọ́ ní níyì. Gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́. Tí wọ́n tún ń gbèrò pé àwọn fẹ́ ràn án lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run máa dá àwọn náà dágbò sí ayé wọn. Káwọn náà kan máa bójú rere àánú ọlọ́run kan máa bá pàdé.

tó máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá à ń mú mọ́ra wọn tá à ń já mọ́ra wọn díẹ̀ díẹ̀ ni ká sá máa wọ̀wọ́ lọ́wọ́ tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àáfà ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa bí bó ṣe kó náà bá lè dání bó ti à ń fi lé rẹ́ǹtì wọ́n mọ̀ ṣe kí a ti kà ní káwọn náà ká máa fi kún àwọn tá a máa ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lásán ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan náà iṣẹ́ ni lọ́tọ̀ ṣùgbọ́n nígbà tí ò tí yìí tọ́lọ̀ ò tí jẹ́ ká búrẹ́kẹ́ jù báyìí lọ a gbọ́dọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́jà là ń bá káàkiri èmi ni mo tún jẹ́ Lumatech tí mo ní Lumatech International àti Lumatech ni àwọn àǹdù yẹn ní gbogbo social media platform a ní à ń build android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀ mo build android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ radio ni ẹ̀ tí mo pè ní all nigerian radio application tí mo kó gbogbo àwọn radio tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà sí nínú mo á wẹ́ kò sí kàkà tó wá látọ̀yọ́ yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí lọ́wọ́ àníkàpá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́ gan

0: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, Lájí ṣébi ọ̀yọ́ online radio.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.
3: Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.

ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

wòlí ẹ̀yìn ló ń gbógo fọ́lẹ̀ wa ẹ̀mí mi mọ ẹ̀ṣẹ́ ẹ̀mí mi mọ ẹ̀ṣẹ́ o ẹ̀mí àwọn wòlíì.

0: Ìbáṣe pé Ọlọ́run máa ń ṣe àmì ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀yin ará mi, ta ni ó lè dúró? Ǹjẹ́ sẹ́mi ó lè dúró? Sẹ́yìn ó lè dúró?
1: Jésù
0: Ọlọ́run bá máa ń ṣe àmì ẹ̀ṣẹ̀, sẹ́mi ó lè dúró? Sẹ́yìn ó lè dúró?
1: Òun ni tọ́nà
0: ìpá. Àánú náà ló fi ń gbà wá o. Kówó tí àìṣe dédé wa, owó táwọn ẹ̀ṣẹ̀ wa, kò í wo táwọn àṣìṣe wa o. Tó ṣe ń pa wá mọ́, tó ń dá wa sí ọ̀pọ̀ lájọsùn lálẹ́ àná.
1: Lọ́lọ́
0: tí wọn ò ní àǹfààní àti bá wa jí sáyé làárọ̀ yìí, a ò fi yọ wọn o. A kàn fi ń yin orúkọ rẹ náà ni, a fi ń gbé orúkọ rẹ ga náà ni. Tó jẹ́ kí aago àbí wákàtí náà kó tí ì dé sí ọ̀dọ̀ tiwa náà.

0: Ọlá.
1: Alọ́rẹ́ ní tẹ́ ẹjọ́ ń ṣe wọlé wọ̀de, yóò sì wíwọ̀ wéré, á lòun ò gbọ́dọ̀ gbé ni o. Tí ò bá ń ṣe pọ́kàn gbọ̀ngàn gbọ̀ngàn ni, wọ́n ti rí ìnáà sóhun kò má dẹ̀bi olóko.
0: Ọlá sísa grief to bear.
1: Yóò ní tí ò bá ṣe pọ́kàn gbọ̀ngàn gbọ̀ngàn ni, a ní wọ́n rí ìnáà sóhun kò má dẹ̀bi olóko.
0: God in prayer. Oh, what peace we ought.
1: Lẹ́ni dẹ́ ẹjọ́ ń ṣe wọlé wọ̀de.
0: Oh, what needless pain we bear. Oh, because we do not care.
1: Iku na ni ma nsole ola da.

Ìwé Deuteronomy 8:30 láti ẹsẹ̀ kíní lọ sí ìsàlẹ̀. Ìbùkún fún ìgbọràn. Àwọn tí a bá ń gbọràn ìbùkún tó wà fún wọn. Ẹ̀yà máa wá gbọ́. Ẹ̀yà máa wá gbọ́. Ọ̀pọ̀.

òkun tó máa ń bẹ fún àwọn tí ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Àwọn tí ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu ti òkun tó wà fún wọn. Àwọn náà ni mo fẹ́ máa lé ilẹ̀ yìí sẹ́yìn náà ṣe tẹ́ ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Bẹ́ẹ̀ bá kí ń gbọ́ tẹ́lẹ̀ ayé ẹ bẹ̀rẹ̀ láti sìn lọ kẹ́ ẹ lọ ronú pìwàdà kẹ́ ẹ máa gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Aya ìbùkún fún ìgbọ́ràn. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní ẹnu mọ́ kà láti orí ẹsẹ̀ kínní. Ìwé Deuteronomy orí 28:30 ẹsẹ̀ láti ẹsẹ̀ kínní. Níbi ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní kíkún. Kí o sì kíyèsára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi fún ọ lónìí.

jẹ́lá lè wà lè kìrà mẹ́ jẹ́ tó tún ẹsẹ̀ àkọ́kọ́ ń kà lẹ́ẹ̀kan sí mọ́ ń kà láti inú ìwé Deuteronomy orí kejì dín ní ọgbọ̀n láti ẹsẹ̀ ìkíní ẹsẹ̀ àkọ́kọ́ náà mo fẹ́ tuntun gbé bẹ́ẹ̀ lè bá àtọ́ yé dáadáa. Àwọn ìbùkún tó wà fún ìgbọràn ẹ wá máa gbọ́ ẹsẹ̀ ìkíní bí ìwọ bá gbọ́dọ̀ sí olúwa ọlọ́run rẹ ní kíkún kí o sì kíyèsára láti tẹ̀lé gbogbo ohun tí ó pa ọ́ láṣẹ tí mo ti fi fún ọ lónìí. Olúwa ọlọ́run rẹ yóò gbé ọ lékè

0: bọ́ sí ẹsẹ̀ kejì. Ó ní gbogbo ìbùkún yìí yóò wà sórí rẹ, yóò wá sórí rẹ, yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ àti ìsọlẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibi sí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin.
1: Bismillahirrahmanirrahim.
0: You are blessed in your going out, you are blessed in your coming in.
1: Inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu

yẹn lólùfẹ́ mi nílé lóko pẹ̀lẹ́yìn ojì ìbùkún ni fún yín o nígbà tí ẹ̀yìn bá ń jáde lọ ìbùkún tó ní fún yín nígbà tẹ̀ bá ń wọlé o. Adé ọlọ́run ọba ni kò sì ní yẹ ìbùkún ni fún gbogbo àwọn èso ara wa tó tara wa jáde. Ìbùkún ni fún àwọn tí àwa gan ta tara wọn jáde. Àwọn alálẹ̀ wa, àwọn ìṣẹ̀ṣe wa, torí bá bẹ́ẹ̀ ní ìṣẹ̀ṣe ẹni, yéyé ẹni ìṣẹ̀ṣe ẹni ò gẹ́.

Oluwa yóò ran ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ́ rẹ lẹ́mìí. Oluwa Ọlọ́run rẹ yóò bùkún fún ọ nínú ilẹ̀ tí ó fi fún ọ. Oluwa yóò fi ọ múlẹ̀ ní ènìyàn mímọ́. Yóò ti ṣe ìlérí fún ọ lórí ìbúra bí ó bá pa àṣẹ Oluwa Ọlọ́run.

rẹ. Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kún rẹ, fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ, àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí ó ti búra fún àwọn bàbá bàbá ńlá rẹ láti fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀, yóò sí fèrèsé ọ̀run sílẹ̀, ìṣúra rere rẹ̀ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ, àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, ṣùgbọ́n ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan kan, ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan kan. Olúwa yóò fi ọ sí orí, ìwọ kì yóò sì jẹ́ bí o bá fi etí sílẹ̀ sí àsè olúwa ọlọ́run rẹ tí mo fi fún ọ, kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láé láé. Má ṣe yà sọ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo fi fún ọ ní òní yìí, kí o máa ṣe tẹ̀lé, kí o sì máa tẹ̀lé, kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn láti máa sìn wọ́n.

0: sẹ́yìn náà mọ àwọn àṣẹ tí ọlọ́run pa wá tó ní ká máa ṣiṣẹ́ mọ̀ wọ́n.
1: Allahu lahu fi nalfiyamu tadawu.
0: Ọlọ́run pa wá láṣẹ kan ju pé kò pa wá láṣẹ kan ju orúkọ tí mò ń jẹ́ lọ. Orúkọ tí mò ń jẹ́ gẹ́gẹ́ náà ni àṣẹ tó pa wá láti kéde lẹ̀ tó fẹ́ ká máa ṣe káàbí máa rí gbogbo àwọn ọ̀pọ̀ yìí gbà.
1: Allahu wahidun mujahid.
0: Ṣé mo kọ mi?
1: Ẹsìnrántí.
0: Ẹ tí ì mọ ẹ̀rántí.
1: Ìgbẹ́rún.
0: Pẹ́ ń bọ bí àwọ erin èdè bábá èdè ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà.
1: Ìrọ̀bí ìdàlàlà.
0: Kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba aládéjì ìganjìgan tó gbótògbótò gọ́tọ̀gọ́.
1: Ìdàlàlà.
0: Abọ ọgbọ́n náà ni mítọ̀ sọ́tọ̀ sọ́tòru tòru èmi lọ́kùnrin sì bá olórí aláròyé ní ńláàdọ̀ ni mà tí màá ń wò sùnsùn. Mímọ́ náà mọ́nà ní bá wá kárí bọnú bí ẹni tí ò lọ́gbọ́n nú kádùn tàn mí ń wò bọ̀bọ̀ ọ̀bọ̀ bí ẹni tí ò mọ bí ọ̀rọ̀ ń rìn. Bí ẹni tí ò ní làákà
1: yìí.
0: Ọgbọ́n inú mi gbèjì ẹgbẹ́ ìjọ ni. Adéyinka Mèsì tí ń báyà bẹ́ mú dáhùn rẹ̀ wá ló kù. Mọ́ Mèsì ọ̀rọ̀ mọ́ mọ̀ ọ̀rọ̀ pẹ̀lú èsì mo tún Mèsì ọ̀rọ̀.

0: àwọn tẹ máa ń da pọ̀ mọ́ wa ní ìgbà kọ́kọ́ tí wọ́n mú ọkọ̀ tí mò ń rí vaasi nínú àwọn ọkọ̀ mi. Ó náà ni orúkọ tí mò ń jẹ́. Ẹ máa gbọ́ ẹjẹ́ ń ká àwọn ọkọ̀ kẹ́ mọ èyí tí mò ń sọ gangan ń bẹ̀ kẹ́yìn gan ó gẹ̀ẹ́sì rẹ̀ fúnra yín kẹ́ẹ̀ gẹ̀ẹ́sì rẹ̀. Adéyinka Ọlásùnkàn ni kásá máa ṣe dáadáa.
1: Ẹlẹ́dínà kọ́lẹ̀ láhùmù
0: náà. Ká máa ṣe dáadáa náà ni àṣẹ tọ́lọ̀ ń pawọ́ ọkọ̀ pawọ́ láṣẹ ju àṣẹ pé ká máa ṣe dáadáa lọ.
1: Fasádàhùn ìmọ̀.
0: Ká ṣe dáadáa sára ilé.
1: Hasbuna Allah.
0: Ká ṣe dáadáa sára oko. Ká ṣe dáadáa sọ́mọdé. Ká tún ṣe dáadáa pẹ̀lú àgbàlagbà. Ká ṣe dáadáa sónílé pẹ̀lú àlejò. Ká ṣe dáadáa lórí àwọn tá a ní àṣẹ lórí wọn tó jẹ́ pé kó sì ń dáa ṣe lórí wọn tó jẹ́ pé wọ́n lè yí àṣẹ wa padà. Tàbí kò sí nǹkan tá a ṣe lórí wọn tó jẹ́ pé wọ́n lè gbo àlẹ́nu tàbí tí wọ́n lè bínú sí wa. Má ti ẹ̀fẹ́ bínú bínú bí ewúrẹ́ tí ń bẹsẹ̀ halẹ̀ sọ́fẹ́ olówó ẹ̀jẹ̀ ni. Àwọn táwa náà tá a jẹ́ o.

ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alaihi wasallam. Ó ní àyíṣe onígbàgbọ́. Àyíṣe onígbàgbọ́. You are not a true believer. Àyàfi ìgbà tẹ́ ẹ bá ń fẹ́ dáadáa, tẹ́ ẹ ń fẹ́ fúnra yín, tẹ́ ẹ ń fẹ́ fún ọmọ làkejì. Dàgán gbangangan náà lẹ́tọ́ jẹ́ onígbàgbọ́ òdodo. Ẹ ń bẹ nínú bíbélì náà. Ti bíbélì ní fẹ́ràn ọmọ nìkejì.

0: àṣẹ tí Ọlọ́run pa wá náà ni pé ká máa ṣe dáadáa sára ilé ara òkú ara ẹsẹ̀ kò gbọ́ àtọ̀nà tó
1: jù
0: ní gẹ́gẹ́ bí ìkápá wa ṣe mú
1: ọ̀tún
0: ẹwà ẹwà gbọ́ ọ̀gbọ́
1: kájẹrù
0: bíbélì ní fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ
1: ṣẹ́rù
0: ọ̀sọ́ pé kò fẹ́ràn ọmọlàkejì.

0: Fẹ́ràn ẹ̀yà ẹlẹ́yà mi, elédè mi, ẹlẹ́sìn mi, yàrá rẹ̀.
1: Ṣùgbọ́n
0: mo fẹ́ràn ẹ̀yà mi ju ẹ̀yà rẹ̀ ń lọ. Fẹ́ bó ṣe fẹ́ ara rẹ̀ ni o. Mo fẹ́ràn ẹ̀yà mi ju ẹ̀yà rẹ̀ lọ. Ìrò bẹ́ẹ̀ ń fi làákà ìbá ọ̀rọ̀ mi bọ̀. Ṣé ń gbọ́ mi lágọ̀ọ́ yí? Lórí bí òwe làwọn bàbá wa là á lu ìlú òkìdì ìgbò. Ẹyin ọlọ́gbọ́n lẹ̀ ń gbọ́ mi, ọlọ́gbọ́n náà ni màá ń jó. Àwọn ọmọ náà ni màá. Ọ̀rọ̀ díẹ̀ sì tún fọ́ ọlọ́gbọ́n kó tó ká fẹ́jú ká fẹ́ mú sọ̀rọ̀ bẹ́ni tó lórí.

inú rẹ̀ tsunami orí kejì dín ní ọgbọ̀n láti ẹsẹ̀ tó ní lọ sí ìsàlẹ̀ bí ìwọ bá gbọ́rọ̀ sí orí ààrẹ lẹ́nu eléyìí ni ìbùkún fún ìgbọràn bí ìwọ bá gbọ́rọ̀ sí olúwa ọlọ́run rẹ ní kíkún kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi kún ọ lónìí olúwa ọlọ́run rẹ yóò gbé ọ lékè gbogbo orílẹ̀-èdè ayé lọ gbogbo ìbùkún yóò wà sórí rẹ yóò wá sórí rẹ yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí olúwa ọlọ́run rẹ ìbùkún ni fún ọ ní ìlú ìbùkún ni fún ọ ní oko kódà kẹ mọ̀ sí lórílẹ̀-èdè nàìjíríà mọ́ bẹ́ẹ̀ ti gba orílẹ̀-èdè míì lọ ìbùkún ni fún yín ní gbogbo orílẹ̀-èdè tí orílẹ̀-èdè tí ẹ bá wà ìbùkún fún ni fún yín o ní ilé ìbùkún ni fún yín ní oko ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibisí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ gbogbo properties yín pátápátá ìbùkún ni fún o ìbùkún ni fún àgbọ̀n rẹ fún àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ ìbùkún ni fún ọ ní ìgbà tí ìwọ bá wọlé ìbùkún sì tún ni fún ọ ní ìgbà tí ìwọ bá jáde you are blessed in your going out and in your coming in olúwa yóò gbà fún ọ pé gbogbo ọ̀tá tí ó dìde sí ọ yóò ṣubú níwájú rẹ wọn yóò tọ́ ọ wá ní ọ̀nà kan ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje ẹgbẹ́gbẹ̀rún ọ̀nà náà ni wọ́n gbà mọ́ sá fún wa nígbà tí àwa bá ń tẹ̀lé tí à ń gbọ́rọ̀ sí olúwa lẹ́nu tí à ń tẹ̀lé ọ̀rọ̀ olúwa olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ́ rẹ lénìí àti ní gbogbo ọjọ́ ayé rẹ olúwa ọlọ́run rẹ yóò bùkún fún ọ nínú ilẹ̀ tí ó ti fi fún ọ olúwa yóò fi ọ múlẹ̀ bí ènìyàn mímọ́ bí ti ṣe ìlérí fún ọ lórí ìbúra bí ó bá pa àṣẹ olúwa ọlọ́run rẹ mọ́ tí o sì ń rìn ní ọ̀nà rẹ̀ nígbà náà ni gbogbo ènìyàn tí ó wà ní ayé yóò rí pé a pè ọ ní orúkọ olúwa wọn yóò sì bẹ̀rù rẹ olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ fún ọmọ inú rẹ irú ohun ọ̀sìn rẹ àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí o ti búra fún àwọn baba ńlá rẹ láti fi fún ọ olúwa yóò sì sí ọ̀run sílẹ̀ ìṣúra rere rẹ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ àti láti bù fún gbogbo àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ ìwọ yóò yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni àwa mọ̀ yá àwọn èèyàn àmọ̀ ní àmọ̀ tún yá àwọn èèyàn báwa ò ní yá lọ́wọ́ ẹnìkan ni ìwọ yóò mọ̀ yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni olúwa yóò fi ọ́ sí orí ìwọ kì yóò sì jẹ́ èrò bí o bá fi etí sílẹ̀ sí àṣẹ olúwa ọlọ́run rẹ tí mo fi fún ọ kí o sì máa rọra tẹ̀lé wọn ìwọ yóò máa wà lókè bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láéláé má ṣe yà sọ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo ti fún ọ ní òní yìí o kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn láti máa sìn wọ́n Wala haula wala quwwata illa billahi al-azim. Ya salam sili jalali wal ikram.

Ọlọ́run wá pa wá láṣẹ ohun méjì ju pé ká máa ṣe dáadáa. Ẹ máa ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi. Gbogbo àwọn nǹkan tí a ti promise yín yìí, tí a promise yín yìí, tí a ṣe ládẹ̀hùn fún yín yìí, ni ó sì máa jẹ́ títí yín. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń jáde lọ léni. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń wọlé. Ìbùkún ni fún èso tí ó tara wa jáde pẹ̀lú. Ìbùkún ni fún iṣẹ́ ọwọ́ wa. Ìbùkún ni fún àwọn ohun ọ̀sìn wa pẹ̀lú. Ìbùkún ni fún àwọn aráalé wa. Ìbùkún ni fún àwa gangan alára tìkálára wa pẹ̀lú.

nínú Ọlọ́run ìbùkún Elédùmarè orí àjẹ́njẹ́tán rẹ̀ kò ní wọ́n lákàtà èmi pẹ̀lú ẹ̀yìn olólùfẹ́ mi nílé lóko pẹ̀ lẹ́yìn odi o. Adéyinka Ọlásùkànmí lorúkọ mi pàpín baálẹ̀ ẹ̀fìlà ìlásàròkọ ní mi ti so lórí ọbẹ̀ nínú àwo tó ń garan ajá lu ọ̀yọ́ yín rèé o ti èégbó lásán nítorí pé bí n bá rẹ́ra ko mo mọ̀ ń rí abàmì èèyàn lọ́pọ̀lọpọ̀ ní kọ́lùn ó ṣàánú mi pẹ̀lú nǹkan rírí. Àwọn èèyàn míì ti fẹ́ sọ ń lẹ́nu wọ́n ti tún fẹ́ fún lóko àmì wọn ló ń rí kúrì. Ẹ wá gbọ́ ń ṣe wá rí tì ní wí. Ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Olódùmarè ọba ọlọ́wọ́ gbọgbọrọ ti yọ ọmọ ẹ̀ lọ́fìn àárí ìró àlá ọba tó tó gbójúlé ọba tó tó fẹ̀yìntì ẹyin adúró ti ni má tani jẹ ègbè lẹ́yìn ẹyin àdálóró ègbè lẹ́yìn ẹni àdálóró. Ọpẹ́ mi dorí òdorí ọ̀dọ́rí ọ̀dọ́ ọba mi Bàṣírù ọmọ Adẹ́niran láti ìlú Èkó tí wọ́n tó pè mí lákèésí bá ṣe ṣe ń jò ni pé kí ni ta irinṣẹ́ wa ń ráhùn o ń ráhùn o. Àwọn náà pa ńlá kíyèsí sí nínú pé ńlá kíyèsí pé ń ráhùn ń dún bákan. Èmi náà sì gbọ́ pò lóòótọ́ sẹ́mọ̀ pígbà mí ẹlòmíì ọmọ ọkọ orin tí ó dùn tí ò ní ibi tí ara ẹ̀ gbọ́ pé orin yìí tó ń kọ yóò dún bó ń ṣe ń sọ bíìtì nù ló ń wọ bíìtì kò yé yín. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń bá wa gbọ́ tẹ̀ sì ń pè wá ṣàkíyèsí tí ẹ bá ti ṣàkíyèsí wípé kíní yìí ò mo ṣèyẹ kó dún ń ráhùn ni. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Ọlọ́run ọba yóò mọ báyìí náà gbé ẹrú yín àti tó wu àti tó fúyẹ́ yóò mọ báyìí gbé fún nídà yín dábùkátà yín ọpẹ́ mi tún dorí òdorí àwọn alátìlẹyìn wa Bami Bàṣírù ọmọ Adẹ́niran lóòrèkóòrè ni bàbá ti fẹ́ sọ́dọ̀ sí ọ̀sẹ̀ tí wọ́n máa ń nawọ́ sí wa níléeṣẹ́ wọn bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n máa ń nawọ́ sí wa yíkà lálá ti bàbá ni àwọn ni yíkà fi àwa ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹkún fi sowó dátà fi sowó nǹkan ẹ ṣe wo bàmí. Iná ò ní tan owó yín pẹ̀lú gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ẹ máa ń tì wá lẹ́yìn ẹ̀yin tẹ̀ kí ń fẹ́ ká dá orúkọ yín tó yẹ pẹ̀yìn náà ẹ máa ń tì wá lẹ́yìn Ọlọ́run ọba yóò mọ ti ẹ̀yin náà lẹ́yìn o iná ojú èyí tì náà lẹ́ ojú òní yín tì nígbà kan. Kí ni mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí? Alágbà. Yín rí nǹkan kan lọ títí tí mo fẹ́ sọ fún yín lóòórọ̀ yìí.

0: ṣùgbọ́n ẹ̀yin tèmi kákárí bọnú òtáràn tí ń ṣe ni o.
1: Báláwo ọbí ọdúpẹ́ kádàrá.
0: Àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ àyàn wọ́n sì tọ́ bọ̀. Wọ́n ní ọwọ́ tí bá ń dunni àyè fi pamọ́ sí abẹ́ aṣọ. Ẹ ké pàjáre, ẹ ké gbàjáre.
1: Dada ni kò mú bọ̀.
0: Ẹ ké gbàjáre, ẹ ké gbàjáre.
1: Yàdàn.
0: Àìdákẹ́ kú o.
1: Alẹ́ ẹni kan ṣe dí mi, ẹ sọ fún pé kò lè dàbí.
0: Ṣé ẹ mọ àrùn? Báwọn bàbá wa ṣe máa ń sọ, wọ́n ò ní àrùn.
1: Àlà Adábù fọ́kànlẹ̀ ilmọ̀ ni lógóta.
0: Bùnmi mọ́lé dé mọ́lé kí n pọ́ kú fínfín lórúkọ tààrùn ń jẹ́. Pariwo mi síta kí n fi ọlẹ̀.
1: Ṣé dàda bí afá tó bá mi.
0: Ó kọ àrùn náà ni o.
1: Dàda bí owó tó bá mi jẹ́ òun láti dàda.
0: Ayé mú wá fún yín bí àpẹẹrẹ. Erigi mi. Àwọn búrọ̀ọ̀sì ìgbàlódé tá a máa ń lò tí n bá ti fi fọnú lọ. Ó lè bómi lérìgì nígbà míì tí n bá wá tètè yà sí. Yóò wá di pé yóò wá ní funfun kan báyìí. Yóò wá máa nimi lára débi pé yóò wá di ibà sí ńlá. Dẹ́ẹ̀tì máa wò pé mouth clean èbó toothpaste èbó pé kò ní fa àwọn nǹkan kan pé yóò kìlì jáàmù. Jams àwọn kòkòrò àìfojúrí tó wà nínú ẹnu àwọn nǹkan tó wà lẹ́nu nígbà tílẹ̀ mọ́ kò yé yín. Ní àtàrí búrọ̀ọ̀sì lílò yí gangan náà ni ọ̀wà bó èrìgì débi pé yóò wá tó bá fi ń dijọ́ méjì tó mẹ́ta agidi tẹ́ ẹ bá mu omi lásán yóò mọ dùn tí n bá mu omi lásán yóò mọ.

0: ayé ń jẹ́ ọmọ ayé yín. Gbogbo àlà kọjá yòówù kẹ́ ẹ máa là kọjá.
1: Bọ̀tá máa ṣe.
0: Gbogbo ìrí kọjá yòókù kẹ́ ẹ máa rí kọjá. Gbogbo ohun kí ohun yòówù tí ò bá máa ṣẹlẹ̀.

0: kọmọ ń
1: tẹ ti ń ṣe bẹ́ẹ̀ abẹ́ àbáwàdà lẹ́pẹ́ ni ọlọ́run màwàdà ó mò ń sọ fún yín o àwákàtí àti àsìkò rẹ̀ náà láwà yìí ńláwà yìí a ní bíbélì sọ pé bẹ́yìn bá nígbà gbọ́ tó kéré bí ihòrò mustardi ẹ̀yìn ò sọ fún àwọn òkè kan sídìí òkè yóò sì sídìí òkè ìṣòro wo lẹ̀yìn rò bẹ́ẹ̀ ní ẹ ní ìṣòro kankan o kí ọlọ́run ọba olódì òmàrè kọ́ mọ gbẹnu mi ṣàṣẹ ọyá kọ́ mọ kù dànù ya afẹ́fẹ́ nítorí pé afẹ́fẹ́ kan èyí fẹ́ kọ́ mọ kangi okola gbogbo ìṣòro yòówù kẹlẹ̀ ní gbogbo àlà kọjá yòówù kẹlẹ̀ ní ó ti di ọlọ́run ti yí padà ó ti sọ di ìtura ìdùnnú fún yín o ẹyin bíbà dàdàǹgìrì bá forí sọgi àáfẹ́
2: púrósókè.
1: Ẹ mọ̀ bínú nẹ́tíwọ̀kì ní ń dà ńlá mú ṣùgbọ́n ogun wọ́n fẹ́ wọ́n kọ̀ ogun ayé àwọn kan òkè ìṣòro wọn yóò di pẹ̀tẹ́lẹ̀ láàárọ̀ yìí ní gbígbọ́ tí wọ́n ń gbọ́ mi lọ́wọ́ yìí kò sí bọ́nà ṣe lè dí tó adìẹ yóò wá àyè débi ẹyin rẹ̀ náà ni.
3: Ìwọ náà sọ bẹ́ẹ̀ sínú ayé.
1: Bó ṣe wù kí gbódí gágá kó di gàgà tó. Wọ́n sọ pé kọ́ mọ olúwo kẹ̀ ọmọ rìn.
3: Àdìbárú ẹgbẹ́ lọ́run tó fi lára kọ.
1: A ní gbogbo òkè ìṣòro gbogbo àlà kọjá ẹnìkan tí ń gbọ́ mi láàárọ̀. Ó ti di pẹ̀tẹ́lẹ̀ bó ṣe léwu kó dé kó ga tó kó gàǹgà tó. Kí ni òkè ìṣòro náà? Ó ti kù dànù. Tí wọ́n nígbàgbọ́ sọ pé ó ti kù dànù. Ẹ̀yin sọ pé ó ti kù dànù. Òkè ìṣòro náà ó ti kù dànù. Ó kù dànù.
4: Àdìbárú ẹgbẹ́ lọ́run tó.
1: Ẹgbọ́ nítorí ọmọ aláṣẹ ni èmi ń ṣe o. Ọmọdé ni àgbà ni ló bá pe ọlọ́sẹ̀ ńlẹ̀ yìí kọsẹ̀kọsẹ̀ náà ni máa ń wí o. Torí pé kọsẹ̀kọsẹ̀ ni ti ìlákọ̀ọ́sẹ́ o. Ìràwé yìí dájọ́ ọlẹ̀ kó sọnà.

0: ọjọ́ ẹkún ìmí àtẹ̀yìn náà ti dópin wá ní sọkún máa ní jìyà máa ní jẹkúrò mọ́ o.
1: pẹ̀lú má jẹ mú rẹ̀.
0: yóò tó èyí tó kù nínú ìgbésí ayé wa inú dẹ̀ra ìtùnú ìfọ̀kànbalẹ̀ láti lò. ẹnìkan tíṣẹ rẹ ń jo àjò rẹ yìí ń bẹ wọn iṣẹ rẹ gbọrọ olúwa iṣẹ rẹ gbọrọ olúwa o ẹyin kọ mọ jó lòkè ní ìsìn kọ mọ jó àjò rẹ yìí mọ kọ mọ jó lòkè kò mọ jẹ olórí ọyìn kò mọ jẹ olórí o ẹyin mo pàṣẹ ni torí pọ̀ mọ aláṣẹ ni èmi ń ṣe adéyinka.

obìnrin kan tí ilé rẹ̀ ń da àrú ń bẹ̀ inú ilé rẹ̀ ìdílé rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o kínú ilé rẹ̀ ọmọ tó láti sìn lọ. ẹnìkan tó jẹ́ pé àìsàn ló ń bá àwọ̀ ìyá àjà lágọ̀ ara àgọ̀ ara rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o káìsàn náà kó kúrò níbẹ̀ torí àti sọ nínú bíbélì wípé aya yìí ò pa àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù bojo sá kúrò níbi kọ́lọ́fín wọn. mo pálàṣẹ ọmọ aláṣẹ lè mí ṣe kí gbogbo àwọn àìsàn náà kán mọ́ jáde nínú àgọ̀ ara rẹ̀ Adéyinka.

gbà gbọ́ pé olúwa náà ni olúwa ọlọ́run náà ni ọlọ́run ẹ wá gbọ́ o ewé ń jẹ́ oògùn wa tó jẹ́ bí ìdánwò kọ́ka iṣẹ́ agbára kan tó tó agbára ọlọ́run ọba olódùmarè náà ni lọ́lọ́run náà ló fàṣẹ sáré ewé kéwé fi ń jẹ́ òun ló tún fàṣẹ sáré egbò gbégbò náà fi ń jẹ́ o ṣùgbọ́n gbogbo agbára ní ayé àti ní ọ̀run ti olúwa ni ohun ti olúwa ni ilẹ̀ ayé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwa tí a tẹ̀ dó sí inú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ kalẹ̀ sí etí òkun ó fi ìdí rẹ̀ kalẹ̀ sórí òkun a tún fi kalẹ̀ sí àwọn ìṣàn omi tó dákẹ́ rọ́rọ́ ǹjẹ́ ta ni yóò gun orí òkè olúwa lọ ẹ̀yìn tèmi àbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni o tí kìí gbé ọkàn ara ẹ̀ sókè ní orí asán bá ń sá òfu ọjọ́ kejì ọjà tí kìí sì búra ẹ̀tàn ó ní yóò rí ìbùkún gbà iyùn lọ́wọ́ ọlọ́run ọba olódùmarè rẹ̀ èyí ni ìran àwọn tí ń sàfẹ́rí ojúrere rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní kí ẹgbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ọ wọnú ilé náà wàtáwá ni ọba ògo yìí o olúwa ọba tí ó pọ̀ ní ipa àti agbára òun náà ni ọba ògo ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní agbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé náà wá tá ni ọba ògo yìí olúwa tí ó pọ̀ ní ipa àti agbára òun náà ni ọba ògo.

ori gbigba adua ni aro yi ni mo se nsoro lowo yi tani ori gbigba adua nigba te ba ngbo mi lowo boya aro leyin wa nibi te wa ni abosan abale ta lo fe ri gbigba adua tani ori gbigba adua tani yo ba oju anu olon pade leni yi nigba yi te ngbo mi lowo yi ni wakati ati asiko ni sin sin yi ni were 1-2 ta nsoro lowo yi ẹni tó bá mú gbàgbọ́ wá ni ò tó ń fi ìgbàgbọ́ tẹ̀lé mi. ẹni tí ò gbọ́kàn rẹ̀ sókè sí asán lásán. tí kìí búra ẹ̀tọ́ ó ní orí ìbùkún gbà lónìí o lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dà ṣẹ̀dá rẹ̀. Àwọn tí ń sábẹ́rí ojú rere ọ̀rọ̀ Ọlọ́run Jacob tí ń sábẹ́rí ojú rere rẹ̀ Ọlọ́run Jacob. Ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. A gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba òkò kí ó wọnú ilé tí wọ́n ti ń gbọ́ mi lóòrọ̀ yìí wá o. Kí ọba òkò kó dáwọ́lé ilé iṣẹ́ tí wọ́n ti ń gbóhùn mi láàárọ̀ yìí. Kí ọba òkò kí ó dáwọ́lé inú ọ̀dẹ̀ tí ó tòrò yìí tí wọ́n ti ń gbọ́ mi láàárọ̀ yìí. Kí ọba òkò kí ó dáwọ́lé ọkàn tí ń gbọ́ mi láàárọ̀ yìí. Kí ọba òkò kí ó dáwọ́lé

wọ inú àgọ ara ẹni tí ń ṣàìsàn yìí tí ń gbọ́ mi lọ yìí. Táìsàn kan ń bá àwọ̀ ọ̀tì mú inú àgọ ara. Kí ọba ògbó kí ọwọ́ inú àgọ ara náà wá. Kí ó wá fi ìlera dípò àìlera tí ń bá wọn fínra. Ẹlòmíì ọ̀dá owó àwọn olókùnrin ń dá. Kọ́bọ̀ ògbó kí ọwọ́ inú ilé ayé ẹ̀yà wá o. Kọ́dà owó ọmọ dá ọmọ o. Kọ́ ọmọ àgbèrè kọ́ngbẹ́kọ́ngbẹ́ sí. Ẹlòmíì ìyàwó ló fẹ́ ní. Kọ́dà ìyàwó rere obìnrin rere lẹ́ẹ̀dọ́kọ̀ kọ́mọ̀ dá ọmọ o. Lọ ní ìyàwó aláyọ̀ tiẹ̀. Mo pálàṣẹ mi torí pé ọmọ aláṣẹ lè.

0: ẹni kan tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn bẹ̀ ọ́n kọ́ máa tètè kó o gba òmìnira kí ìlera ó dé kí ìlera ó dé kí ìlera ó dé o kí àìsàn ó sá kúrò nínú àgọ́ ara rẹ̀ torí a ti sọ nínú bíbélì wípé aya yóò pa àwọn àlejò ó sì fi bẹ̀rù ojo sá kúrò níbi kọ́lọ́fín wọn mo pa láṣẹ o mo pa láṣẹ torí pọ̀ máa láṣẹ lè ní í ṣe o Adéyinka.
1: Ìwọ lolúwa títí ayé ni wọ́n nìkan olùgbàlà mi. Ìwọ lolúwa.
0: Nítorí pé wọ́n nígbàgbọ́ Ọlọ́run ò wá bá mi ṣe eléyìí fún wọn o. Nítorí pé wọ́n nígbàgbọ́ wá bá mi ṣe eléyìí fún wọn bá mi ṣe fún wọn. Torí pé ẹ̀yin nígbàgbọ́ kó rí fún yín o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ́ tó máa gbọ́ mi gẹ́gẹ́ bí èrò ọkàn yín. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó ṣe rí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbà á lérò kó rí fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó rí fún yín o nítorí pé ẹ ti nígbàgbọ́.

gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀ náà tó ní tí mo bá fọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, tí mo bá fọwọ́ kan ìpéǹgbé ti etí aṣọ Jésù Kristì, tí mo bá fi ọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, ara mi yóò sì yá gágágá. Jésù sì wò báyìí, ó sì sọ fún wípé torí pé wọ́n ní ti nígbàgbọ́, kó sì rí fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ̀. Bẹ́ẹ̀ náà ló sọ fún àwọn adẹ́tẹ̀ náà nígbà náà. Ó ní ìgbàgbọ́ yín ó mú yín lára dá o, ìgbàgbọ́ tí yín náà ó mú yín lára dá ń bẹ̀ bóyá dá owó ni o, bẹ́ẹ̀ mọ̀ bóyá dá owó ní ń dọ, bóyá nínú ìgbésí ayé rẹ ni, bóyá nínú ìdílé rẹ ni, bóyá lórí ọmọ ni, bóyá lórí aya, bóyá lórí ọkọ ni, ǹtí ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ nǹkan ọ̀hún bó ṣe wù kó rí kó gàǹgà tó lọ́dọ̀ tiẹ̀ kọ́ ọmọ àwọn pé bó ṣe rí tó gàǹgà yìí ọmọ gangan ni, ǹtí ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ ìgbàgbọ́ yín kó mú yín lára dá níbi kíbi tẹ́ ẹ wà yín lọ́la wàlá háúlá wàlá kù wátá ilá àbílá àlè ìlàzim. Nítorí pé kò sí agbára kankan níbi ìtura tó tó agbára ọlọ́run lójúmọ́, àwọn àgbàlagbà sì tún bọ̀, wọ́n ní afẹ́fẹ́ kan kì í fẹ́ o, kọ́mọ kan di opola ibi yòówù ká ẹ lé wa, mo pá láṣẹ mo sọ tàṣẹ tàṣẹ, tẹ bá ti lè gbọ ohùn mi mo sọ tàṣẹ tàṣẹ mo sọ tàṣẹ tàṣẹ, tẹ̀yìn bá ti nígbàgbọ́ mo pá láṣẹ ni, mo pá láṣẹ ni alábá tọ́dọ̀ mọ́ láṣẹ ni mò ń ṣe wàlá háòlà wàlá kù wátá kí ilá àbílá àbí ìdásí.

àwọn àgbà ṣe bọ̀. Wọ́n ní ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín, ẹni tó ní ti bí kò nítọ̀ àwọn ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín. Lá ní nǹkan kan kì í níwẹ̀.

lè ní gbogbo nǹkan tá à ń fẹ́ tán o a lè ní gbogbo ẹ̀ tán o ṣùgbọ́n ayọ̀ ọkàn náà ni máa ń yá ní ju àwọn ẹlòmíì tán tún rò báwọn ní lọ tán ní tí wọ́n rò báwọn ò tún ní lọ ayọ̀ ọkàn tí wọ́n bá ní o ló fi tún ní ju àwọn ẹlòmíì tí wọ́n ní tí wọ́n sì tún rò báwọn gan náà ò ní nígbà tí wọ́n bá ti ní ayọ̀ ọkàn lórí kékeré tọ́lọ́run ṣe fún ọ tó tún wá ń dúpẹ́ lé lórí náà lọ́lọ́run padà fi máa ṣe àlékún o ṣùgbọ́n ìrònú kò tiẹ̀ fẹ́ ká kọ́kọ́ mú kúrò ńbẹ̀ kákárí bọnú kò tán ràn tí ń ṣe ni o kákárí bọnú kò tán ràn tí ń ṣe ni o.